0: sì rí bá bẹ́ẹ̀ nìkan kan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa gbìyàn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bàbínú tí kò rọ̀ ló rán mi sí iná ni mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá ti kọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbínú tí kò rọ̀mí rán mi níṣẹ̀. Àánú àná ni mọ́ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀dọ́ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣerú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing ká kílókọ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tọ́jẹ́ ti wá ti wà yìí tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tá ń bi mi bíi kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbó sí orí lórí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni yìí ká tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ ń bí ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èbí lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú ni iṣẹ́ tán ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kì í ṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé pé owó tá a fi ń bọ́ ti rice pọ̀ àwa blọọkù importation of rice ẹ̀yà ẹ̀ máa gbin àwa ẹ̀sẹ̀ ń ronú pé ẹja máa gbin rice àti ọkọ̀ blọọkù importation náà ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ dá ọ̀wọ́n gbogbo rice sílẹ̀ àgbà tó ti wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹ ilé kan sí yín máa ń ṣe bá rẹ tó àwọn ohun tí wọn ibi tí wọn máa ti ń ṣàbòsí rí àwọn tí wọn bá àánú kínní yìí foreign rice ni wọn ń jẹ wọn ò jẹ tiwantiwa o ibi tí wọn ti yà alábòsí nù tí wọn bá ṣe pé irú ní ìṣègbọn ṣe bá rẹ ló ṣe bá àánú rẹ wọn wá stockpile nigerian local rice nigerian rice wọn stockpile ẹsẹ aṣọ rọọkì wọn wá ń so fídíò rẹ bí wọn ṣe ń bù tí wọn fi ń da náà rẹ tí wọn fi ń gbé tí wọn fi ń ṣe fún àwọn tí wọn wà lókè lọhùn ẹyin tẹ mọ mú àwọn policy kan wá tí ọmọ against àwọn èèyàn ẹyin gangan sì rèé ní tí ẹyin against gangan lẹyìn gangan náà ń ṣe ní abẹ òrùlé yín ọrọ mi ò yẹ yín ni mo fi máa ń pariwo tí mo fi máa ń sọrọ pé alábòsí ni

0: gbogbo. Rájí Àlàmúnà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
1: Bàbá ráyé ìtàbá ń ṣe o.
0: Measurement and evaluation.
1: Àrẹ
0: tẹ́ bá tiẹ̀ tún wá ti ṣe gbogbo kíni, ẹ tún wá wọ ẹ̀yìn wò. Pẹ̀gbọ́ ẹ̀ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ntí measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú, bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo ni mo ti ṣe àṣìṣe o. Kí n má tún ba lè ṣerú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé, ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú. Ni wọ́n wàá wò wò, wọ́n wàá wò wò, tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

Mo n sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà ní United States of America láti orílẹ̀-èdè Canada láti United Kingdom àti Denmark Ivory Coast Libya South Africa Ghana káàkiri gbogbo àgbà ńlá ayé tẹ́ẹ̀bí tẹ́ ẹ ti ń gbọ́ mi tí o bá sí ìrònú àwọn kan. Innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi o torí irú àwa yóò lówó lọ́tà bí lera time lórí normal radio táwọn máa ṣètò lórí radio.

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ají ṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì. Wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe, tí wọ́n ń gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sí lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afad Gilo. Àwọn ni wọ́n ní ètìrí multi-purpose venture nílùú pa. Kò tẹ́ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni. Àwọn alátìlẹyìn wa nù. Àwòsọlá artist Àwòsọlá artist Àwòsọlá Michael Angelo. Ọmọ wọn Lẹ́kìtì. Tọ́gbé kò dàgbà tó fi ìlú Àbújá ṣe lé. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóòrèkóòrè. Ẹ ṣeun o. Adúpẹ́ o iná ò ní tán o gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù, ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí a ń gbé nílùú Èkó, Èkó Àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ. Àáfàá Glo, ìlú Pàpó làwọn ń gbé o. Àṣírù Amadu, tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ni, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣe lé o. Tó fi tún fi dé orí. Bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ wọn. Bàbá Sàmínú. Ọmọ Adé pọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà. Èrúwà òjò òkò. Agbẹ́dúdú orí òkèlé. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé Èrúwà àgbè ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mọ̀. Bàbá léwu mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ bàbá tani sẹ́gbẹ́ gbúrẹ́ gbúrẹ́. Àgùtàn bọ́ọ̀lọ́jọ̀ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ mi ò bàbá tani sẹ́gbẹ́ gbúrẹ́ gbúrẹ́. Akúkọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ bàbá tani sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bàmí tún lọ mi ojúra bẹ̀sà ẹ̀kẹ́ òṣojé. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre eléko. Ń làwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí lè eléko yà díẹ̀ sí. Ọmọ ojúra bẹ̀sà ẹ̀kẹ́ òṣojó. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ọ̀ dákọ wọn. Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yọ́ Aláàfin. Ẹ ò jẹ́ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti
1: ìwà.
0: Níbi wọ́n ti ń kólówó kówó kí wọ́n fọwọ́ fọgbà lẹ̀. Aṣẹ́ kò lè bá àdìjà kó lè bá dápọn. Kọ́mọ aládé ò lè bá rí ìgbàmù láńbẹ̀. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ǹkùlé ẹlẹ́ǹkùlé. Tẹ́lẹ́ǹkùlé ò gbọdọ̀ jẹ tí ò gbọdọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí Sanni Success Odúọlá láti America láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe wa tẹ́ máa ń dúró tì á. Àwọn náà ń jáwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tó fi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti America lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti á nu o. Àwọn ti á ń ti á nu. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù alọ́gọ ẹnu. Wálé. Bàbá Wálé. Bàbá Wálé láti Germany. Báà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ, tí ìrántí dákọ, tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà, yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú ètì náà lẹ́ ojú òní ti yín o. Tóró gírin la jẹ́ bọ̀ ọkẹ́ mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ẹ ṣe o àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé. Mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́ ń bá wa ṣe gravy. Tẹ́ ń bá wa ṣe bánà Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Àti Ọlánìkẹ́ náà tó náà bá wa ṣe bánà bánà fún Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture. Plenty Fashion Home. Lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú. Àìníye inú ni o. Ìníye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí? Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà alágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tún fẹ́ ṣe pọ́lìṣì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọpọ́ọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ni lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún wa jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú nù. Àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ, ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wa wa nbo la wa fe wa ipo wo la wa fe dibun ninu awon te nronu tan fi ronu won tun ilu won se latari be awon na ton do lowo won do lowo do loro ta mo pe ipo nikan la fi man wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo ta e fi n gbo mi ni gbogbo agbaye ta ti n gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan on ara mi o ye yin innovation idea thinkers ironu jinle awon kan iloyin eleyi lo fi bo orun.

0: bẹ́ẹ̀ bí máa ń gbà nìyàn àlàdé bí ẹni bá lè yóò mọ́ láéláé ní rí.
1: Èdè ìbánikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi fọ́ yẹ́mu ẹni bí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá ń yẹ ni àjùdà bí ẹni bá ní kú mọ́ láéláé bẹ́ẹ̀ lágùn láyé àárọ̀ lọ́rin ṣe ní ọ̀rẹ́ àṣẹṣẹ yẹn bí ẹni bá lè jà láéláé ní
1: rí. Bẹ́ẹ̀ ni
0: wọ́n máa wá ara wọn
1: ta
0: létà. Ẹ̀yẹn wo ìyàwó àṣẹṣẹ gbé bẹ́ẹ̀ni bí ìyàwó àṣẹṣẹ gbébàgbẹ́ lé ọkọ rẹ yóò sì máa ná máa yálé lọ rẹ.
1: A ní ń bọ̀ bí òtò.
0: Ìyá lè fi bí ní sẹ́ ẹ má bẹ̀rí ènìyàn jẹ́máláyé gbígbẹ́ ẹlọ́kàn ẹni kankan àgádágbègbè kò fínú ara wọn èèwọ̀ ni a kì ń gbé òfin kò hàn jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tó mọ́ láéláé ní
1: orí.
0: Bí àgbá rẹ́ni parí rẹ̀ fún wọn tó wọn àtúmọ̀ fúnra wọn lóyún wọn àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́dọ̀ ìyọ́ta ìyọ́nuṣe ojú ọba alágbọ̀nà tó yàn àti lérí kiri tí sọ pé jà yìí ò ní tó láéláé. Ojú àtikẹ́ ni mọ́ ni ọdẹ ẹ̀rẹ́rẹ́ oníjàmbá ènìyàn àti iṣẹ́ ti sí jà ní
1: sọ̀rọ̀.
0: Ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tán àgbẹ́mọ́jà kan òsì. Ajá máa tán ní ìfẹsọ̀sọ̀ náà ni ọ̀dà òun ọ̀dà kó má èèyàn bí mọ́ láéláé lọ́kọ̀ ẹ̀mí èdè iná ni. Títí ọtí aláyé ti dáyé ilé yìí pẹ̀lú àwọn tí ń bára wọn jà àwọn ọkọ ra wọn bí wọn bá bínú síra wọn tó wọn àtúntò mọ́ràn bára wọn gbé lóhun àtúntò mọ́ràn bẹ. Kẹ́mi kankan ò sì ní yẹra kú òfẹ́ nìkan sọ oníkálukú ó sì tún mọ́ bẹ láyé rẹ̀. Sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yàrá ìjọrọ̀ ọtún. Ọ̀rẹ́ mi dà mí ńgọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́dàlẹ̀ ọ̀rẹ́ sí ń di pípọ̀ nílẹ̀ rẹpẹtẹ. Olúdáwà fi yàrá ìní òjẹ́kọ́rọ̀ ọtún lẹ̀. Àwa babalà ń sọ̀rẹ́ àwa ọmọ sọ̀rẹ́ ọwọ́ lẹ̀ ẹ́ dà ní. Ẹmọ jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ọba dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òpó rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìṣẹ́ alábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ́ kí gbogbo wa ó sì lè lẹ̀ ẹ́ dà.
1: Bọ́ báyìí ìwọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà lè bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrè pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. Sàlù báríkà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsì lọ́rọ̀ àwọn àfibiṣẹ́ lóore pé ìgbéjú ni wọ́n fi yí orí àná
1: dà. Ìwà àwọn mí nù.
0: Lóore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́. Àlọ́ àṣejù ní báwọ̀ ló ń ṣe mí wá ọjọ́ oré gbẹ́ àṣìṣẹ́ gbàgbé bó oré bàbọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà oré níwọ̀n ọmọ gbàdà
1: mi. Àṣìṣe kó o fọ́ yẹn mú.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Ajẹ́rìí
0: tọ́tọ̀. Ọ̀gbọ́n ni bẹ́ẹ̀ ní kírun àìsọ̀jẹ̀ ẹ̀dájọ́jú ní gbogbo ẹni tí máa ń tijú ò lè sọ̀jẹ̀.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lúwa bá bè wá sí á máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa lúrò ní òní mọ̀fẹ́ dún.
1: Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀
0: lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ dájú kùtùkùtù nífẹ̀lì ìdájí. Kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba àtọ́dá gbogbo wa ní àjọlá lọ ọrọ ń bẹ lẹyìn báwọn bá kú.
1: Lóòótọ́.
0: Báwọn bá tètè kú ọrọ ń bẹ lẹyìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ. Ọlọ́wọ́ fún aṣọ.
0: Torí bẹ́ẹ̀ ni ọba bí ikú ìṣeré ọ̀tún láyé ẹni tó bá ti kú bolúwa rẹ ló pin.
1: Lóòótọ́.
0: Èèyàn tí o sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ sùnwó lè ṣẹ̀ṣẹ̀.
1: Lẹ́.
0: Ẹni tí ọba aládìí bọ̀tán ayé ọ̀gbọ́dọ̀ ogun ikú kárí ọmọ ni ọ̀kárí ènìyàn.
1: Káàbọ̀.
0: Kò jẹ́ni tí olówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ni ìtàn àjẹ̀lẹ̀ ìtàn lọ ní.
1: Lóòótọ́ ni.
0: Ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí jẹni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùdúù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́.
1: Ó sì tó máa
0: dá kónkó mọ́ ojúmọ́. Kò ẹni tó bú okú ẹni tó bọ̀ ọ̀rọ̀ ọ̀hún aládéjì ọ̀hún dákun mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òhòdó ni bẹ́ẹ̀ náà níbi ẹnìkan ti wọ́mọ wọ́mọ bí òdòdó yìí bí bẹ̀rẹ̀ nìkan ń gbé bímọ méjì lẹ́ẹ̀kẹ́
1: níbi
0: ẹnìkan ti wọ́mọ bí òrí bí bẹ̀rẹ̀ nìkan ń gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan ti lóyún díẹ̀ kò lè bí ojúmọ́rẹ́ ní díẹ̀ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun bá má ṣe kí gbogbo wa ò ní òun àmírọ̀ ọ̀run èèyàn tó di bí òní ikú ẹni bí òsì bí ìbí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere fọlúwa rẹ bàbá bímọ náà tán ọlọ́run ọba ò ní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà tán ọlọ́run ọba ò ní jí ọgbọ̀ abẹbẹ gbẹrin ògùn ẹgbẹrin abẹ gbẹrin òun rere lájọ mọ́ ṣe ẹgbẹ́.

0: sugbọn bo lẹkẹ kò ní jẹjẹ ìjẹsà dàgbà bí erin wọ òdò yá ọmọ ẹlẹ obì ìjẹsà tó kúnra lúmọ olóbì ká jágbó músòwò ọwọ alẹni bá kákẹ ẹgbà àkànní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹta ẹgbà mẹta ni ẹni ká mẹrin ẹgbà mẹni ni èèyàn ká márùn ẹgbẹgbà àrùn owó lọka ẹni ká mẹfà kó ẹgbà mẹfà ni ẹni ká méje ẹgbà méje ẹni ká mẹjọ ẹgbà mẹjọ èèyàn ká mẹsẹ ẹgbẹgbà àtọ owó lọjẹ ènìyàn tó kẹwàá rẹ lórúkẹ owó ńlórí ti jówó ọmọ ẹlẹ obì ńlórí ti jówó olóbì ìkùkù ọwá ni lé wọn bí wọn ṣe ń dàdẹ dùn bẹ lóbi ń bá ní ìrọ̀lẹ́ gidi ẹ̀mọ̀ èso ń bi dọ́ba rẹ̀ mọ̀lẹ́ bá
1: ọmọ onílé wá kàgbórí onílé obì ọwọ́ nílé ọmọ àbòkù lẹ́rí ìjẹ̀jà lọ́mọ olò apanadà ìjẹ̀jà pẹ̀lẹ́ ọmọ ẹni àti ilẹ̀ ní ọwá bí bá ń borí lẹ̀ bàbá ọmọlọ́bọ̀ ti máa ṣe wọn òkè kẹ́kẹ́ aṣọ wọn lọ́la tó gbájú ẹlẹ́gbẹ̀dọ̀ tí ẹ̀mí lásán òde ìjẹ̀jà èyí yóò wù tẹ́ bá nílẹ̀ dà ní ẹ̀rà mímí wálé lórúkọ ajọ́lóyè
0: nísàzọ sí pọpọlọ tá a wo tòsí ìjẹsà ìní fọwọ́ lùgbé ẹgbẹgbẹgbẹ bẹ́ẹ̀ náà ló lówó ńlá wọn ní fọwọ́ làrólà ń kórí ọwọ́ dákun dábọ̀ jẹ ńlá kí fọwọ́ làró ìta ìjẹsà dákun dábọ̀ jẹ ńlá kí fọwọ́ làró òṣòrí ọmọ ẹlẹ obìnrin ọmọ wá wà mítà méjì mọ̀rẹ́ta lóòrìn àlọ́nà mítà méjì mórèjì gbàgìdà ní mítà méjì morù kan wọlé ọ̀gán náà morù gbogbo wọn ń bá kí mi lókòlókò ogun lónìí òkè lọ́la ìjẹ̀jẹ̀ ojoojúmọ́ lọ́mọ yín ọwọ́ kíra wọn lókòlókò yé kan mi àìrípo owó wọlé gidi ẹ̀wọ̀.
1: ó ní bá a tún borí lẹ́ẹ̀bẹ̀ lọ́bọ̀dì máa ṣe é wọn ìjẹ̀jà abẹ ní àmọ́ olóbì apanadà ìjẹ̀jà ọmọ ọwọ́ nílé ọmọ àbò òkúlẹ́rì àwọn ọlọ́mọ ìfú ara àṣìjà ọmọ àbọ̀tà tẹ́lẹ̀lẹ́lẹ́ mọ̀lẹ́ ọmọ eré gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ̀dọ̀
2: kábọ̀
1: àfìdíyé kan mi abẹ ní ogún àdúgbò gbalẹ̀ èké ẹ̀fà tẹ́lẹ̀lẹ́lẹ́ ìrìnlẹ̀
3: ẹ̀wọ̀. ẹ̀yin náà kú dídán tọrẹ ìjẹ́ ìjẹ́jà lẹ́ẹ̀kì bàrà gbèrè bí ẹni pé wọn ò lóògì kan abẹ ló mọ onílẹ̀ obì owó tó wá ní bẹ́ẹ̀ náà lè ẹtún mọ́ mi ní àyè mo fẹ́ fún un ní ìdánwò ààrẹ òde ṣe
2: ilé
3: ìjẹsà àbẹ̀lẹ́ ọmọ aláàyè lóbìdì ẹ̀fọ́ elébùdó wọ́n wuyì níbòkun ọjàrí àkàrà rògbòdò ó wuyì ilé ìjẹsà àkàrà àjẹsà bí ọba lépo bí oníyọ̀ ọ̀hún agbóńdánú lantí lantí kí ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹsà ẹ̀rọ pé àkàrà rògbòdò ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹsà àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹsà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ kí ni ìjẹsà abẹ ní ogún àlù fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ.
2: èmi ò tí ì dáyé ń gba wọn.
3: ọdẹ náà odò èrè ni bí mo bá lọ sádò tí wọn bá sí ilé tálárẹ ògún bá fẹ́ dọ́ká dèrè lẹ́yìn wa kọ́ wa wípé ìjẹsà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ ìwọ̀n ìṣọ́gọ́fà ọ̀nà gbélé yìí bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ wà ní kọ́bọ́ lé kọ́ má sáré jẹ kó yìí mọ́bì jẹ kó tó mọ́ lọ kó nígbà òun bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ wà ní kọ́bọ́.
4: má yín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájí ṣẹ́bi ọ̀yọ́ online radio.
5: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin, Oyo Ajisebi Babenikokan.

0: ẹni tó bá mọ inú rò ni ọmọ pẹ du o ẹni tó bá mọ inú rò nìkan ló lè mọ pẹ du alájúpọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú a fi yọ àwọn tán lọ o à ń fi ń dúpẹ́ orí ọlọ́run pẹ̀lú àwa tó kù náà ni o torí nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí nínú oṣù yìí gangan iná ni èèyàn mi ọ̀rẹ́ mi kan ẹni tó jẹ́ pé ẹ̀gbọ́n mi ni òun tún atúnwá jọ bí wa ní dèdè ọjọ́ kan náà tó jẹ́ pé on the 23rd of April jọ ni ọjọ́ bí èmi àti ẹni tá à ń sọ yìí a máa ń pè ní fraayo jimoh lórúkọ rẹ̀ afọlábí jimoh ọmọ wọn nílùú èrúwà
1: ṣe ń lọ ẹ̀mí mi ò ní.
0: Ọmọ wọn nílùú igbóọrà
1: ti aláwò rajọ ọdún ọwọ yàbò
0: nínú oṣù tá a wà yìí náà ni o lójú ọwọ́ àwàálẹ̀ tó dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí pó di ìgbà ó ṣe nítorí rẹ̀ yín wàá máa pàlùdà láìpẹ́ yìí mò ń bọ̀ ná ẹ̀yìn tèmi.

0: olufẹ gbogbo mu foju sogbere ekun abẹ ori je
1: gbogbo ẹni tó bá mọ̀ tí sì ń rántí tí ń sì rántí lójoojúmọ́ wípé wíwà làwa lọ́jọ́ kan náà là á sì lọ àwa làwa á lọ lílọ náà là á lọ kẹ́yìn a lè jù sí àyín o iṣẹ́ ọwọ́ wa ìwà wa ohun agbáyése nìkan ni ó sẹ́kù ní àyín kódà.
2: Àwa ò fẹ́ kó lọ.
0: Àwa ò rò pé a ó kọrin ìdágbére ni wo.
1: Wọ́n àìrò tí pé bóyá kọrin ìdágbére fẹ́nìkankan láwọn àákò kankan kò sí àìrò tì tẹ́lẹ̀.

0: Òrùn wà tá a fi lè sá láfún, ṣùgbọ́n a sá láfún òní sí mọ́ o, òun àti láfún rẹ̀. Òrùn wà kò ní ṣe àṣàkò kó mọ́, òun àti kòkó rẹ̀. Iṣẹ́ wà tí ó pọ̀ nílẹ̀, níṣẹ́ ọ̀bá dilẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ ṣiṣẹ́, gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé yányán. A ní owó ọ̀pọ̀ yanturu lọ́jọ́ kan, ṣùgbọ́n wọ́n dilẹ̀ lẹ́yìn àwọn náwó-náwó. Yóò dilẹ̀ lẹ́yìn náwó-náwó, yóò tún dilẹ̀ lẹ́yìn ahun. Táhun gangan ò gbádùn ara rẹ̀, ara alé ahun gan ò gbádùn ahun. Ṣùgbọ́n lẹ́yìn ikú ahun, àwọn ará alé abáwọn èèyàn tán súnmọ́ ahun. Àwọn ni wọ́n wà máa ná owó ahun lẹ́yìn ahun, owó dilẹ̀ lẹ́yìn ahun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ògbádé tó ní ojú ní kálálọ́ọ̀dù tó gbọ́dẹ tí fi ń sọ ilé ara rẹ̀. Ó ní ó sọ ilé ara rẹ̀ kan Adéyinka, ó ní ojú ní kálálọ́ọ̀dù tó ń fowó gbọ́dẹ o. Òun gangan ti kára rẹ̀ ni ó sọ ilé ara rẹ̀ kan èyàn tí wọ́n bá tún sin sílé.
1: Wọ́n ṣe ọ̀pọ̀ mọ́ rògùn rèé fọṣọ.
0: Ìtẹ́ ni wọ́n gbé alọ́jàǹtì. Wọ́n gbé alọ́jàǹtò, wọ́n ní ẹmọ balẹ́jẹ́. Ẹ méjì ọ balẹ́jẹ́, yóò jẹ́ kílé yìí ó lù sí fálù tẹ́ ẹ bá sin sí ara lé o. Ẹ gbé ó di tẹ́.
1: I was shocked and sad when I heard the news.
0: Nílé tó lè fi bẹ́ẹ̀ nìkankan ṣeré, ìwọ bàbá ò nílé. Ó mọ bó ṣe máa ń fara ni gbogbo àwọn láńlọ́ọ̀dù, àwọn tẹ́nàǹtì rẹ̀, ìwọ láńlọ́ọ̀dù.
1: I was shocked and sad when I heard the news.
0: Ojú ò wá towó, wọn ò ní sin olówó, wọn ò ní sin owó mọ́ olówó. Nínà ni wọ́n na owó lẹ́yìn olówó. Gbígbé ni wọ́n máa gbé inú ilé lẹ́yìn onílé o. Wọ́n à nítorí pé onílé lọ pé ẹja wo ilé rẹ̀ dànù kẹ́nìkankan wọ́n mọ̀ gbé bẹ̀ mọ́, wọ́n mọ̀ gbé ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ ni. Aláwọn kan tún máa jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀. Wọ́n tún jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀.

0: Fún ayọ̀ àti ìdùnnú ni ká máa gbìyànjú ká máa jẹ́ lóòrèkóòrè. Bó tilẹ̀ jẹ́ pé àyè máa ń rìn ní àyàn ayé, kò rí ọmọ mi.
1: I don't know what to do.
2: Èmi ọmọ ń bá ṣe o.
0: Látàrí ìdí èyí, a fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn aláfẹ̀yìntì wa nílé iṣẹ́ wa níbí. Ẹ̀yin èjìká tí ò jẹ́ kọrùn wọ́wọ́, ẹ̀yin oṣù ká tẹ̀ jẹ́ kọrùn ó máa wọ̀ wá. Ẹ̀yin tá a bá ti gbé gbà pé Atunde o, Atunde o, Atunde o. Tẹ́ ẹ̀ jẹ́ kọ́rọ̀ ọ̀wọ́ oṣù yín nígbà kankan bó ti ẹ̀ jẹ́ pé most of the time ọ̀rọ̀ imi gangan a máa fẹ́ súra mi nígbà mi pèsè wàhálà mi ọ̀wá pọ̀ báyìí. Ṣùgbọ́n ẹ̀yin ti yín ẹ̀yin wá jẹ́ kọ́rọ̀ ọ̀wọ́ oṣù yín ọ̀rọ̀ tí gangan ti ká lára yín kò ní sú Ọlọ́run ọba o.
1: Àtàpà kò sí ọwọ́ dìlà.
0: A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ opó ọmọ opó méjì tá a sanwó iléèwé wọn. Kòyé yín Adéyinka asanwó iléèwé asanwó wa ẹ̀kì asanwó wa ẹ̀kì nítorí ẹgbọn mi bọ̀dá mi Asisi Sarabadin ni ọlá ìyá àtibà mi Alhaji mi bàbá mi dáadáa wọn ìfẹ́ ń dákọ àwọn pẹ̀lú bà mi Sunny Success Odùọlá ọmọ Ògúndàre ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn mọ́jàmọ́jà tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ kára wájú lẹ́rú. Àwọn náà bá wa dá sí ó jí àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa wò fọ́nẹ́sì ní pé ọmọ opó ẹyọ kan péré ni ẹni tó jẹ́ olórí àwọn opó mùsùlùmí ló bẹ̀ mí fún. Ẹ máa wá wò fọ́nẹ́sì ní pé opó tí ìyá yìí ń bẹ̀ mí fún wà láì kìrìsìtẹ́nì ni o. Ṣùgbọ́n olórí opó mùsùlùmí ni ìyá tó sọ̀rọ̀ ọmọ yìí fún mi. Olórí opó káàbàtà lọ́yọ̀ọ́ táwọn jẹ́ kìrìsìtẹ́nì àwọn ni wọ́n sọ̀rọ̀ ọmọ yìí fún ìyá yìí. Ìyá yìí náà wá sọ̀rọ̀ rẹ̀ fún èmi. Èmi náà mo bá gbára ta mo bá gbà á lára ta mo kọ́ sí ní fídíò ní Facebook ìrí kọ́mẹ̀ntì kankan àwọn èèyàn kọ́mẹ̀ntì àwọn tán kọ́mẹ̀ntì kan kí wa ni bóyá content yín ọ̀dẹ̀ yí gbogbo àwọn èèyàn ni. Mo bá tún mú fídíò yìí ngbà tí ń gbọ́jà kankan mo bá gé mo bá fi sọwọ́ ní broadcast list mi lórí WhatsApp wàláì lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ọ̀kadà níjọ́ tá à ń ti bi òkú Afọlábíjí Màyìndé bọ̀ nílùú Gbóọ̀rà lórí ọ̀kadà tá a gbé lọ náà ni mo wà tí mo ti ń tẹ tí mo ti ń gé fídíò yìí tí mo fi send ẹ̀ lórí WhatsApp tí mo fi voice message tí ìyẹ opó yìí tó send sí mi tí mo fi pẹ̀ kún rẹ̀ láàrin kádìjú káyájú tí fóònù mi ṣe ṣe kú ní kọ́ọ̀lù ń wọlé sórí fóònù mi tí ètí kú pé báwo èló gan lówó yìí gan fọ́nì ẹ̀nà ọ̀bùn ni pé wà láì èmi gan obìnrin yí owó gan lọ́wọ́ ẹni tó sọ̀rọ̀ yẹn fún mi. Mo kà sí fídíò pé ẹni tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ kọ́ lọ sílé ìwé báyìí kó bèrè orúkọ ọmọ báyìí tàbí kọ́ lọ sọ́dọ̀ ìyá opó yìí kán lọ síbẹ̀ ká bèrè pé àwọn fẹ́ sin nǹkan báyìí fọmọ báyìí.
1: Wọ́n ṣe ọ̀pọ̀ mọ́ rògùn
0: rẹ̀. Kí n là wá ṣe láyé kí n lọ́lọ́ ń dá wà sáyé fún. Ìbéèrè rè o fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ lárojinlẹ̀ kí n là wá ṣe láyé.
1: I can't believe you are gone. Oh.
0: Ọlọ́dùnmarè ọlọ́jọ́ ni bá mi ṣe àforíjì fún Afọlábí Àyìndé Jímọ̀ bá ń pa àṣìṣe rẹ̀ o. Kó bá ń tẹ sáfẹ́fẹ́ rí. À ń bọ̀ níbi òkú rẹ̀ lórí ọ̀kadà ni mo ti tún sẹ́ndì fídíò yìí. Ní WhatsApp làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní contact mi lọ́tún lọ́sì. Àwọn tó bá mi tún gba fídíò yìí tó fi sọwọ́ sáwọn olóṣèlú. Oní sáwọn lè fi sọwọ́ sáwọn olóṣèlú. Ẹ fi sọwọ́. End result end game ibẹ̀ náà ni pé kárẹ́ ni bá wa sanwó ilé ìwé ọmọ yìí. Ibi tẹ́ ẹ bá rí ẹ fi sọ ọwọ́ sí kásàtì rẹ ni ràn wá lọ́wọ́ lórí owó wa ẹ̀kẹ́ ọmọ
1: yìí.
0: Orí ọ̀kadà náà mo wà tí bàámi kan tàbí pè mí láti Amẹ́ríkà. Nọ́mbà mi ò wà available kò lọ. Bàbá tó pè lórí inú láì kejì pé bóyá yóò lọ lórí ìkejì àwọn ọmọ pé fóònù mi ti kú ni. Nígbà mo délé tí mo rí kọ́ igi ní wọn mo wá pè wọ́n padà baba na to si nle mo awon na to ti jade lo mo ba fi ate jise ati voice message ranse
2: olufe gbogbo fun
0: baba tun bere pe lo ni owo ile mi na ba ke phone male mo pe ya pe pe lo ni iya yen kokon so fun mi pe baya bi 30,000 naira egberun lona 30 naira
2: atan ma wale
3: ofe ko lo
0: emi na ba in je okay mo pe ya yi un ri pe in ri pe auntie temi gangan na to na je opo oko ti e na ti ku lati bi odun mejo seyin o nikan ni feyin fun awon omo marun.

0: lára àwọn ọmọ àǹtí yìí gan èyí tọ́ jẹ́ second born rẹ̀ third born rẹ̀ ọ̀dọ̀ mi gangan ní ń gbé òun gangan wà lẹ́sẹ̀ẹ́sẹ̀ two lọ́wọ́lọ́wọ́ èyí tọ́ jẹ́ second born kọ́lọ̀ ọ sàánú kọ́lọ̀ ọmọ da wàhálà àti alágbádá ọ ẹyin tèmi èyí tọ́ jẹ́ second born ọ̀dọ̀ màmí ní ń gbé ọ̀dọ̀ grandma òun náà ó ṣe wà ẹ̀ẹ́kì tọdún yìí funny enough ni pé kí n tiẹ̀ ronú lọ pé kí n tiẹ̀ send ìrànlọ́wọ́ fún kinní lórí whatsapp nítorí títara tèmi báàbà sì fi bájú bá fi bámú là ń wá káàkiri tẹ́lẹ̀ tábí rówó yìí san ṣùgbọ́ngbà tí tó pò yìí tó ń kọ́ńtà tèmi títí ẹ̀ ló gbà mí lára ta tí mo kábíyèsí olódùmarè ni mo fi sọwọ́ kíràn lọ́wọ́ tó dìde tàbí rí towó tí etí opó yìí tó sọ yìí san mo sì jẹ́ kó yí àwọn èèyàn kówó yìí ti pé ṣùgbọ́n lára pé àwọn èèyàn sà nífẹ̀ẹ́ sí ká máa ṣiṣẹ́ olóore pàláì lẹ́yìn ìgbà tí mo sọ kówó ti pé níbà mi sàn ní success odò ọlá ọmọ òkun dáre lánàá tún fowó tí wọn sọwọ́ láti United Kingdom ẹyin ọrẹyìn ni mo tó mọ pé 25,000 ni wọn ní ká máa san gbogbo owó tó sì wọlé ó sì ka owó wàhẹ́ẹ̀kì ọmọ méjì kábíyèsí olódùmarè a ní kí làwa sì láyé o mò ń bi ẹ̀yìn náà kí ni tọ́lọ̀ ràn wà wáyé fún a ní kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá ẹyẹ tó bẹ̀ẹ̀kan sí fún yín akọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ yìí akọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ tó ń jóbìnrin gbogbo àsìkò yìí níjọ́ tá a lọ síbi òkú afọlábíjímọ̀ àyíndéhùn láàárọ̀ ó ní iye tèmi gan tí mo tún lọ dẹ́pọ́sìtì lọsibítù òun ṣẹ̀ṣẹ̀ bímọ iṣẹ́ abẹ ni wọ́n fi gbé ọmọ jáde 130,000 àbí 20,000 kọ́ ni 20,000 lówó tọ́jọ́ owó operation yàtọ̀ fún pàrọ̀ ogun àárọ̀ oríṣiríṣi ó tún lábẹ́rẹ́ kan tí mò ń gbà tó bá ti bímọ mo ti gbàgbé nǹkan pé ó kọ abẹ́rẹ́ tí wọ́n fún ní abẹ́rẹ́ báàbí 30,000 àbí 30 kíní kan ní lọ́wọ́ abẹ́rẹ́ náà ni mo fi sọ pé kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá nǹkan o ẹni tó bá kankan ló kan mọ̀ ni ṣùgbọ́n mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ máa sọ lórí afẹ́fẹ́ tọ́rọ̀ òfin ní sùn àwọn èèyàn pé sọ́dọ̀ rẹ nìkan làwọn èèyàn ti ní sòro ni kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá ẹni tó bá wà mọ̀nú rò ni mo fi ń sọ pé yóò mọ orí ọlọ́run yóò sì mọ ọpẹ́ dú ìwọ́ tọ́lọ́run tí ń bọ́ gbé sí nírọ̀rùn ó fẹ́ náwó kan òun rí iná ebi ò pa látàárọ̀ dálẹ́ àdẹ̀jọ mú ọdún yìí láti january a tún wà ní december ẹni ní december 21st ẹni tó bá mọ̀nú rò nìkan ní òun orí ọlọ́run yóò sì mọ ọpẹ́ dú tá a bá máa sọ àwọn ọ̀rọ̀ yìí àwọn kan ò ní mọ̀ pé àwọn ò ní problem kankan wọn ní mọ̀ pé àwọn ò ní sòro pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín mo sọ lérèfé níjọ ní bí mo ní ọ̀pọ̀ àwọn èèyàn ní ń bẹ lọsibítù tó jẹ́ pé owó operation ni wọ́n ń wá káàkiri ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà náà tí wọ́n sáré ṣiṣẹ́ náà tán ní ká máa padà wówó lọ kọlùkọlù bú àjálù bú kò ní jáwọ́ nù ilé mi pẹ̀lú ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ ẹ sàmí ẹgbẹ́ tó àdúrà mi ẹ fọwọ́ ẹ pọ́jú bí ayé yìí ṣe ń jẹ́ ayé báyé bá ń jẹ́ ayé tí gbà ń jẹ́ ẹgbà ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà ilé mi àtẹ̀yìn o ní rógun àkáwọ́ lórí sọkún o ẹrù tábí amú ìwá tú òun nídìí fún yín o aláǹtí mi tí mò ń sọ̀rọ̀ yọ mọ̀ ìyá ọmọ bàbá mi gangan ni ọdún kẹjọ rí tọkọ rẹ̀ tó ti lásídẹ̀ǹtì lórí ọkọ̀ gbégilódò wọ́n ń bọ̀ látoko ni bírèkì bá fèèlè lọkọ̀ bá di gbígbígbí jì lójú odò ni igi kábíyèsí olódùmarè nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyà ẹyin tó bá kankan lọ́kàn mọ̀ ni o kọ́lọ̀ má jẹ́ kí láburú kan èmi pẹ̀lú ẹ̀yin o funny enough ni pé pàlà ìǹtí ẹ̀ wá rántí pé ọmọ tí ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ kì wọ́n mọ̀ pé a bẹ́ẹ̀ sanwó wà ẹ̀ kì o ṣùgbọ́n èèyàn rántí pé káṣí ẹ̀ bá bìnrin pé káwọn èèyàn ràn lọ sí ìrànlọ́wọ́. Ẹ wá wo ibi tọ́lọ̀ ń ti gbé bí ṣe ṣe dé. Ẹ wo bọ́lọ̀ ń ṣe gbé bí ṣe ṣe dé. Ara ta tó ké gbàjarì wá bá mi. Inú mo gbára ta lórí ọ̀rọ̀ rẹ̀ kó tó di pé Ọlọ́run wá bá wa bu àṣírí títí wa ẹ̀ kí tọmọ tiẹ̀ náà. Pẹ̀lú owó tá a tún fi kúnra wọn pẹ̀lú ọpẹ́rẹ́ṣàn ti àkọ́bí rẹ̀ tó bímọ nílé ìwòsàn. Ni mo ṣe máa ń jẹ́ kásà máa ṣe dáadáa. Lórúkọ tèmi fi ń jẹ́ kásà máa ṣe dáadáa. Tí mò ń fún ọkọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Bó tó máa ń tra mo máa ń gbìyànjú. Bó ti ẹ̀jẹ̀ pẹ̀yìn èé máa ń rìn ní àárín ayé kó rí ó mọ́ mi. Mo máa ń tra láti ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi kí n fi lè bá jẹ́ àpẹẹrẹ rere fún àwọn èèyàn. Láti lè jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn èèyàn. Tá a bá gbẹ́rù ẹlẹ́rù nígbà míì. Lọ́nà tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí, Ọlọ́run ọba yóò sì mọ báyẹn náà gbé bùkátà tiẹ̀. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Ó ṣe ọ̀pọ̀ mọ́rọ̀ ogun rẹ̀.

ó tún fi àsìkò yìí sọ fún yín o pé àwọn ọmọ sì kú o ta tún nílò owó wa ẹ̀ kì fún ẹni tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ tó lè ṣe ìrànlọ́wọ́ yìí wàhálà àwọn ọmọ tó kù mo fi ọlọ́run ọba ṣe ẹ̀rí lẹ́ràn kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa ó tún sọ fún mi ó ní yàtọ̀ fún pé ìyá opó tó kọ́kọ́ kọ́ńtáàtì mi náà tún sọ pé àwọn ọmọ kù lọ́dọ̀ àwọn ẹnìkan tó náà jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ wa tó bá mi fọ́wọ́dù sí àwọn olóṣèlú nígbà ó wá ń sọ pé báwo la ṣe tún lè ran ọmọ kan lọ́wọ́ nínú níléèwé òkè ọlọ́lá secondary school lọ́yọ̀ọ́ aláàfin wa ń bí náà ọlọ́run ọba ń gbọ́ ẹ jẹ́ ń lọ ka àtẹ̀jíṣẹ́ bó ṣe fi sọwọ́ sí mi yún comrade adédokun sunday asasa tó máa ń ṣe ètò public matters with comrade adédokun asasa tí máa ń gbé àwọn olóṣèlú wá sórí ìkànnì wa ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ òun ló ń kọ́ńtà àti mi ṣé lìjẹta ni àbánà ẹjẹ́ ń lọ wo àtẹ̀jíṣẹ́ níjọ́ ọjọ́ monday ó ní I met a boy who is an orphan today. He is helpless. He is in SS3 at Okeolola High School, but hasn't registered for WAEC. How can we help him out, sir?

₦25,000 náà ni o, ẹni tó lọ́n bá ràn lọ́wọ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Tó bá tún lè ṣerú ràn lọ́wọ́ yìí. Ọmọ pọ̀ ó kù o, wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀. Yàtọ̀ fún àwọn bíi mẹ́ta tí ìyá òpó tó kọ́kọ́ kọ́ńtà tì mí sọ. Àwọn ọmọ tó ń bẹ o, àwọn ọmọ ń bẹ. Bàbá sì ṣe ń ṣe àwọn ràn lọ́wọ́ yìí náà láàmọ̀ post fídíò rẹ̀. Bó ti jẹ́ pé èyí máa rìn kórí ọmọ mi, but we are trying our best to be as plain as we can be. To be as faithful and trustworthy as we can be.

0: tọ́lá wa gangan afẹ́ jáwọ̀ afẹ́ já afẹ́ mọ̀ jí àwò kọ́ se dáadáa.
1: Ṣé bá lọ lèníyàn kúrò?
2: Ayé ṣe ń lọ.
0: Àìmọ̀ ìyàwó èèyàn mi tán rí fídíò yìí táwọn ní ràn lọ́wọ́ oúnjẹ ni ebi nípa àwọn àláìlà mẹ́wàá ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìwọ̀nba téèyàn bá le ṣe ń bẹ̀ náà ni wọ́n mọ ṣe èèyàn lè hẹ́ẹ̀pù gbogbo èèyàn tán o. Èèyàn lè hẹ́ẹ̀pù gbogbo èèyàn tán èyí tọ́lọ́ bá fún ìyà ní kápá nìkan náà lẹ́yìn ó ṣe. Because in order to help people you have to help yourself first. How can you help people when you yourself is helpless? When you are helpless, you can't help anybody. Ní ẹbí máa ń sọ nínú bàálù pé tọkọ̀ bá fẹ́ já kọ́kọ́ ìrànra rẹ̀ lọ́wọ́ láti fi face kíní oxygen kíní yẹn mask sí imú ara rẹ̀ o. Kódà kí wà àtìyàwó àtọmọ rẹ̀ wà lójú kan kọ́kọ́ fi símú ara rẹ̀ náà torí ẹni tó bá kọ́kọ́ tọba wà láàyè ló le ran yín lò míì lọ́wọ́ tọ́ bá wà láàyè pẹ̀lú kápá rẹ náà níwọ náà le ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì lọ́wọ́ kò yé yín. Bí ìwọ gangan bá wà láàyè ló le ran àwọn ẹlòmíì lọ́wọ́ ṣùgbọ́n tíwọ náà bá standard ló tó le ran èèyàn lọ́wọ́ ẹni tí ò bá ní kápá rẹ kì í ṣe àfi tipátipá ṣe ibi tí mò ń lọ nu. Ẹni tọ́lọ̀ ń bá fún ní ìkápá rẹ̀ tí agbára bẹ́ẹ̀ tó bá wà náà ni kọ́ máa ran èèyàn lọ́wọ́.
1: I was shocked and sad.
0: Kọ́kọ́ ẹ̀pọ̀ ara rẹ̀ náà kò tó ẹ̀pọ̀ ẹlòmíì o torí ẹ̀pù àwọn helpless people wọn lè tán o ṣùgbọ́n wọn àtọ bá lè ṣe náà ni kò ṣe sáàmà ṣe dáadáa fọ̀rọ̀ ẹnu ràn èèyàn lọ́wọ́. Bí wọ̀gán ṣe ń gbọ́ mi tó ò bá ní kápá àti sanwó wà ẹ́ẹ̀kì ó tún lè sọ fẹ́ lòmíì tó wò pó ní kápá rẹ̀ ìwọ náà ó tún máa gba commission pò sọ fún èèyàn bí ṣe olóore ṣe wà nu. Àìṣe é tán. Ẹyin tèmi àìṣe é tán o lábàládé.
1: Àbí ń pé o wá gbà kàrà kó fi jẹ̀kọ́ àtọmọ wálé.
3: A ò fẹ́ kó lọ.
0: Àsìkò Thanksgiving láwa yìí ò nílùú òyìnbó pàápàá jùlọ àsìkò Thanksgiving láwa yìí lamẹ́ríkà táwọn èèyàn àwọn èbó pàṣẹ mọ̀ ń sọ pé àwọn míì nínú wọn ọmọ ọlọ́run àwọn àákò yìí ni wọ́n máa ń ṣèràn lọ́wọ́. Mo ti wo fídíò oríṣiríṣi fídíò tẹ́lòmíì tí ó lọ sínú ọjà pọ́púlà ọjà tán tí máa ń ra nǹkan yóò mọ̀ wá wá wọn tí wọ́n nílò ràn lọ́wọ́ ó lè kọ́kọ́ tẹ̀ sí wọn díẹ̀. Mo ti rí àwọn kan tán fún àwọn kan lówó tóbìnrin tó gbẹ́kùn gbàgbé tó ní ìrònú tóun wọ́n rà fáwọn ọmọ òun fọ́dún lọ bá òun báyìí torí oore tí ò lérò ó bá àánú pàdé yún àwọn òyìnbó táwa máa ń sọ pé wọn lẹ́sìn. Àwa tá a lẹ́sìn ní àyín ṣà ń gbìyànjú ṣà ń ṣàánú torí ká máa ran ara wa lọ́wọ́ ká máa ṣàánú ara wa náà lọ́lọ́run ṣe dá wa sáyé o sáyé pé mo bèrè níbẹ̀rẹ̀ pé kí lọ́lọ́run dá wa sáyé fún kí n la wá ṣe láyé àbí kí lọ́lọ́run dá wa wáyé fún.
1: Ọ̀rọ̀ ni gbogbo wa jẹ́ ẹni àtìpó ẹ má gbàgbé báyé ṣe ń lọ.
0: Àtìpó la jẹ́ ní àyín o báyé ṣe ń lọ làwọn èèyàn ń dágbére fáyé o.
1: A ò pàdé ibi dùn ní odi péré.
3: A ò pàdé
1: ó dojú wa la ó darin náà kò yọ ṣe.
0: Bó ṣe wá léwu kọ́ ọmọ òpin nǹkan le tóun tó bá wọ ẹ̀yìn wò ni mo fi ń sọ níbẹ̀rẹ̀ pé o gbèwò ẹ̀yìn wò ájà rẹ ò bá pakún o gbèwò ẹ̀yìn wò ájà rẹ ò bá pẹ̀kulù o gbèwò ẹ̀yìn wò ájà rẹ mà lè pé horo. Ẹ̀yin tó bá wọ ẹ̀yìn wò tó bá mọ̀ọ́nú rò oní ọmọ pẹ́ẹ́dú adúpẹ́ orí ọlọ́run
1: o.
0: Adúpẹ́ o 2022 tó ti ń lo odò tí ń lọ rèé mu mi ení ni 21 nínú oṣù kejìlá ọjọ́ mélòó ló kù sọjọ́ mẹ́wàá kọ́ ni àbọ́ àbí mélòó.
1: Gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
4: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo ni se biba bẹni kọ̀ọ̀kan.
5: Ajise Bi Oyo laari Oyo ni se biba bẹni kọ̀ọ̀kan.

0: Ọlátọ̀lọ̀ ń dá yín, ayin, ọlọ́wọ̀ ní jó tán o, torí pẹ́ dáná, ẹ ń fún wa ń bẹ̀, ẹ fi ń ṣèràn lọ́wọ́ ń bẹ̀, ọlọ́wọ̀ bá ọlọ́jọ́ ní kò ní jẹ́ kọ́lá yín ó tán, ẹ ní fọlá pìtàn pẹ̀ ti ní rí o, lọ́la wọ̀ láhọ́ lọ́wọ̀ la kù wáta, ìlàbìlà àlè ìlàzín. Ọ̀nà ọ̀la yín tó ti sì yí kò ní di láíláí fàbàdà, lọ́la Yasalam, yasalam, yasal jalali wa likram.
1: Awoshifilade olori
0: ya. Ya Rahman, yasalam.
1: Oba ti o je oton salawat.
0: Ya Rasak, yasalam.
1: Deledun wa pon gon pegun wa. Eni rile mi ra.
0: Yasalam, yasalam. Suli jalali wa likram.
1: Oh,

ṣe ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ́ọ̀kan.

Ọlọ́run ọba a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ àti àánú tó ní sí wa. Nítorí pé kìí ṣe mímọ̀ ṣe o, àánú nìkan náà ló fi ń gba àwa o. Nítorí àwa nímọ̀ àmọ̀ lámọ̀ dájú wípé ọ́pọ̀ ojú náà ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. A máa wá jẹ́ pé mímọ̀ ṣe wá ní. A máa jẹ́ wípé ọpẹ́ kan la mọ̀ dú, a máa jẹ́ pààwẹ̀ kan náà la mọ̀ gbà ní. Àánú ló fi ń gbà wá. We thank you for your love, your grace and mercy.

0: kúlẹ̀ mi ò bá wà lọ́jọ́ òní. Èmi èrò pẹ̀ lásán tá a ṣe lé nìyàn.
1: Òjò tó rọ̀ sí ibà pẹ́ yẹ lẹ́mí pọ̀ má dì ayé.
0: Tí ò bá sí pé elédùn àọ́lọ́run ọba dẹ́dà ṣẹ̀dá, ó fi ìfẹ́ mi Adéyinka Ọlásùnkànmí pẹ̀lú nǹkan tí mo gbé dání tí mò ń ṣe. Ó fi sọ́kàn ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ mọ́ ń gbọ́ mi lójoojúmọ́. Despite the fact pé most of our programs, most of what you lis ten to on Ajisebeya Radio are repeated on daily basis. What you lis ten today is what you are going to lis ten to again tomorrow again. And you still stick with us? And because you've made up your mind that you've already chosen Ajisebeya Radio to be your dependable companion, ẹgbọ́n ta lo kòlò èmi lọ́yọ̀ o, ta lo kòlò èmi Adéyinka Ọlásùnkànmí, ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ gbèjé èèyàn níwọ̀n mọ̀ mí nílùú Ọ̀yọ́ o. Ọ̀yọ́ tá a tún jọ ń gbé yìí, ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ gbèjé ẹgbẹ́jọ èèyàn níwọ̀n mọ̀ mí o. Támòkòtò mi lọ́yọ̀ tẹ̀yìn wá fi ń gbọ́ mi láti ilẹ̀ òkèèrè, wọ́n ń gbọ́ mi lọ́wọ́ láti Canada, wọ́n ń gbọ́ mi lọ́wọ́ láti United States of America, wọ́n ń gbọ́ mi lọ́wọ́ láti America, London, United States, United Kingdom, Ivory Coast, Abidjan, Benin, Nigeria wa ni àhínà. Wọ́n ń gbọ́ wa láti Ghana, Tunisia,

wàhálà ìta láyẹ̀ pàkútì bá ti mú àparò mi adéyinka pẹ̀mbọ bí awo erin tí ò bá sí ọlọ́run egbé ni fún èèyàn èèyàn tó fi èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ nílà wá fi gbọ́kàn wálé ọlọ́run ọba. Ọlọ́run ti ń tọ́jú èmi ní Nàìjíríà níbi ní tọ́jú ẹ̀yìn tẹ́ ẹ wà níbẹ̀ náà níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn gangan. Italy, Ireland, UK, US, Canada, Australia, Nàìjíríà, Benin, Ivory Coast, Ghana, Gambia, Libya, Ifun, Russia, wọ́n ń gbọ́ wa láti Russia náà, wọ́n mọ̀ ń gbọ́ wa dáadáa níbẹ̀. Kódà àwọn a máa gbọ́ wa láti Chinko, China lọ́hùn. Tọ́ sí wa ó kà wáyé ni o àánú ló fi gbà wá o adúpẹ́ adúpẹ́ pé òkun alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga ọba tó ga ju gbogbo nǹkan tá a lè máa fi ṣàkàwé gíga rẹ̀ lọ.

ẹyin tèmi ẹ mọ bínú tá sọ rẹ báyìí lókù tẹ fi mọ gbádùn wa lóòrèkóòrè ààyìn lóòrèkóòrè ṣùgbọn oríṣiríṣi ẹyin oríṣiríṣi oríṣiríṣi tó ké ayín ni ò jẹ àrítọ ọhún ni ò jẹ ti mọ gbọ wa aláì ó ẹnu rẹ ń jọra wọn lọ ó ń jọra wọn tán lọ tẹ mọ gbádùn wa lóòrèkóòrè lásìkò lákásìkò ní gbogbo ìgbà. Ètò náà ń tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ tásọ́rẹ́ báyìí náà ló kù tètò fi tò tán. Pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yìí nílé lóko pẹ̀lẹ́yìn òdi. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ jó sun yẹn mọ̀jó sun yín o. Ọ̀rọ̀ yín náà ò ní sun ọlọ́run. Àtẹ̀yìn náà tẹ́tùn ẹsẹ̀ máa bá wa dá sí tẹ́yìn náà mọ kún wa lọ́wọ́ nípasẹ̀ yìí. Ọlọ́run mọ wà pẹ̀lú ẹ̀yin náà kò ní dẹ̀yìn náà dáàbò káàtà yín o. Adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé lóko pẹ̀lẹ́yìn ó di. Látòrí Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Bàbá Fàtáì Làmídì tó ń gbé lọ́wọ́ Londo State. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ lọ́pàá Bọ̀dẹ̀ Hospital lọ́yọ̀ọ́ ń bí ọmọ wọn nìbàdàn. Asiru Ahmadu Alpha Glow tí wọ́n ní ètìrí multi-purpose venture láti ló pa àpò. Ọmọ ọba aládìgbòlù mú ìdí ni Adékunlé Adégòkè yìí ṣe àkàbí ọdún Evangelist Moses Àkàndé Akíntúndé. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Afolábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Bàbá mi Bàṣírù ọmọ Adéníran. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà $1 àjàní ọba. Tó fi dórí bàbá mi Fàtá Ìbánilélé Olúṣọlá lamẹ́ríkà náà. Alájà Adémọ́lá Ariwọlá Alájà Adé Ariwọlá láti Amẹ́ríkà náà. Sunny Success Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn láti United Kingdom lọ́hún. Tó fi dórí bàbá mi dáadáa. Lukman Fọlárin Akinlóye láti London lọ́hún. Pẹ̀lú ẹ̀yin tẹ̀ mọ́ ń fiṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́. Látòrí Abdulrahman Abdulbasir ti graphic designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixi Brand graphic designer wa lẹ́ẹ̀kejì. Rotí Méjì ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njá Ẹ̀nú dùn jù yọ. Graphic designer wa kẹta tó fi dórí furniture wa best icon furniture tó fi dórí télọ̀ wa àwọn tẹ́ mọ̀ ràn sọ́ sí àlọ́run. Tí wọ́n gbowó lọ́wọ́ wa àrọ̀ wúf kọ́chọ̀ lókè òròkí lọ́yọ̀ aláàfin wá ń bí. Pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ tá a rántí ó kọ yín. Àbúrò Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àbúrò wọn ti ń gbé Lẹ́kọ̀ọ́. Ayab Dominion mi mo fi ṣèwọ nọ́mbà yín mo kọ yín gàgà o. Adúpẹ́ o Adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ rí. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń ṣe láṣẹ ìṣètúnṣe. Adúpẹ́ o iná òní tan wo yín láíláí fà àbàdà. Ọlọ́run ọba yóò mọ kún ẹ̀yin náà lọ́wọ́. Kẹ́ ẹ tó kọ ha Ọlọ́run ti dá ẹ̀yin náà lóhùn. Yóò mọ mint yín God will meet you at every point of your need. Adúpẹ́ Adúpẹ́ pé òkun o. Ẹ ṣé o títí láíláí làwọ́ ọmọ ṣe dúpẹ́ ọpẹ́ olóore àdánidá tán ni. Ẹ kú ìtọ́jú wa ẹ̀yin tí a ẹ kú ìtọ́jú wa o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú gbogbo wa àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi.

wọ́ nìkan náà láàmọ́ sìn títí ayé wa ọ́ a ti ṣe ìpinnu pé ìwọ ọlọ́run ọba nìkan làwọ́ ọmọ sìn ẹ làwọ́ ọmọ bọ títí láéláé títí ayé wa.

gbogbo àwọn tí wọ́n ti ń dúró tí wàá tán ràn wá lọ́wọ́ kọ́lọ́ mọ́ bá wa ran àwọn náà lọ́wọ́ kí wọ́n mọ̀ wá lẹ̀ mọ́ láéláé fà bàdà lókè lókè lọ́wọ́ afúnigbé òkè lókè náà ni kí wọ́n mọ́ lọ lókè lókè náà lẹ́yẹ fọ̀hún. Gbogbo àwọn tí wọ́n máa ń pè fún wa tí wọ́n máa ń fi wá sínú àdúrà tí wọ́n máa ń ṣe máa ń fa àjẹ̀gbọ́n káàkiri yìí. Abíkọ́lọ́ ọmọ bá wa sọ kọ́ máa bá wa sọ ẹnu rẹ̀ tádùú àyín ṣe ń gbà lórí wa. Ọlọ́run ọmọ ọba ayọ̀ máa wà pẹ̀lú ẹ̀yìn náà wà nínú nísìsẹ́ nísìsọ́ o. Gbogbo àyín tó jẹ́ pé owó lẹ̀ fi ràn wá lọ́wọ́ tẹ́ ẹ fi ń gbé iṣẹ́ wa yìí lárugẹ tẹ́ ẹ fi ràn wá lọ́wọ́. Gbogbo bá a ṣe ń kó gbogbo ẹ̀ jọ irinṣẹ́ à ń ṣe gbogbo ẹ̀ à ń kunlé à ń ṣe gbogbo ẹ̀ ara jẹnẹrétọ̀ ara half engine sí jẹnẹrétọ̀ tún gẹ́ jẹnẹrétọ̀ ṣe gbogbo ẹ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ táwa náà ń dá bí ẹdùn táwọn èèyàn fi ń débi dáńdé àjíṣe bí ọyọ adéyinka ọmọ ti gbìyànjú. Tí a mọ̀ pé ìrò mi wa ti ń jó ẹyin ló nílù tí ń bẹ nísàlẹ̀ odò tí ń lùlù fún wa. Ẹyin náà ẹ ní wálẹ̀ láéláé aṣírí yín ò ní tú o. Aṣírí yín ò ní tú o. Aṣírí yín ò ní tú o. Ayé ò ní le mọ́ yín o ẹ̀ ní rogun òfin pínpín o. Ọlọ́run ọba yóò mọ ran ẹ̀yin náà lọ́wọ́ o. Láni nǹkan kan kì í níwo ẹṣin o gbogbo àìní tiyín náà ọlọ́run ọba yóò mọ bá àìní tiyín náà pàdé o. Owó tẹ̀ mọ́ wa ń fún wa náà iná ò ní tánwó yín o. Iṣẹ́ ń ṣe yín ò ní dì sẹ́mọ́ yín lọ́wọ́ o ẹ̀ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọmọ.

àwọn tán tí ń ràn wá lọ́wọ́ tá a ṣe máa ń ka orúkọ wọn kalẹ̀ tí mo ti kà lẹ́ẹ̀kan ṣùgbọ́n àkàǹtúkà náà mo máa ń fowókọ wọn ṣe tọ́rọ àwọn náà dúró tì á káwọn èèyàn máa mọ àwọn olóore ẹlẹ́rìí tá a bá tún rí nínú àwọn tá bá gbọ́ wa tán mọ̀ wọn ò fi lè máa bá wa kí wọn wọ́n mọ̀ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ̀ ọmọ ràn wọ́n lọ́wọ́ ẹ ní wálẹ̀ láéláyé o ẹ ní wálẹ̀ láéláyé ní ringi sọnù bí o ṣe bí ọmọ Fatai Lamidi lọ́wọ́ Londo State bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tán gbé lọ́wọ́ Londo State Madam Fumi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àtàbúrò wọn tí mo fi àhàb dominion save nọ́mbà rẹ̀ tí mo kọ́ tí wọn tájọ jẹ́ fómílìkì kan náà ṣùgbọ́n ìlú Èkó làwọn ń gbé tóbi dórí Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ aláàfin bí ọmọ wọn nílùú Ìbàdàn Artist Michael Awusola ń jẹlò láti ìlú Abuja Adégòkè Isiaka Abiodun ọmọ Baládìgbò lòmú ìdíni Adékunlé Evangelist Moses Akande Akintunde Asiru Ahmadu Afa Glu tí wọ́n ní ètèrè multipurpose venture nílùú Pàpó Afolábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya Bàbá mi bà sírù ọmọ Adéníran. Àti wọ́n ń gbélé kó ọmọ Ọ̀yọ́ aláàfin ní bàbá. Láì gbogbo ẹ̀yìn tẹ̀ wà nílé òkè láì ní ẹ̀yìn tẹ̀ ràn àlọ́wọ́ ìkiri òkò délé òní. Abudé ń tún mi òkun Abudé ń tún mi ọ̀sà iná òní táwọn òyìn òkè. Tí mo tún fi fò fẹ̀rẹ̀ dé ọ̀dọ́ bàbá Sàmínú ọmọ Adé pọ̀jù lámẹ́ríkà ọmọ wọn lè rówó ojú òkò.

dáadáa. Lukman fọ láàrin Akinlóye láti UK London lọ́hún. Bọ́lá àwọn tán fi ṣẹ́ṣe wọ́n ràn wá lọ́wọ́ ní Nàìjíríà ń bí. Látòrí Abdulrahman Abdulbasid graphic designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixi brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì. Roti Image ọmọ wọn nílọrin àpọ̀njẹ́ ẹnu dùn jùyọ̀ graphic designer wa ẹlẹ́ẹ̀kẹta. Àrọ̀ Wolf Culture tailor wa tí màá ránṣọ sí àlọ́run táyé fún lówó kankan. Tóbi Dórí best icon furniture lókè òròkí lọ́yọ̀ wa níbí. Pẹ̀lú gbogbo àwọn tẹ́ máa ń fà dúà ràn wá lọ́wọ́, gbogbo àwọn tá a rántí dákọ̀ wọn tí wọ́n máa ràn wá lọ́wọ́, àwọn tá a rántí dákọ̀ wọn táwọn náà máa ràn wá lọ́wọ́, gbogbo àwọn tẹ́ máa ń fà dúà kún wa lọ́wọ́. Ọlọ́run ọba yóò wà pẹ̀lú ẹ̀yin náà o. Gbogbo àwọn tí ó ràn ẹ̀yin náà lọ́wọ́, Ọlọ́run ọba yóò ràn àwọn náà lọ́wọ́. Máa mẹ́yìn ṣe jẹ́ aláràn lọ́wọ́ tiwa, kọ́lọ́ ọba kọ́ máa ràn ẹ̀yin náà lọ́wọ́. Gbogbo àdáwọ́lẹ̀ ẹ̀yin kọ́ máa yọrí sí rere nílé lóko pẹ̀lẹ́yìn odi.

0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Torọ́ mọ owó tà sí ṣe wọ́ owó tẹ̀sẹ́ wọ́. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wálé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sú wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wà yìí sú nígbà kọ̀ọ̀kan dúpẹ́ lọ́wọ́ rẹ o.
1: Ìwọ tó ní kú àti iye, your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọláńlá àtàánú rẹ ni.

owó yóò ní san mọ́ ni. The first step ẹni tó jẹ́ yẹn tí wọ́n jẹ lówó ọkọ tèkì ni pé wá agbẹjọ́rò kan, torí agbẹjọ́rò yẹn òun ní ọ̀nà bí ó ṣe guide ẹ tí ò ní ṣe tí kò ní bá òfin mu. Àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n wà fún yàn ní advice. Advice tó máa fún yàn ni pé láti kọ ní tá à ń pè ní letter of demand sí ẹni tí wọ́n jẹ tó jẹ̀yàn ní owó. Letter of demand yìí àwọn mí máa fi 14 days sí, àwọn mí máa fi 7 days sí. Ní tí ó jẹ́ kí n fẹ́ kóòtù ẹni lọ tó papọ̀ mí lè ní pé generally in Nigeria act ni lo wa general to je pe ti awon senate ba ti pass ofin act la ma npe, but state a ma npe yen ni law limited ab debt recovery yi o wa nferi lati state kan si state kan. Sugbon ti yen ba ti ri agbejoro boya Eko ni ti n gbo mi ni isin wa, tori tin ba so pe ojo meje ni, boya ni Eko, boya 14 days ni, boya ni Ogun State, boya 14 days ni, boya ni Ilorin, boya 14 days ni, but tin ba ni pe ojo kan ni o le mo bara won lo, because ofin ti o wa applicable ni Oyo State o le mo wa applicable ni Ogun State, o si le mo wa applicable ni Lagos State ba se jo sun mora wa ton si de leyi ke yan ri agbejo to wa ni agbegbe re yo mo bi o se guide yan lori awon letter yi to ba fe ko. Letter of demand inu e ni won ti state iyowo to je in to fa ti o fi je lowo, won wa fun ni gbede ki ojo to gboro san owo ti won le fun ni boya ojo meje pe la ojo meje o gboro dawo e pada abi 14 days pe o gboro dawo yen pada laarin ojo meje yen. Won tun wa so fun yi pe láàrin ọjọ́ méje yìí tí o bá ṣe tí a sọ sínú lẹ́tà yìí, ìwọ náà máa retí proper legal step látọ̀dọ̀ wa. Kò sí sí proper legal step kankan látọ̀dọ̀ agbẹjọ́rò di pé wọ́n wọ ohun tí ń lọ sí kóòtù lọ. Ṣùgbọ́n kó tó di pé wọ́n wọ kóòtù, wọ́n kọ̀ọ̀kọ́ jọ wọ́n kọ̀ fún negotiation. Dandan ni ìyẹn gbọdọ̀ kọ́kọ́ kọ̀ fún negotiation. Kò ń ṣe yí kí bóyá ẹjọ́ jẹra yín lówó di ìfọ́sẹ̀ lẹ́yìn ọkọ̀ sí ni pé ju ata inú kóòtù ya no. Kódà gan nílé ẹjọ́ gan ẹ gbọ́dọ̀ fi ẹ̀rí hàn yí pé ẹ ti jọ sọ̀rọ̀ yí láàrin ara yín, kò yanjú lẹ fi wá sí ilé ẹjọ́ kí ilé ẹjọ́ wá bá yín dà. Àkọ́kọ́ nù. Ìkejì ni yí pé ẹni tí ó wá jẹ́ onígbèsè yìí tí ò bá fi lay down a jẹ́ yí pé ó ti fún wọn ní go ahead pé kán lọ sí ilé ẹjọ́ nù, but ẹlòmíì tó jẹ́ yí pé olóòótọ́ ni kìí ṣe pé ẹlòmíì náà kọ́ jẹ gbèsè, ṣùgbọ́n látara yí pé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tí agbára rẹ̀ ọ̀ká ni ló fà tí ó fi di yí pé gbèsè wọlé lásìkò corona. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹlòmíì ra ọjà tán sí inú ṣọ́ọ̀bù, ẹni òfin jáde pé kó lé ogbélé, láwọn nǹkan tó sì ṣe pé n tó lè bàjẹ́ ni tí èèyàn bá tètè tá kí èèyàn tètè tá kó gbowó lórí ẹ̀ n tó lè bàjẹ́ ni lásìkò gbáhùn sẹ́mọ̀ irú ẹ̀ níbẹ̀ yóò jẹ gbèsè àbí àwọn nǹkan mìíràn tó tún fara pẹ́ bóyá ohun tí ó fi ra ọjà ni ìgbà tí ọjà ń bọ̀ lórí omi, bóyá ṣipù orí sẹ́mọ̀ látara bẹ́ẹ̀ ó di pé ó jẹ gbèsè, àbí bóyá ilé iṣẹ́ ẹlòmíì tí ó ti ń ṣiṣẹ́ tó ra ọjà sí bóyá ó jóná gẹ́gẹ́ bí àpẹẹrẹ, àbí bóyá ẹlòmíì yáwó fi ra mọ́tò ni, bóyá mọ́tò yẹn bóyá accident ó write off àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tó ṣe wípé ó jẹ́ excuse tó mú ọpọlọ dání reasonable excuses téèyàn lè tender fún ẹni téèyàn jẹ lówó. Sẹ́mọ̀ irú èèyàn báyìí tó jẹ̀yàn gidi òun ó lè tender rẹ̀ fún pé owó rẹ̀ ó sàmọ̀ àṣẹṣẹ mọ́ jọ ṣe òwò papọ̀ ọ̀ṣẹṣẹ mọ́ yá mi lówó mo sì mọ́ dá padà fún ọ, ṣùgbọ́n eléyìí

báyìí kódà báyìí báyìí ló ṣe lọ kódà gbègbè tí báyìí báyìí lọ wà lọ́rùn òun kì í ṣe wọ nìkan gan ṣùgbọ́n o òun ò dúró o ìgbà yẹn náà wà negotiation wà wáyé màá mọ dáyé báyìí padà fún ọ nígbà báyìí ẹlòmíì àmọ́ dáyé pé iye báyìí mọ̀ fún ọ lójúmọ́ ẹlòmíì iye báyìí mọ̀ fún ọ lọ́sẹ̀ ẹlòmíì iye báyìí ni mọ̀ fún ọ lóṣù ẹlòmíì iye báyìí ni mọ̀ fún ọ lóṣù méjì méjì títí tí n fi sanwó tán ó ti kọ́ fún negotiation níwọ̀n ìgbà tí àwọn méjèèjì bá ti jọ agree wípé nǹkan báyìí ni mọ̀ ṣe fún ọ tí ẹni tó sì agree to make agreement to fulfill the obligation agreement ti o se yi ke boya ohun gan fun ra e o ti o kan gbe adeun ni ko pe adeun yen boya o so pon won mo dawo pada fun lo si ose ko wa dawo pada fun lo si ose bo se so bi o se dawo pada lo si ose un ohun tin ti o je lowo o si leto lati wo lo si ile ejo koda bi agreement se wa ṣùgbọ́n ká ní pé wọ́n ń dá owó yẹn padà wọ́n ti lọ lágbímẹ́ǹtì ó dẹ̀ ń dá owó yẹn padà bó ṣe sọ nítòótọ́ ìyẹn ẹnìkan kan ò lẹ́tọ̀ọ́ mọ́ náà àwọn méjèèjì láti gba ilé ẹjọ́ lọ because tán bá dé ilé ẹjọ́ à ń pe kinní kan ní doctrine of equitable representation a sì tó ń pe kinní kan ní principle of estoppel by election kini tumo eleyi kini teleyi tumo si ni pe niwon gba ti awon meji ba ti jo ni agreement yi pe a jo payoro ile ara wa a ni lo si ile ejo ti awon meji ti jo fulfill the obligation agreement won enikan kan nu awon mejeji ko ni pada lo si ile ejo mo kura kan to ba de ile ejo nti won so fun ni yi pe in ti won so fun ni pe ki o pada ko jade ku ni ile ejo tori pe kini agreement je wa lara won won si ti jo towo bo yi pe awon ojo mo si bayi eni ti o si jo tejo gba tejo ni adehun o n pe adehun yen so si de eleyi ko leto mo lati wa si ile ejo sugbon to ba lo je yi pe eni kan nu won ko wa lo ona obligation promise won tan jo make agreement won tan jo make abi ko fulfill agreement won tan jo make o le gba ile ejo lo koda gan to ba de ile ejo bi on ti gbo ri pe ta meji ba jo sa agreement la ara won won lo si ile ejo mo nkan kan okay o wa de ile ejo yin lo so yen fun awon oluwa mi ni waju ni open court yin ti won so fun ni pe he who wants equity must also do equity iwo ti o fe wa si ile e to fe kan wo wa si ile ejo latara yi pe ti just agreement iwo na ye ko honor agreement yi I honor agreement yi definitely oro yi a gbo so bi arin eyele yi bo se lo ni ti de leyi eni ti lasiko gba ti enikan ba ti je nikan ni gbesi o ni awon ilana ntele lati fi gba owo yi pada nigba to ba wa de ile ejo ti n ba ti jọ sọlọ sọtun sọlọ to si ti fi diẹ mure pe lootọ o je ohun lowo ile ejo ma wa pare dandan fun ohun tin lati san owo lona wo ile ejo pa gba pa lase lati san owo fun o le je pe boya property re kan eni ile ejo nikan gbese ni to lorin dada to le san owo abi awon kan mi na to se pe according to the discretion of the courts to se pe ile ejo la kale sugbon eni ti won je ni owo ki okan re o bale yi pe owo ohun o ri gba ni won gba ti eni ti o je lowo to ba si wa laye to wa laye yo rowo re gba pada ti yo pe kódà nígbà míì gan tó ṣe wípé wọ́n ṣe pé contract ni wọ́n jọ ní láàrin ara wọn tó wá padà di dẹ́ẹ̀tì tí ohun tí wọ́n wá padà fulfill the promise tó make mọ́ yóò tún gba owó lórí pé ó break contract yóò tún gba general damages lórí ẹ̀ for break of contract àtàwọn nǹkan míì tó wà lábẹ́ rẹ̀ ní ṣókí
ẹni tí wọ́n jẹ lówó tán jẹ yàn lówó kọmọ tí yàn mọ léwu kọmọ fọlọ́pàá mú yàn o kó sì mọ fi kọmọ ràn tọ́ọ̀gì kọmọ ràn tọ́ọ̀gì lọ sí ọ̀dọ̀ ẹni tí ọ jẹ ní tọ́ jẹ lówó kọmọ ràn tọ́ọ̀gì lọ sọ́dọ̀ wọn kó n gangan náà sì mọ lọ bẹ̀ kọmọ lọ da omi àlàáfíà rú níbi tó ń tì bá wà so kó maintain decorum kó sì wà kó jẹ a legal and law abiding citizen ko farabalẹ dada ko je ki negotiation ka faye gba negotiation la ara wa ko si kẹni to ba si ti negotiate na ko na honor negotiation re ko honor negotiation re nti ko ni le se ko mo se ladeun eni to je yan lowo ko mo mu yan ko mo ti mo toilet ko mo ti mo le kọmọ fìyà jẹ kọmọ kò sí payà kó fi lára balẹ̀ ọ̀nà téèyàn gbà téèyàn fi gba owó padà gẹ́gẹ́ bófin ṣe làkalẹ̀ ó ń bẹ téèyàn ò sì tọ̀ láti lè jẹ́ kí ni o láti lè jẹ́ kí owó èèyàn tí ó wà ń ta lọ́wọ́ èèyàn láti gbà á padà wọ ilé kó tó di pé máa dákẹ́ tí màá sì máa fi àyè gba ìbéèrè lẹ́ẹ̀kan sí ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára wa tí a mọ̀ sí www.ajisebioyoradio.com/auto/aaabdulrauf/ ibẹ̀ lẹ́ẹ̀tì láǹfààní láti ka láti mọ́ ka àwọn nǹkan tí a ń kọ nípa òfin akọ ní in form of eré orí ìtàgé ni pé tẹ bá ti ń kà yọ mọ gbé àwòrán bí ìgbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ lójú yín bí ìgbà tí ẹ̀ ń wo eré orí ìtàgé ni ó sì mọ gbé wá ṣùgbọ́n ẹ̀yin gan ò ní mọ̀ yìí pé ẹ ti ń kọ́ ẹ̀kọ́ nípa òfin by the time tẹ bá fi kà á tán báyìí ẹ̀yin gan ẹ ti di amòfin lórí àkòrí tí ẹ̀ ń ka nǹkan lé ní orí bákan náà ló ṣe wípé ẹ lè darapọ̀ mọ́ wa ní orí YouTube wa Ajisebioyo Radio TV ní orí YouTube wa àwọn tán sì wà pẹ̀lú wa lórí Facebook náà orúkọ wa náà ni kò yí padà àwa gangan là wa wọn nífẹ̀ lòmíì sí wa Ajisebioyo Radio TV nítorí pé kí ni Ajisebioyo láàrí ọyọ kìí ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf àmọ́ fàsìkò yìí gba ìbéèrè látọ̀dọ̀ ẹ̀yin aráalé.

0: tẹ́ pé wàhálà wọn máa ń pọ̀ ìwọ̀n ní ọjọ́ ìsinmi kankan ní ẹnu sẹ́ mo tún sọ lọ́jọ́ yẹn gan pé irú kíní nísìn state wa nìkan lọ́wọ́ applicable tí àwọn federal government workers tán wà ní state tí kíní yìí ó kàn wọ́n sáwọn náà ò ní lọ ibi ṣe gbogbo àwọn nǹkan bí àwọn báńkì kankan gbogbo wọn bí púpọ̀ nínú wọn náà wọ́n observe ẹ̀ sá wọ́n máa ń observe ẹ̀ tí wọn kì í lọ síbi iṣẹ́ eléyìí kí ká má tún ma digress lọ jujuju lórí rẹ àti sọ àwọn major point ẹyọ kan tí mo fẹ́ fi kún torí àti kọjá gbogbo time wa 11 lọ yẹ ká parí ló ti ń di 11:34 yìí jẹ́ kí eléyìí tí mo fẹ́ fi kún eléyìí nísìn wọ́n sọ lẹ́ẹ̀kan wípé tí wọ́n bá ń ṣe àdéhùn lára wọn lára àwọn onígbèsè ibi tá a ti lọ tí wọ́n jọ sàdéhùn lára wọn pé ń mọ̀ fún ọ ní iye báyìí pé kinní kan ó lè sọ pé kò ní ìdí kan tún lọ sí kóòtù mọ̀ nígbà wọn bá ti jọ ṣe àdéhùn yẹn ní ara wọn ká wá sọ pé bóyá wọn ti wà involve pẹ̀lú kóòtù tẹ́lẹ̀ ọwá ẹni yẹn wá sanwó tán tí kò ní bóyá sí àbí wàhálà kan lábúrò
1: pé wọ́n ti jọ gbéra wọn lọ sí kóòtù tẹ́lẹ̀
0: pé wọ́n ti gbéra wọn lọ sí kóòtù kóòtù ni wọ́n fún ní iye báyìí wọ́n fún ní iye
1: báyìí
0: so nígbà tó wá san tán tí kò yẹ kí ó tún bun ilé ẹjọ́ pé mo rí san owó yìí tán o
1: sẹ́rí
0: torí pé o ti sọ ni pé kò tún ní ìdí kan lọ sí ilé ẹjọ́ mọ́
1: àbí nítorí wà ń bẹ̀rẹ̀ lé tí wọn bá sì lọ sí kóòtù before ọkọ tó jọ agree fún settlement ni tí mo sọ yẹn applicable fún ṣùgbọ́n ìgbà mẹ́rin tó jẹ́ pé ilé ẹjọ́ ni wọ́n ti mọ́ sọ ṣé ó ní tactics kan táwọn yẹn máa ń lò ó sì dá kò ní dá wàhálà lẹ yóò rọ ẹni tó fẹ́ san gbèsè gan lọ́rùn reason lélẹ̀ ìgbà tọ́rọ̀ bá dé kóòtù tẹ́lòmíì ti mọ ibi tọ́rọ̀ ọjà sí yóò wá pè fún settlement yóò wá sọ fún ilé ẹjọ́ wípé òun ọmọ san iye báyìí báyìí fún ní every adjournment day ṣé mo ilé ẹjọ́ lè fún wọn ní 2 month adjournment ń gbà mí wọn ti mọ̀ pé láàrin 2 month yẹn
0: òun
1: fi wá owó kì í ṣe pé yóò san tán àjọmọ̀ tó lè mọ lọ tó yẹ pé wọ́n lè mọ lọ kóòtù ju bóyá bíi ẹ̀mẹrin abẹ́ ẹ̀mọ àwọn ọlọ́dún ó sì fẹ́ san 5 million bí àpẹẹrẹ ó sì ní wọn mọ 200,000 wá ní every adjournment day sẹ́yìn pé no tí ẹjọ́ bá sì lè gbà láti jẹ́ kó ṣe kinní yẹn ṣe mọ̀ àjọmọ̀ yẹn ló fi mọ san owó yẹn díẹ̀díẹ̀ àbí kọ́ mọ̀ rí bẹ́ẹ̀ gan ẹlòmíì wọ́n máa ń rí ti settlement lára wọn terms of settlement wọn ó gbé síwájú ilé ẹjọ́ tí wọ́n ti lè gbé sátọ̀ síwájú ilé ẹjọ́ ilé ẹjọ́ sì fi ìdájọ́ sí
0: orí
1: terms yẹn so tó bí ilé ẹjọ́ bá ti fi ránṣẹ́ orí terms yẹn ni wọ́n mọ̀ bí wọ́n ṣe jọ.
0: gbọ́dọ̀ bá ń san sẹ́tọ̀ wá san tán ṣé kò nídìí pé kọ́túndé lẹ́yọ pé àti san owó yìí tán owó tí ẹjọ́ bá wa ta jọ yanjú pé àti san tán.
1: kò nídìí kan dalẹ́jọ́ láàmú mọ́ nígbà tí wọ́n ti jọ sanwó tán
0: láti san tán kò nídìí
1: wọ́n nídìí kan dalẹ́jọ́ láàmú mọ́
0: pé
1: bẹ́ẹ̀ pé mbẹ́ pé sífù mata náà ni tẹ́ ẹ̀ bá lọ ikọ̀ sí tó kan ilé ẹjọ́ onímọ̀ wáyé kí pé ọ̀rọ̀ tẹ́ ẹjọ́ sanjú oníṣẹ́ ti parí ẹ̀ kò jítọ́ kan
0: ìsìn ìjọba láti yanjú owó náà kọ̀ọ̀kan
1: ẹ̀hìn ìjìnlẹ́jọ́ gan jókòó tì gan ó pọ̀ tẹ́lẹ̀
0: àbí ìwé ìgbà tí bí ọ̀rọ̀ kan tí mo máa ń sọ ni pé ẹjọ́ tí ń bẹ wájú ọlọ́run kọjá ẹjọ́ ń sìgá níbi tẹ́jọ́ kírímínà àwọn ọ̀daràn
1: orílẹ̀ èdè ọ̀daràn gangan
0: àwọn kírímínà gan àwọn agbẹniṣẹ́ ṣoṣo owó tó wà kí ọlọ́run kó sàánú wa ẹyin tí ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì rédíò asọ̀rọ̀ mọ́gbèsì láti United States of America láti Canada láti Nigeria ẹyin ti Benin ẹyin ti Togo ẹyin ti United Kingdom gbogbo yín pátápátá ẹyin ti Benin Benin Republic lọ́n akíyín gbogbo ẹyin tẹ́ ẹ bá wa wò ní orí ìkànnì abẹ́yẹfọ́ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa adúpẹ́ lọ́wọ́ títí ẹ̀yin náà ẹ má gbàgbé pé akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdulrauf Abdullahi Abdulrauf ni a fi ati ya níbi ẹjẹ́ ká tún máa fi àsìkò yìí jẹ́ oyè yín pé ní orí website wa ní ayisibeoredi.com àti ń post àwọn news ìlọ́lọ́kan ọ̀jọ̀kan èyí tó níṣe pẹ̀lú ìlú èyí tó níṣe pẹ̀lú orílẹ̀-èdè díẹ̀díẹ̀ àti ń fi kún ní ibẹ̀ tẹ́ bá débẹ̀ ẹ rí nǹkan kà ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì abẹ́bẹ̀ náà ni gbogbo àwọn bí ọ̀rọ̀ tó ṣe kókó tó ta kókó lábẹ́ òfin tí ó fi yé gbogbo gbogbo àwọn tiléto lórí tẹlẹ́mù tí ọba ti jòyè táláàlú Abdullahi Abdulrauf ó ti ṣe ní ìpele ìpele níbi eré orí ìtàgé bí eré oníṣe tí wọ́n máa mú àwọn scenarios wá ojúlárí àti
1: barista
0: ojúlárí
1: àti client
0: yẹ tó gbọ́rọ̀ kan lọ sí ọ̀dọ̀ barista ojúlárí tí ojúlárí bí wọ́n ń fọ sí wẹ́wẹ́ gbogbo àwọn ẹbí òfin yẹn bóyá ojúlárí ló bí client rẹ̀ ló ta.

ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

Emi lọ́rọ̀ lọ́mọ lójú gbogbo abínú ẹni àti gbogbo òsìkà lù. Adéyinka mo tún dé lónìí agado òkúta àrà òkè balẹ̀ dúgbọ̀n. Ẹ bá ń wepo.

ló wá dorin. Orin tí ò tako làákàyè. Ẹ máa fi ọkàn bá mi bọ̀, kẹ́ ẹ máa fi làákàyè bá mi bọ̀, ká jọ bu omi ọgbọ́n mu lónìí.

Ǹjẹ́ kí láàbì máa bára wa sọ̀rọ̀ náà lénìí náà ni ìgbẹ̀yìn? Ẹ mọ̀ pé ìgbẹ̀yìn lójú. Àwọn bàbá wa tún mọ̀ ní ìgbẹ̀yìn láláyò ó ta. Ìgbẹ̀yìn lójú. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. Ìgbẹ̀yìn lójú.

0: ṣe mọ pe ase sile labo wa ba
1: tete ma lo
0: ora soti nisin je kini ana gbogbo n ta ba wa se loni oro tan ni o da lola ayin aroba gbogbo wa la ditan e ya je asora ka le ditan rere igbeyin loju kini o gbeyin emi ati e ta ba ku tan ta re wale asa kini won mo so leyin wa ṣe mọ̀ pé èèyàn ní Nelson Mandela èèyàn ní MKO Abiola èèyàn náà tún ní Sunny Abacha náà wọ́n lọ títí wọ́n lọ títí wọ́n lọ wọ́n ti lọ tipẹ́ ìtàn gbàgbé wọn gbogbo ohun tí kálukú wọ́n wá sí náà làwa fi ń ròyìn lẹ́yìn wọn ṣe mọ̀ pé èèyàn ní Gbẹ̀ngà Adébóyè náà ọ̀gá mi ìtàn náà ti ṣeélẹ̀ ó sì ń sọ̀rọ̀ lọ lẹ́yìn wọn.

0: ṣe mọ wípé ọlọrun ọba mi ò kúkú níyàwó tá a lè yàn lálé o torí ara wa ká mọ ba mọ fara nira ara wa iná làwọn òfin ṣe wà nínú bíbélì ló ṣe wà nínú kùránì a ní tó ń bẹ nínú ẹsìn ìbílẹ tó jẹ tàbá láyé níbi tí ìyàwó awo kan bá ti dìde awo tó dé ò gbọdọ jókòó ńbẹ bẹẹ náà ni lọdọ àwọn ọlọdẹ lọdẹ ibi tí ìyàwó ọlọdẹ kan bá ti dìde ọlọdẹ míì kò gbọdọ jókòó níbẹ. Gbogbo àwọn òfin yìí gbogbo àwọn àṣà yìí ti ń bẹ nínú ẹsìn ìbílẹ̀ ti ń bẹ nínú tàbáláyé ti ń bẹ lẹ́nu ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Gbogbo àwọn kíní yìí ká mọ̀ bá a mọ kó ìnira bára ara wa náà ni. Ìgbẹ̀yìn lójú kí ni ó gbẹ̀yìn mi àti ẹ́ àrọ́bá gbogbo wa là á dìtàn. Ṣé ẹ sì mọ̀ pé kò sẹ́ni tí ó ju sáyé hàn yín yìí.
1: Alátara kalẹ̀ wo ìwà tá a bá fẹ́. Ṣùgbọ́n kò sọ́nà láti ṣe àṣegbé rárá.
0: Bẹ́ẹ̀ni o, àṣepamọ́ ló wà, àṣegbé kan ò sí láyé níbí. Gbogbo ohun tó o bá ṣe lọ́ọ́ gbà. Òṣùwọ̀n tó o bá fi wíńkà náà ni wọ́n fi san fún ọ padà. Ṣé ẹ sì mọ̀ wípé nìkankan ò lè gbin àlùbọ́sà kọ́ wá wo ẹ̀fọ́ láéláé ohun tá a bá gbìn náà ni ó wù. O lè mọ wù á bú kó o mọ wá sọ pé ó kẹsàn dáadáa láéláé fábàdà kò lè jẹ́ bẹ́ẹ̀. Ṣé jìbìtì ni ìwọ mọ̀yàn lù ẹyin. O lè jíjà níwọ mú níṣẹ́. Ká fi báírò yíwèé kọ̀ wọ́n lọ́dọ̀ tiẹ́. Ká gba sọwọ́ gúdúrú owó àbẹ̀tẹ́lẹ̀ owó ẹ̀yìn ìnìwọ́ fi ń ṣàyò ń tiẹ̀.
2: Ọba tó dà wá sáyé ṣé bó ń lọ́wọ́ tó gbà lérò tó fi ní káwáyé.
0: A níbi Nàìjíríà bàjẹ́ dé nísìn àwọn ọlọ́pàá wọn ò fi bójú mọ́. Ṣé gbígbà kan ni wọ́n máa ń sọwọ́ sẹ́yìn tí wọ́n sọwọ́ kúdúrú máa gbowó àbẹ̀tẹ́lẹ̀ gbangba gbangba ni wọ́n ti máa náwó tí wọ́n tún máa feel entitled wípé kò fáwọn lówó iye báyìí ló fáwọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́. Wọ́n sì ń gbowó oṣù o wọ́n gbà máa fi ìnira wọ́n máa kó ìnira bá àwọn èèyàn. Ṣé èèyàn máa wá gbin àlùbọ́sà ọ̀họ́ ẹ̀fọ́ bí ọ̀rọ̀ pé tó bá ṣe náà lọ́ọ́ gbà ni. Bí ìwọ bá wá rò pé o ti mú jẹ́ o ti lọ àwọn ọmọ tó wá fìlẹ̀ yìí nǹkan tó fìlẹ̀ ṣàyé nǹkan. Àwọn ọmọ tó fìlẹ̀ nǹkan àwọn ọmọ tí wọ́n máa jẹ̀yà ẹsẹ̀ rẹ̀. Bíbélì ti sọ ó ní a ó bẹ ẹsẹ ìyáwó àti ẹsẹ bàbá wò látòrí ìran kínní tó fi dé ìran kẹlóná. Ẹran lé sí mẹ́rin ṣé kẹfà ni àbí kẹjọ. Ìran ṣe bẹ́yìn náà mọ bó ṣe gun lọ́sálálú. Kó wá tún wá gàgà kó wá jàjàbọ́ ní àyín ká pé ọlọ́run ọlọ́run mọ̀ ní sùúrùfà. Ká pé ọlọ́run ò wá mú ọ ní àyín ẹyin ò tí ò mú ọ ní àyín tó rò pọ́ jàjàbọ́ lọ́run ni. Ọlọ́run mi gbàbẹ̀ tẹ́lẹ̀ kò dàbí àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà. Kò dàbí àwọn adájọ́ ilẹ̀ Nàìjíríà. Ó jẹ́ mo kó ìyà. Ó jẹ́ mo tó ìyà. Ó jẹ́ gbìngbìn nìkìyà. Ẹnjìníà nìwọ́ ẹnjìníà electronic engineer òun tún fóònù ṣe rédíò níǹkì òun tún lápútọ́ọ̀pù ṣe kọ̀m̀pútà kò sí nǹkan tí wòye tún ṣe ń tiẹ̀. Ìrẹ́sà ni ó bàjẹ́ lára pẹ́ńsù sápnà lọ́mọ ní wọ́n rà.
1: Ìgbà tó wù aláwòrán lọ́lẹ̀ ìgbà ẹ̀mí kọ́ wa.
0: Aláwọn èèyàn wa ó tún wá máa fi ọlọ́run sẹ̀rí lórí irọ́ láàyè ìlàlà. Àwọn èèyàn wa ọ̀dà kan mọ̀.
1: Ṣọlọ́run tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́.
0: Ọmọ gbọ́ wà láì tẹ̀lá náírà márùn-ún péré ni mo fẹ́ ni mo fi ta ọjà ń fún ọ. Mọ̀sí ò parọ́ mọ̀sí ò parọ́. Sọ gbọdọ̀ parọ́ ni. A ní o dúró lórí nǹkan tó fẹ́ tà yí pé ẹgbẹ̀rún kan níta o bó bá pé ọ rà ń bẹ tí ò bá sì pé ọ.
1: A ò dédé wáyé o.
0: Ewu làbúrò a máa fọ́lọ́run sẹ̀rí lórí irọ́ torí ọlọ́run.
1: Tó fi ní.
0: Lórí èlò owo to na tan laarin iseju melo tori olon ebe ro olon fa
2: maya shaun ala
0: ala ma wa ko inira bara ara wa ko si nkan kan ta le se ta fi le ko bo ta le fi ko inira bolon pe a wa jiye ese iseye ese ta je so se owo le dolon se ni sa tolon se ni a le da olon se ke awa ara wa na la ma ko se lara ara wa ta ma se ara wa ta wa ma fi lo ko lu olon
2: dokita lo dare ju lo sire kata
0: ala won doctor ah la ila ejo nbe lorun arodake bi orin anti mi eni ejo nbe lorun arodake ejo nbe lorun aro kawo lori awon doctor awon ko so ngbo doctor se mo pe bi awon ko so ngbo engineer phone ati radio gbogbo ati television se wa to je pe ori ni omo fo radio ati television ati phone yin te gbe dodo awon awon ko so ngbo engineer ti won ko wo bo kini yin loju awon radio yin loju bo phone yin loju te do fi mo dun torun o fi mo ro te se o fi mo dun ti gbogbo o fi wa pejo ti o wa toro si lara bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe rí àwọn kọ́sọ́ngbò dókítọ̀ ń bẹ̀ bóyá làwọn èèyàn wá ti ẹ̀mọ̀ wípé iṣẹ́ dókítọ̀ tí àwọn èèyàn wá ní àyín tí wọ́n ti sọ di kínú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹka ẹka tí kálukú wọn tó yẹ kí wọ́n dìrọ̀ mọ́ ṣùgbọ́n nígbà yẹ pé nàìjíríà níbi anything goes ní gbogbo nǹkan tá à ń ṣe ẹni tó lọ kọ́ bí wọ́n ti ń to eegun apá òun ò bá máa fi kínní kọrùn káàkiri yóò máa sọ pé wọ́n wo malaria yọ ma sọ pọ́n tọ́jú bà tọ́jú ẹ̀fọ́rí ni ọba yíwọ́ aláwọn nọ́ọ̀sì tọ́jẹ́ pé nursing school náà lọ àwọn náà ń dé hospital lẹ̀ ẹ̀yìn àwọn náà mọ tọ́jú àwọn èèyàn lábẹ́ ilé ti gbogbo ẹ̀ tọ́jẹ́ pé temporary operation wọn ẹlòmíì nínú wọn òun ti ẹ̀tún yóò tún ṣe dáadáa yóò ránṣẹ́ pé doctor tó mọ̀ pé wọ́n mọ̀ pa operation ni ṣùgbọ́n àwọn míì tóbi tó bá ti fojú sí bí ẹ̀mí ló níbi tí dókítà míì ti ń ṣe lò náà bá máa dá operation ṣe láìkọ́ operation nọ́ọ̀sì lọ́kọ́ kọ̀kọ́ operation wọn iṣẹ́ tó kọ́ àlẹ́jọ́ ń bẹ lọ́run.

e mo pe tini kan o ti e wa ti o ti jera mese yin gbogbo wa Nigeria ti ti to ba lo nisin ani nijo kan mo wa lodo awon ore mi kan ni side Igboro nibe ta ba wa nso ro osegu won mo so pe awon yen oselu gba o badun ma won lara lati ma oselu won ma so won wa ni ri corruption bi iwa abu kan bi ka won no de ko ka won no ko ta won no ko so in temi wa wo ti mo conclude ni pe imotare ni nikan seriousness lo nda gbogbo wa laamu seriousness imotare ni nikan in lo nda gbogbo wa laamu ko le je mi ta ba fe ma fi one eru korojo ta ba wa ko gbogbo ejo tan mo la nko lo ki la fe bi se owo ta ni ko lo run ti won ni sin ma wa jayin di gbagbe wi pe ni gbogbo ti wu ka pe laye to ti a pe lorun ju be lo bo ba si ti le wu ke lo lowo to ogun meta pere ni pin yin ohun to ba je in to ba mu àtàwọn orí onílàádà tó ọba ṣe ìwọ kọ́ lè rinwó rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ ra mílíọ̀nù ọkọ̀ ẹni haúsá ń kínsàn ń kù ní olo gbogbo ẹ̀ tó ọba lọ́tán ìwọ rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ ìfẹ́ wà láìtàláì ló lè mú wọn fi aṣọ rùn rẹ̀ lẹ̀ tán bá faṣọ sí ọ ní sínú pósí tí ò bá rí bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ bí ojú àwọn èèyàn bá pọ̀ tó ń gbà wọ́n sin òkú rẹ tí wọ́n lè fọ lójú rẹ lójú gbogbo àwọn èrò wọ́n ó sì wàá wú òkú rẹ lóru wọ́n bọ àbí tí ìbá taṣọ patílókù tó wá gbégbú sì sọ́rùn kò gbé ṣe ènìyàn sọ́rùn kò gbé kúpà sọ́rùn kan wá fi sin ọkọ̀ fi kọ́mọ wíìlì pé ẹsìn mímọ́ ẹsìn kúpà yìí mọ́ mi ni o ẹsìn agbada ńlá yìí agbada góòlù ẹsìn mọ́ mi ni o bí wọn ò bá lè bọ lójúmọmọ nísojú gbogbo àwọn èèyàn wọn ó sì wú òkú ẹ lóru wọn ó bọ àánú ọlọrun ló lè ní wọn mọ ju òkú rẹ tàjà nígbà wọn bá dá padà sínú pé kí ni ká má bọṣọ ọlọrun rẹ tán tí wọn ó tún fi dá padà nínú rẹ pé kí kankan rọyìn pẹ̀díẹ̀ lẹ ọlọrí kan fi bọ̀ láti rí kí wọn náà wà láyé táwà wà máyà àníkọ́ lè rinwó ra mílíọ̀nù ọkọ̀ rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ ẹni haúsá ń kínsàn ń kù ní olo gbogbo ẹ̀ tó bá lọ tán àbí bí ìbá sàṣọ patí.

0: ẹ wá gbọ́ kí là wà mọ́ yà ayé gan.
1: Ṣebo ló máa ń tó gbá lérò tó fi ní ká wáyé.
0: Ṣé ẹ mọ Abba Kyari? Tí gbogbo àwọn èèyàn máa ń dọ́gbọ́n pè ní de facto presidency ìjọba President Muhammadu Buhari. Ebi gbogbo ó sojú gbogbo wa níjó ní tó fi kú. Ngbò lọ tán ṣe ẹlòmí ò bọ́ sípò rẹ̀.
2: Orí ayé mi
0: ò bọ̀rọ̀. Máa ní èmi ni. Lójú ń sọ níjó ní wípé tán bá ń sọ pé ìwọ ni. Mọ tàdí ẹyìn kó máa sọ pé ọlọ́ọ̀nì.
1: Ẹ wo mi, bàbá tó dá mi jọwọ́.
0: Torí ìgbà táyé rí ọ ni wọ́n ń pè ọ́ wà láìtàlá bí ọba ti rí ọmọ wọn ó pè ẹ lòmíì dandan ni. Ẹyin ló mú àfohùn wá kankan tó fi kọ́. Ó ní àìsímọ náà ni ó gbẹ̀yìn kó wá òhò. Àwọn olówó àná wọn ò sí láyé mọ́. Àwọn ọlọ́lá àná wọn ò sí láyé mọ́. Àwọn aláṣẹ àná ti wọ sàárè. Àìsímọ náà ni ò gbẹ̀yìn gbogbo wa. Àbájá ànádà. Nelson Mandela tànádà.
1: Àṣìyà Lúkà.
0: Umaru Musa Yar'Adua tànádà.
1: Wálé okoro, wálé ìbára.
0: Pápá tí ẹ̀ wá sọ pé àwọn eléyìí ń jìnà sí wa. Ìwọ náà wo gbogbo àyíká rẹ. Wà àwọn tá ẹjọ́ ṣe kékeré. Wà àwọn tá ẹjọ́ ṣàná. Ẹjẹ́ a tún padà sẹ́yìn. Àwọn Haruna Sọlá àná ń kọ́.

0: barista mo mọ̀ pé púpọ̀ nínú wa ni ó mọ barista báà bá tiẹ̀ mọ àwọn àyìnlọ́ ọmọ wúrà nǹkan kan tá a gbọ́njú bá wọn a barista nǹkan barista. Ó ní nrungurun ègbúrọ̀ ṣe èèmọ̀rọ̀ yé nrungurun ègbúrọ̀ ṣe ọmọ agbájẹ́ lọ́la.
1: Kí ni ọjọ́ kan?
0: Bí nǹkan kan ò bá tiẹ̀ tí ì ṣe wá lẹ́ni.
1: Ọ̀rọ̀
0: kí la mọ̀ tí ó ṣe wá lọ́la.
1: Lára ajá ni kò pa ajá kò jẹ́ kó gbádùn.
0: Kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí?
1: Wọ́n níṣẹ́ ibi.
0: Ṣéṣẹ́ rí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbíṣẹ́ ọdì kejì? Àbíṣẹ́ bú? Ṣé wọ́n ń gbẹ́ ọmọ ni kejì rẹ lẹ́sẹ̀ ni?
1: Láàárọ̀ lọ́sàn-án lò.
0: Jìbìtì ni wọ́n yàn láàyò ni?
1: Má sọ pé.
0: Iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe ló mú láàyò. Ẹ mọ̀ gbogbo àwọn kíní ìyá ń fi ara ni ara wa ni nítorí Ọlọ́run.
1: Bàkínà bàbá.
0: Kí n lá dà torí n tá jẹ tá wọ̀ yìí náà.

0: Ọlọ́run fún àwọn bàbá wa ní ọgbọ́n ìjìnlẹ̀ pọ̀, àrònú jinlẹ̀.
1: Tí mo sì lómi.
0: Kódà tá a bá ń tẹ̀lé àwọn òwe lásán gan-an, òwe ilẹ̀ Yorùbá. Ẹnu mi àgó.
1: Ẹni tí ń bọ́ lọ.
0: Òwe ilẹ̀ Yorùbá àti àwọn ìwọ ọmọlúàbí tó wà nínú rẹ̀, ó tó ṣe ìgbésí ayé láìsí ẹ̀sìn kankan gan. Pé èmi ò jẹ́ mùsùlùmí, èmi ò jẹ́ kìrìsìtẹ́nì, èmi ò jẹ́ babaláwo, èmi ò jẹ́ ẹni tí ń bọ fáyín, ẹni tí ń bọ sàngó, ẹni tí ń bọ ògún. Òwe ilẹ̀ Yorùbá àti àwọn àṣàmọ̀ tó jẹ mọ́ ìwọ ọmọlúàbí, ó tó ṣe ilé ayé. Wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi ń wíkà ni wọ́n fi ń san padà.
2: Fáko rọrí ìwà ọmọ ló ń jẹ́ kọ́mọ oṣogun òkìgbẹ́ láyé. Orí ọmí ọmọ kẹyìndé yàtọ̀ sí wípé.
0: Ẹ tún gbọ́ yún náà, sàn bẹ̀sùn fáko rọrí ìwà ọmọ ní mọ́mọ́ sí òkìgbẹ́. Ṣé ẹ mọ̀ pé oníjàgiri jà gan, oògùn òkìgbẹ́ náà ni ọmọ wá káàkiri.
2: Àtiwá tí a dá léwu láìdá láyé o.
0: Yóò ti mọ̀ pé wọ́n lè fi àdásà òun náà ni. Yàtọ̀ fún pé ọlọ́mọjà kọ́ ọwọ́ ọlọ́wọ́, èèyàn bọ́ sọ́wọ́ ọlọ́wọ́. Oníjàgiríjà gan ni ọmọ owó ogun òkìgbẹ́ káàkiri.
2: A ò lè dáwọ̀ ẹ̀ta bá kú tọ́lá. Ìwọ̀n gan wọ́n ṣẹ́ wọ́n rẹ̀.
0: Ṣé ẹ mọ̀ pé òwe léyìn ó ṣe rẹ́gí agbọ̀n bìkan.

àjíṣe bí ọyọ online radio náà lẹ ń gbọ lọwọ ẹ dákun ẹ mọ yín kò ń bẹ ṣe ń gbádùn wa bó ṣe ń lọ tí gbogbo àwọn ètò tá à ń mú wá lọlọkan ọjọ kan só ń ṣe dédé ara yín só ń bá yín lára mu tẹyìn bá fẹ lù mí lọgọ ẹnu 07068874274 náà ní nọmbà mi dá ẹ lè pè mí sí adéyinka ọlásùkàn mi ń lè mí ń jẹ lumatech tí mo jẹ olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí àjíṣe bí ọyọ online radio tí ọlọ́run tó lò mí láti fi dá sílẹ̀ tẹ bá fẹ́ pè mí ẹ fẹ́ lù mí lọ́gbọ ẹnu ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ tàbí bóyá èyí sì fẹ́ darapọ̀ mọ́ wa ẹ fẹ́ polówó ọjà ni èyí náà fẹ́ máa ṣe prógráàmù kan ètò kan ẹlẹ́ẹ̀kejì lórí ìkànnì yìí ni a jọ sọ̀rọ̀ bá a sì jọ máa ṣe lálálà fi bọ̀ tá a jọ máa yọ síra wọn kò tí ì yé yín bá wọn tá a sì jọ máa ṣe tí òjì tún máa dùn tí gbọ́ngbọ́n máa kán sí ẹ̀yin ẹ má wọ́ọ̀rì nípa tówó ná ẹtí ẹ̀ kọ́kọ́ pè mí ẹ bá mi sọ̀rọ̀ 07068874274 náà lẹ lè pè mí sí 07068874274 ẹ̀rọ náà ni mò ń lò ní orí WhatsApp ẹ lè fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ tún lè fi chat pẹ̀lú mi ní Telegram náà mo wà ní orí gbogbo àwọn ìkànnì ayélujára látòrí Facebook ẹ̀yẹn search fún ẹwà adéyinka ọlásùkàn mi kásá máa ṣe dáadáa ní orí Facebook ní orí Instagram kàn mí for you CANME pẹ̀lú 4 àti U kàn mí for you CANME 4 U kàn mí for you ẹ lè search yẹn náà adéyinka ọlásùkàn mi náà ni ó gbé wá lókè rẹ̀ tọba dẹ̀ jẹ́ pé orúkọ company wa lẹ́fẹ́ search ní Facebook ẹ search fún lumatech tọba yẹ pé ní Instagram náà ni ẹ search fún lumatech tọba yẹ pé ní Twitter náà ni ẹ search fún lumatech tọba yẹ pé ní Twitter ẹ fẹ́ wá ẹ̀mí gan personal profile mi kàn mí for you náà ni kàn mí for you náà ni lọ wà ní Twitter lọ wà ní Instagram tẹ bá search kàn mí for you one kàn mí for you one ní Facebook yóò gbé profile mi wá instead ẹ máa search fún adéyinka ọlásùkàn mi yẹn kásá máa ṣe dáadáa èyí tó bá rọ̀ yín lọ́rùn ni ẹ dẹ̀ tún lè wá profile iléeṣẹ́ wa àjíṣe bí ọ̀yọ́ radio ni profile yẹn ní Facebook ó kàn jẹ́ wípé àmì ń bẹ lórí adéyinka ọlásùkàn àmì ń bẹ lórí àjíṣe bí ọ̀yọ́ àjíṣe bí ọ̀yọ́ àmì wà lórí rẹ̀ àmì yorùbá wà lórí rẹ̀ eléyìí mo lè wọ́n jẹ́ kó yíṣe láti wá pẹ̀lú sì lè tún wá ẹ wá báyìí there is a www.facebook.com/ajisebioyoradio www.facebook.com/ajisebioyoradio ìyẹn ò nídìí àmì tẹ bá ti tẹ sí ibi url yẹn gbangbangbangba lẹ́jà síbi profile wa ní Facebook a dẹ̀ wà ní Twitter náà àjíṣe bí ọ̀yọ́ radio náà ní Twitter bó ṣe rí nìyẹn 07068874274

ẹ mọ̀ pé ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ni àkòrí ọ̀rọ̀ wa lónìí. Kí ni ó gba ẹ̀yìn èmi àti ẹ? Kí làwọn èèyàn mọ sọ lẹ́yìn èmi àti ẹ lẹ́yìn tá a bá lọ tán? Sẹ́yìn mọ̀ pé ìtàn ò lè gbàgbé Abiola, ìtàn ò lè gbàgbé Abacha, ìtàn ò lè gbàgbé Nelson Mandela, ìtàn ò ní gbàgbé èmi àti ẹ náà.

0: ẹja jọwo sí ọwọ́ ara wa wo sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán kí ni wọ́n mọ sọ lẹ́yìn wa kí ni wọ́n sọ lẹ́yìn rẹ.
1: ènìyàn ló máa ń dalẹ̀ ọpọlọ yẹta.
0: ṣé wà á sọ màrímà sọ ni wọ́n mọ sọ lẹ́yìn rẹ pé ń lo filẹ̀ lọ.
1: kọ́kọ́ ń dání kó tó di.
0: àbí wọ́n mọ ròyìn rẹ pẹ̀lú oore oníláàdà tó ṣe fáwọn èèyàn kó o tó lọ sẹ́mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan.
1: yóò jẹ́ káwọn pa.
0: ṣé mo ní pé bó ṣe wù kọ́ ọpẹ́ láyé tó títí títí títí ogún mẹ́ta péré.
1: dákun bẹ́ẹ̀ fún.
0: kó o pẹ́ láyé jù bẹ́ẹ̀ lọ kó o lówó lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ bíi ti kárúnà ogún mẹ́ta péré péré báyìí náà ni ìpín rẹ. ìyẹn tó o bá jẹ.
1: alábòṣìṣẹ́ bọ̀ ló mogun aláyọ̀ ló bá wọn kọ.
0: àtohun tó o bá mú pẹ̀lú àwọn orí ńlá àdá tó o bá ṣe.
1: torí ìgbẹ̀yìn rẹ káfojú dẹ̀dá ẹgbẹ́ rẹ.
0: ìyẹn tó o jẹun torí ká bá wà láyé ká má bá fún ni o.
1: tí o bá jẹun kọ́ ni.
0: ẹyin náà ni títí ẹ ara àwọn títí ẹ.
1: àfojú ti máa ẹ lọ.
0: ṣùgbọ́n orí ńlá àdá gangan.
1: kò lè ní.
0: òun náà wà ní àṣesílẹ̀ tí ó wà á jẹ́ àbọ̀ wá bá. òun ló ṣe sílẹ̀ ní ìsú. ìní wàá wá lọ dé bá tó bá kú tán. iná làwọn ọmọ rẹ ó tún máa jẹ àwọn ẹbí rẹ ó máa jẹ lẹyìn rẹ.
1: lẹyìn tó bá.
0: ṣé ìwọ ọgá iléeṣẹ ni ìwọ jẹ báwọn èèyàn bá gbaṣẹ tù rẹ. percentage ni lọ́ọ̀bìnrin wọn máa gbaṣẹ lọ́wọ́ ẹ. tí wọ́n máa yọ nínú sálárì wọn.
1: kírun tó tún bá wẹ.
0: aníṣẹ́ tíṣà ní ìsìn over 500,000 náà fi ń ra slọ́ọ̀tì.
1: ìwà ṣe kókó.
0: ẹgbọ́n mi torí ọlọ́run torí ọlọ́run ká sì máa fi ara ní ara wa torí ọlọ́run. nígbà téèyàn fi 500,000 tó fi ra slọ́ọ̀tì iṣẹ́ tíṣà tí wọ́n máa gba bíi 40 to 35 to 40,000. ọdún wo ni ó tó san 500,000 tán. modern day slavery.
1: a ní ewé fúnra.
0: a ní kí

0: yìí àwọn èèyàn ó ti wá rin àwọn èèyàn wa sí kò wá mọ ẹbí kò má rá. Bọ́dá tèmi kan náà tí ó ti lù mí ń jìbìtì ń rí. Nígbà ńlọ̀ọ́nlọ̀ọ́n ní ayé civil defense. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ parí NC. Lọ́dún náà lọ́ọ̀ ní 2013 ni àbẹ̀wò. Àbí 12 àbí 11 ní ti ẹ̀rántí dáadáa mọ́kẹ̀.
1: Ọba tó dà wá sáyé ṣé tó ń lọ́wọ́ tó gbá lérò tó fi ní káwáyé.
0: Òun ṣiṣẹ́ ń bẹ̀ ó sì níràwọ̀ bíi méjì àbí mélòó ló ní léjì kàńdà. Ó sì ti bá búrò rẹ̀ kan náà ṣe rí tó sì ṣe é ṣe. Ọmọ ẹ̀gbọ́n bá mi gangan family. Bó tilẹ̀ jẹ́ pé kì í sóun nìkan ni wọ́n ń wu àbàjẹ́ yìí ó ti láwọn àjẹjọ́ ń pin láàrin ara wọn.
1: Ọba tó dà wá sáyé.
0: Bó tilẹ̀ jẹ́ pé corruption náà ni gbogbo wa ewu làbùrọ̀ mọ́ sanwó wá kí ló gọ rẹ̀. Ṣùgbọ́n gbọ́ jẹ́ pé Nàìjíríà àbí tọ́lọ̀ ń dá a sí náà rí. Ibi orí dá a sí náà rí kẹ. Bó o bá sì ti lè rìn bí wọ́n ṣe ń rìn wọn ní ijó rọ́nà lọ. Kí n mọ́ fẹ̀mí ọ̀rọ̀ gùn kí n mọ́ bá lọ́wọ́ ná lówó bá wọ first mail. Wàlá àrówó gbàdì sí. Ìwá ṣe mi nìkan. Bam bam bam bam bam bam bam. Kì í tún wá sọ̀dọ̀ bọ̀dá wa yìí nìkan. Káàkiri káàkiri káàkiri bá
1: mi.
0: Àwọn aṣáájú àwọn olóṣèlú wọn ti bá orílẹ̀-èdè yìí jẹ́ jìnnà. Kọ́lọ́n bá wa tún ṣe ní. Ọlọ́run ò sì ní ṣe nǹkan tá a lè ṣe fúnra wa fún wa. Àbí Ọlọ́run ni ọ̀rọ̀ àmọ́ wa jẹ president ilé a lórí. Àwa ara wa náà láàmọ́ jẹ́ lórí ara wa. Láàrin àwa ara wa táwa máa ń fi ìyá jẹra wa. A mọ̀ wá bu àwọn olórí lókè. Ní tí wọ́n gan ṣe níbi tó wà níbi ipò kékeré tó wà ń bẹ̀ ń gọ́.
1: Àwọn àbíkún láyé.
0: Ẹyin ò mọ sọ̀rọ̀ Radionic sọ̀rọ̀ doctor lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ náà làwọn tísà náà níbẹ̀ wọn. Àwọn lecturer. Handout ní ràì. Ọmọ tí ò bá handout tí ọ̀rọ̀ handbook ó fèlì inú kẹ.
1: Fún lọ́pọ̀ láyà kọ́mà.
0: Ìwọ náà ń jẹran àwọn èèyàn ń bẹ̀. Ẹyin òkú ọ̀nà àti kó sọ́wọ́ ẹni tí ń ṣe kọ̀m̀pútà. Ìrìnàgò ní má disk a ní hard drive ti bàjẹ́ hard drive lára. Ẹyin engineer náà òun náà tún kó sọ́wọ́ ẹ lò. Àkósọ́wọ́ nọ́ọ̀sì àbí
1: dọ́gba.
0: Omi tí wọ́n fi sí yàn lára tí ò ju bọ́yá bíi múrí mélòó kan lọ. Òun náà kan papọ̀ pẹ̀lú sọ́ọ̀kì sọ parasitamọ́ bí oníwàṣọ mọ́ra wọn.
1: Ọba tó dà wá sáyé.
0: Ẹyá àní òmú 5,000 wá.
1: Ìkàlẹ̀ jọ sí fún ni.
0: Àjọ ń rẹra wa jẹ ó ti wá di omi ara wa.
1: Sáyé ṣèbò ló máa ń tó gbà.
0: Ẹyin o nọ́ọ̀sì àti dọ́kítọ̀ náà òun náà gbọ̀kadà. Èjì ọ̀gọ̀kadà ètò ọlọ́kọ̀ nú wọn. Plug ọkọ̀ arẹ abàjẹ́. Adọ́dọ̀ mẹkáníkì. Half engine lára sọ́kọ̀ yìí kẹ. Òun náà tún gbé sanlé. Òun náà tún rẹ jẹ́ ń bẹ̀. Ìyún náà Àtúndé ibi tó ti fẹ́ ra ẹ̀ ló ń jẹ. Ìyún ló ń jẹ náà. Ó ti yọ ó ti kí Kóngò gàrí Kóngò rẹ sì bọ́nú omi gbóná ìyún ti súnkì. Gbogbo ajọ wa ń rẹ́ra wa jẹ. Làwọn ilé ìbò fi sọ pé we deserve the kind of leadership we get. Torí àwọn leaders yìí wọn bọ́ọ̀lẹ̀ látọ̀run wákẹ́. Àjọ dàgbà ni lára ara àárín ara wa náà láti dàgbà. Àjọ dàgbà ni púpọ̀ nú wọn ẹjọ́ ṣe kékeré ni. Ẹjọ́ sọ̀dọ̀ ẹjọ́ lọ sùkúù níkẹ. Gbogbo àwọn àwà yìí lára ara wa náà ló ti ń jẹrà mẹ́sẹ̀ yín ara. Èmi náà tèmi náà ń sọ̀rọ̀ yìí ó. Èmi náà níbi tèmi náà ti ń jẹ tèmi náà ti ń wùwà bú. Kọ́lọ́n bá mú kú ń bẹ̀. Gbogbo wa káwa mọ̀ lè dijú káwa lè sùn foríléjì ká. Àwa náà lágbọ̀dẹ fúnra ara wa láṣẹ security ara wa. Àwa lágbẹ̀ kànga fúnra ara wa. Àwa látún ọ̀nà ara wa ṣe fúnra ara wa. Ìjọba ò ṣe kankan fúnra. Wọ́n múná wá à ń sanwó ná. Táàksì ní ìsín ráàyè wọ́n ti fẹ́ fi táàksì yín a lọ́rùn. Àwa jọ ń fara nira wa. Allah deserve awon leaders ta n gbe ta asi ko election iwo omo ye to gba lowo oloselu kaakiri bo si gba lowo PDP lo gba lowo ACN lo gba lowo lowo JJJ lo gba lowo CCJ
1: oseyin eran soseyin
0: en yo se beyin to ba fun wo lowo ju ni wo dibo fun so mo pe awon owo yi awon awon kan na ya awon lowo na fi n e ti won ba ri jiko la lapo ijoba awon kan na ya awon lowo yi ni mo wo ti ri pada ngba won ba gbe contract fun won ni ke won gbe contract ona fun won
1: gbogbo won ti
0: oya ibe la won o ti ri returns won won ni se quality roles fun yin la ni osu melo odun melo ona ba je ona million egbelegbe
1: baba
0: o mo pe is as a result of the riba the bribe that you collected during the election tori awon riba owo eyin sowo kuru to ti gba lasiko election ni soro bi awon ni ero tin rowo nle bi kan won ti ri owo tan fun o lasiko election yi won si wa pada won to wa ile ori re
1: olohun mi seda o
0: ana ti mortgage future almost the future of next generation tan ti ya owo tan ti ya iya laye owo awon yi awon tan wa nrulu wa yi ibo na ti wa wa ibo na wa se lati le ibo ran ti wa ni te ba awon eyan yin na ni awon eyan wa ta jo dagba ladugbo
1: ti a o mo pa adu ale yi mo me ni mo
0: abani aye igbowo ka fi e ma fowo dibo ma ma mo tori owo dibo mo e ni gbo
1: e ti a kun fun
0: gugu wa na la jo ma je omi toro re ti ni si e ba ni adibo fun eni bayi adibo fun odo adibo ba ni bayi won ni ko le tori pe oni wole aje adibo fun bayi iwe se adibo fun
1: wale
0: mo n de mo so nugba ti wo adibo fun
1: te
0: ti to won o adibo fun to ni tori pe ko ni wole ta wa ni adibo fun ti o wole ngba ti wo ba adibo fun ti to won o adibo fun ko wole
1: baba lo sha wa ni
0: ngba te awon olori ti won ba ti ni fear wi pe ta won ba ti se daada awon eyan o yo awon ko ni po tori won ti mo pa won o fowo rabo lowo yin
1: kola ninu wa wa dudu ila ta nko
0: yin nla ti o ba ti si iberu pe won le awon le yo awon ko ni po tabi ka won tun wa gbigbagbo ka won mo wole
1: lowo so gbale
0: ta ti mo pe owo le ku gbogbo bukata yin le lori ta ma yede fun yin lowo oh e ti se yin tan owo te n gba te n kan jo kan tabi jo ke
1: ma isa ma wa ti
0: ta wa fi odun merin jiya re pako
1: asile ele
0: etoni atoni recall option ta tun bu le recall olori ti o ba se daada wo tun fi corruption bona ni
1: gbale ro to fin ni kawaye
0: ni won recall laye edibo fun eni bayi edibo fodo edibo fun eni bayi edibo bayi ti o de won ni ko ni tori pe ko ni wole ni oje edibo fun iwe se edibo fun na eyin ma e ma ri biti na wa nle e lo ko sinu na
1: to fe lo pa yo kele fe sa bi fe ari e wa ko e lo so be se to yo ni ni boya ko ni ni sile
0: you don't want to choose to walk alone you want to walk with the corrupt crowd mani tori pe yin o fe da to ba se pe yin nikan le da duro lori o to e duro meke olorun ba ti si leyin alabosi yo si wa pelu yin nibe e mani tori pe nikan o le wole e ni dibo fun ngba to ba dibo fun ta ni o dibo fun ti o wole ti wo wi ba ti to n wi ba ti to n wi ba se popularity leyin dibo fun ni abeni te wo po ni nkan ti o se fun yin
1: o ba wa
0: agba ara yi o nka nla ke.

0: ta awon snacks pop pop buns gbogbo ele ba lodo awon ego ya
1: ewo mi
0: paint na wa mi
1: jo
0: ya paint na wa mi
1: ba to da mi jowo ba to ri aye mi bo
0: atoni laundry service ni odo wa mi
1: ewo mi
0: Lumatech na wa nbe awon tun laptop se ni loyin shop ewo
1: sinu arun ewo mi oba to da mi jowo Matoni Ayemi
0: 07706872744 AY Venture on tun phone se on ta phone accessory battery ko si nkan te wa dodo e te
1: nkere loju ara mi
0: te ba tun wa buya gere
1: one
0: mo ti gbagbe o tun ni eka si okemo okemogi shop re wa nbe AY Venture He did not write to Mr. Kim, local shop. Happy name, man. You're long. Won't have phone accessory. Two phone, she. She charging phone. She charging point. Time free. Ta charger. Won't have phone. Lolo con jock. Can let legend one. Let legend one. Two ones. She got your
1: law.
0: AY Venture. Okay, Mogi. So, Puma, wa nibe. Nibi egbe odo baba nda pe baba baba fa
1: eni ti o si
0: ibe ni shop re wa e ti ri ta kun yellow bayi
1: eni ti o si
0: o de ni shop ninu erelu na inu erelu Emmanuel Alade shopping complex o wa nbe te ba wa tun doroki Oroki ke to doroki junction te ba ti koja te ba nlo sonu oroki latona erelu te ba ti koja Mola filling station lapo tun bayi shop ore mi kan na tun benbe engineer to moye
1: oro
0: ni
1: e pon lara
0: be best
1: pajako
0: be best international
1: ijo anu le
0: ko si phone da won le tun se bo si iphone ni ko si phone ti won le tun se computer phone engineering ko se ti o le ani mo atun mo mu phone wa ba lati owo de ko ko ba won tun se
1: ba o jo kin ma pa sofo to ba na ati na
0: Lumatech awa na nta laptop lolokan ojo kan
1: asa
0: te ba fe laptop
1: baba na ri je
0: e call Lumatech gbogbo e la nse be ba de fe build the website Lumatech handle Beba fe se graphic design Lumatech International handle on aba yan handle to ma make sense to ma fine 07-06-87-42-74 lele pe Lumatech si to ba de je pe eyin fe wa gbogbo awon iso ta ajuwe yi lo e get ibe ele pe Lumatech na ele pe mi Ele pe mi kin juwe be fun yin daada 07-06-87-42-74 le oyo alaafin ojo paseke o ma ti ba
2: Jerison
0: Lumatech tun ni real estate company aise dasile ni to ba ya a ma juwe facebook page e fun yin ta mama ba won yan handle a fe call a fe rale ka kiri gbogbo bi awon development ba tin sele ninu oyo kin to gbagbe ati da ajisebi oyo tv na sile ni youtube e search fun ajisebi oyo tv and radio o ma gbe wa ni bi be ajisebi oyo tv and radio e ma ti ri nbe ibe la mama post awon video clip wa si awon interview ta mama se asi ma gbagbe ku mo ni I need ran lowo yin nte ba fe fina wa lowo 07-06-87-42-74 lele pe mi si 07-06-87-42-74 tori a ma se clip ti a ma fi mention gbogbo awon ti won donate fun wa ta ma fi picture won si en to ba wu lati fi picture si a ma collate gbogbo ejo a ma fi sinu video a ma fi si ori YouTube channel wa ti gbogbo awon yen wa ma ma ri oju awon olore ti won gbe ogo oyo laruje so bo se je ni yen loni o di to 1 hour ta tin so ba bo e ma gbagbe aro ba gbugbu aladitan itan wo leyin fe ka won ma so leyin yin ba wo leyin se fe ki gbeyin yin ori ki leyin se lati fi tan rele
1: mashallah
0: fun ara yin fun awon omo yin fun awon ara ile yin asegbe kan o si o ase pamo lo wa o enikan o si ni gbin alibosa ku wo e fo laye laye ohun ta ba gbin ini owu o ase sile la bo wa ba o ara so ti ni je kini ana o ti ba si o ba se ko si ti ba la o la o be ba wu wa re le won ni soro re leyin yin o gẹgẹ bí bàbá Ọbásanjọ́ ṣe sọ ní Jòhóní pẹ̀lú burú jẹ́ ṣọ́kà sáàmù tí bàbá ń sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tó ní ẹ ṣe dáadáa kán lè bá ṣe dáadáa sọ dáadáa lẹ́yìn yìí ni èmi ò pé burú jù kà sáàmù hùwà bú o mọ̀kàn ń fi ṣàpẹrẹ ni o ń tẹ́ bá ṣe làwọn èèyàn sọ lẹ́yìn yìí o wọn à níbi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú o pé dáadáa wọn máa ń sọ lẹ́yìn o bẹ́ẹ̀ bá hùwà rẹ wọn à ní sọ dáadáa lẹ́yìn yìí o kílẹ̀ yín ṣe o kílẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kílẹ̀ tó mọ̀ ṣe ń tẹ́ bá ṣe ni wọ́n fi ròyìn lẹ́yìn yín àṣesílẹ̀ làbọ̀ wá bá ọ̀rọ̀ àsọtì ní ń jẹ́ kínní àná ní ń jọmọ mi gbẹ́ náà ibà àṣẹ ọ̀bá ṣe kò sí ti bà láòlá o bẹ́ẹ̀ bá wùwà rí lẹ̀ wọn ní sọ̀rọ̀ rí lẹ́yìn yín o adéyínká ọlásùnkàn mi pàpín balẹ̀ fìlà yín náà rí o ìlàsà àròkọ yín rèé tí ń so lórí ọbẹ̀ nínú àwọn tán ganran ẹyin o ẹja ṣe dáadáa kan le ba àrítàn rí pa lẹ́yìn wa ni.
1: Àtàkùrú bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ tí ń jẹ́ sí.
0: 07-06-8-8-7-4-2-7-4. Ilé ilé pè mí sí.
1: Ó ti máa ń gbàjọ́ ọmọ
0: yájẹ́. Ẹja wa máa fèyí ṣe lọ ànílọ́lọ́ ẹja tó lọ tí ò Tinubu ànílọ́ tí kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálé odò. A máa wá àwa lá máa wá ẹ̀yìn lá máa bá wọn àní ìfẹ́ lòmíì sí èmi wọn àní ìfẹ́ lòmíì sí àwa wọn àní ìfẹ́ lòmíì sí ẹ̀yìn. Bàbá ṣe ń wá. A máa bá ẹ̀yin náà ni.
1: Látọ́ bá lù ṣe ìtọ́ ni, ó máa ń sílẹ̀kùn fèsù ni, ó máa ń sílẹ̀kùn fèsù ni.
0: A ní sunkún ara wa, a ní gbọ́lá burú sí ara wa.
1: Tí Mùsùlùmí méjì báyìí.
0: Lọ́lá aláhàúlà wà lápúwá ká ìlà abilà àlè ìdàzí.
1: Àbíjú
0: tọ́. A máa bẹ torí ọ̀bẹ ní ń bẹ àtọ́. Ọ̀bẹ ní ń bẹ sú o, àtẹ́lẹsì á sì bẹ̀nà. Ẹni bá ní àmọ́ bọ̀ nìkan la, ní dé bá ń lè.
1: Ó
0: dàbọ̀, ó dìgbà kan náà.

àánú ọlọ́run ìbùkún elédùn mari orí àjẹǹjẹtán rẹ kò ní wọn lákàtà èmi pẹ̀lú ẹ̀yìn olólùfẹ́ mi nílé lóko pẹ̀lẹ́yìn ojú Adéyìnká Ọlásùnkàn ní lórúkọ mi pàpínbalẹ̀ ẹ̀fìlà ìlásàròkọ ni mi ti so lórí ọbẹ̀ nínú àwo tó ń garan ajá lu ọ̀yọ́ yín rèé o tí èégbó lásán nítorí pé bí ń bá rẹ́rako mo mọ̀ ń rí abàmì èèyàn lọ́pọ̀lọpọ̀ ní kọ́lọ̀ ọ́ sàánú mi pẹ̀lú nǹkan rírí àwọn èèyàn míì ti fẹ́ sọ ń lẹ́nu wọ́n ti tún fẹ́ fún lóko àwọn ló ń rìkú rí ẹ̀wọ̀n a gbọ́ ń ṣe wá rí tì ní wí. Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Olódùmarè ọba ọlọ́wọ́ gbọgbọrọ ti yọ ọmọ ẹ̀ lọ́fìn àárí ìrọ̀ àlá ọba tó tó gbójúlé ọba tó tó fẹ̀yìntì ẹyin adúró ti ni mọ́tani jẹ ègbè lẹ́yìn ẹyin àdálóró ègbè lẹ́yìn ẹni àdálóró. Ọpẹ́ mi dorí òdorí ọ̀dọ́rí ọ̀dọ́ ọba mi Bàṣírù ọmọ Adé nìran láti ìlú Èkó tí wọ́n tó pè mí lákèésí bọ́ ṣe ń jò ni pé kí ni tà irinṣẹ́ wọn ń ráhùn o. Àwọn náà pa ńlá kíyèsí sí nínú pé ńlá kíyèsí pé ńráhùn ń dún bákan. Èmi náà sì gbọ́ pò lóòótọ́ sẹ́mọ̀ pígbà míì ẹlòmí ọmọ ọkọ orin tí ó dùn tí ò ní ibi tí ara ẹ̀ gbọ́ pé orin yìí tó ń kọ yóò dún bóun ṣe ń sọ bíìtì nù ló ń wọ bíìtì kò yé yín. Túbà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń bá wa gbọ́ tẹ̀ sì ń pè wá ṣàkíyèsí tí ẹ bá ti ṣàkíyèsí wípé kíní yóò tún bó ṣe yẹ kó dún ńráhùn ni. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Ọlọ́run ọba yóò mọ báyìí náà gbé ẹrú yìí àti tó wu àti tó fúyẹ́ yóò mọ báyìí gbé fún nídà yín dábùkátà yín ọpẹ́ mi tó dorí òdorí àwọn alátìlẹyìn wa Bami Bàṣírù ọmọ Adé nìran lóòrèkóòrè ni bàbá ti fẹ́ sọ́dọ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n máa ń nawọ́ sí wa nílé iṣẹ́ wọn bí ọ́sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n máa ń nawọ́ sí wa yín kàn lála ti bàbá ni àwọn ni yín kàn fi àwọn ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹkún fi sowó dátà ìfi sowó nǹkan kan ẹ ṣe o bàmí. Iná ò ní tan owó yín pẹ̀lú gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ẹ máa ń tì wá lẹ́yìn ẹ̀yin tẹ̀ kí ń fẹ́ ká dá orúkọ yín tó yẹ pẹ̀yìn náà ẹ máa ń tì wá lẹ́yìn Ọlọ́run ọba yóò mọ ti ẹ̀yin náà lẹ́yìn o iná ojú èyí tì náà lẹ́ ojú òní yín tì nígbà kọ̀ọ̀kan. Kí ni mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí? Alágbà. Ìyìnrí nǹkan kan lọ títí tí mo fẹ́ sọ fún yín lóòórọ̀ yìí.

0: kákàrí bọnú pọ̀ tánra nǹkan tí ń ṣe ni o. Tẹ́ ẹ bá wá wo sàkún àsìkò tá a wà yìí lọ, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní dúníà. Wàláì, ibi tí ojú bá ríran dé, tá a bá ríran dé, tá a bá wò lọ́ba yìí, ibi tá a bá rí dé náà ni àwa ń rí dé ní agbègbè ti ọ̀dọ̀ wa lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó ń sọlẹ̀ sí àwọn ibòmíì. Ní fi mọ̀ ń já sí pé ẹni tó bá mọ inú rò nìkan náà ni yóò mọ ọpẹ́ dú. Ta bá wà wò pé bóyá nǹkan ò lọ déédé lọ́dọ̀ wa níbí, bàbá wa fífi ìrònú ṣera wa léṣe. À ń bàbá wa mọnimọni tún mọ wá ń sọ̀rọ̀ kan wọ́n ní kò síbi sánmọ̀ ó ṣe funfun tó tí ò ní ní dúdú bàìbà díẹ̀ díẹ̀. Tí dúdú bàìbà ni tó bá wá wà láwọn àkókò kan, ìgbàgbọ́ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìtẹpámọ́ṣẹ́, pẹ̀lú gbígbìyànjú lórí nǹkan tó ń ṣẹlẹ̀, nítorí kì í ṣe pé ọ̀rọ̀ owó nìkan ni àlàkọjá tí àwọn ẹlòmíì ń là kọjá nìsín. Bóyá ní orí ìdílé lẹlòmíì ti ń là làkọjá, ẹlòmíì ó lè ti máa wá oyún tí wọ́n fẹ́ bí ọmọ tó yẹ pé wọ́n ti ṣègbìyànjú, wọ́n ti làálàálàálàálà, ó ti wá fẹ́ sùn wọn.
1: Bàbá bá ẹ jẹ́ máa jòjọ ẹ lójú.
0: Ẹ mọ òwe ìbò kan tán máa ń sọ táwọn Yorùbá náà ní irú rẹ̀. Ẹ̀jẹ̀ ń kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ìbò tí wọ́n ní quitters never win the race, only the winners are the ones who never quit the race, and the quitters are those who never win the race. Quitters will never win the race. Tí ó ń túmọ̀ sí ní wípé àwọn tí wọ̀nyí báwo ni mo ṣe fẹ́ pè, tí wọ̀nyí sá lógun náà ni wọ́n máa ń ni wọ́n lè ròyìn ogun. Àwọn tí wọn ò sá lógun ni wọ́n lè ròyìn ogun o, àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun. Ó ń bọ̀. Ṣé òun la àlà kọjá kan kọjá ni lọ́wọ́lọ́wọ́? Nǹkan ọ̀lọ́ déédé ni lọ́dọ̀ tiẹ̀. Bí wọ́n ṣe ń lù ú nígbàgbọ́ àti èrò wípé kó dún, bẹ́ẹ̀ ni ò dún. Kódà, àwọ̀ tún fẹ̀ lè máa yà lójú.

0: ṣùgbọ́n ẹ̀yin tèmi ká káríbọ náà tọ́ràn tí ń ṣe ni o. Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ ẹ̀yà wọ́n sì tọ́ bọ̀ wọ́n ní ọwọ́ tí bá ń dunni àì fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ ké pa àjàrí, ẹ ké gbà àjàrí.
1: Àdá ni kò mú bọ̀.
0: Ẹ ké gbà àjàrí, ẹ ké gbà àjàrí. Àìdákẹ́ kú o.
1: Alẹ́nìkan ṣe bí mi ẹ̀sọ́ fún pé kò lè dàbí.
0: Ṣé ẹ mọ àrùn? Báwọn bàbá wa ṣe máa ń sọ, wọ́n ò ní àrùn.
1: Àlàádá fọ́kànlẹ̀ ìlmọ̀ ni lógo ta.
0: Bòmí mọ́lé dé mọ́lé kí n pọ́ kú fínfín lórúkọ tárùn ún jẹ́. Páríwò mi síta kí n fi ọ̀lẹ̀. Ó kọ àrùn náà ni o.
1: Owó tó bá mi jẹ́ òórá ti àdá.
0: Ẹ jẹ́ mú wá fún yín bí àpẹẹrẹ. Erigi mi. Àwọn búrọ̀ọ̀sì ìgbàlódé tá a máa ń lò tí n bá ti fi fọnú lọ ó lè bómi lérìgì nígbà míì tí n bá wá tètè yà sí yóò wá ní funfun kan báyìí yóò wá máa nimí lára débi pé yóò wá di ibà sí ńlá. Dáìtì máa wò pé mouth clean èbó toothpaste èbó pé kò ní fa àwọn nǹkan kan pé yóò kìlì jáàmù. Jáàmsì àwọn kòkòrò àìfojúrí tó wà nínú ẹnu àwọn nǹkan tó wà lẹ́nu nígbà tílẹ̀ mọ́ kò yẹ yín. Ní àtàrí búrọ̀ọ̀sì lílo yìí gangan náà ni ọ̀wá bó èrìgì débi pé yóò wá tó bá fi ń dijọ́ méjìjọ́ mẹ́ta agídí tẹ́ ẹ bá mu omi lásán yóò mọ dùn.

ǹjẹ́ ọmọ ayé yín gbogbo àlà kọjá yòówù kẹ ẹ máa là kọjá gbogbo ìrí kọjá yòókù kẹ ẹ máa rí kọjá gbogbo ohun kí ohun yòówù tí ò bá máa ṣẹlẹ̀.

0: torí ipò rẹ ti ẹ dà ọ tẹ ẹjọ pa business pọ ẹjọ pọ pọ ó dà ọ lọ wa ń ronú sí ẹni ọrẹ dà mọmọ bínú ẹni abínibí gan náà ń dani nílẹ ẹbò mi o
1: wọn fún mi lẹbùn lọkàn ọjọkan ó ti wá fẹ dù sọnù.
0: Àwọn onílara ń bẹ nílẹ̀ ẹbò mi. Ìlara yìí ni ìlara yìí náà ni.
1: Àwọn náà nílẹ̀ ó ti.
0: Bá ṣe máa ń sọ pé ìlara ó lákọ̀ọ́ tún lábọ̀. Ìlara yìí náà ni làwọn ẹlòmíì.
1: Bá sọnù. Mo kọ́ ní gba scholarship àlè igi máa yóò
0: ní. Ìṣòro wo ni ìwọ́rọ̀ bó o ní? Olówó níṣòro. Àlàkọjá wo ló ń là? Wàhálà ò níṣòro kankan lọ́dọ̀ ìṣòro àwọn ẹlòmíì.
1: Kọ̀tà máa lómo ní ọ̀nà.
0: Ìwò ò tí ìrówó jẹun ò tí kíní kan ò lówó lọ dáadáa ni. Ìṣòro òwò ló ní. Mo fi Ọlọ́run ọba tó ni mí tó ni ẹ̀mí mi búra. Mo ti rí fọ́nrán àwòrán ọkùnrin kan. Bíríkì ilé ya ni. Mo rí ẹlẹ́sẹ̀ kan ẹsẹ̀ kan péré ló ní. Síbí wọ lẹ́sẹ̀ méjì torí Ọlọ́run. Wà láì tàláì súnmọ́ bè láì. Ẹsẹ̀ kan ṣoṣo ló ní o. Ó sì tún ṣe bíríkì ilé ya. Tí ń gbé búlọ́ọ̀kù pẹ̀lú kírọ́ọ̀chì. Ẹyìn tí a máa ń fi bo apá tí a máa fi ń ṣèkẹrin ìkẹta ẹsẹ̀ yìí tí a máa ń kà bo apá méjèèjì yóò kì bo apá méjèèjì yóò sì tún gbé búlọ̀kù lé orí. Ìṣòro owó wà ní ìwọ ní.

sẹ́yìn nígbà àgbọ́ níbẹ̀ yẹn torí bíbélì sọ pé bẹ́yìn bá nígbà àgbọ́ kódà kó kéré bíi ehoro mustard ẹ̀yìn yóò pàṣẹ fún àwọn òkè kí wọ́n sì dí òkè ó sì sì dí nítorí pé nígbà àgbọ́ ni ò sẹ́yìn nígbà àgbọ́ bẹ́ẹ̀ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn àtàwọn tí wọ́n tún máa gbọ́ nígbà tó bá ń repeat ààrẹ tá a bá ń fi fọ́nrán yìí káàkiri afẹ́fẹ́ kan ìfẹ́ kó mọ̀ kan di oko la ò sẹ́yìn nígbà àgbọ́ ẹ mọ̀ sọ gbogbo àlàkọjá mi gbogbo tí ń jẹyìn lọ́kàn tí ń dun ẹ̀yìn náà lọ́kàn tí ń dun yín tẹ́ ẹ lẹ́nìkan tẹ́ ẹ lè bá sọ ẹ mọ̀ sọ fún ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ò mọ̀wàdà ó lè jẹ́ pé wákàtí àti àsìkò rẹ̀ náà la wà yìí o kò sì sẹ́nu ẹni tọ́lọ́run ò lè gbà fi ṣàṣẹ báyẹ́nu mi lọ́lọ́run fi ṣàṣẹ ní àsìkò tá a wà yìí gbogbo tí ń jẹyìn lọ́kàn tí ń pòrúru ẹ̀mí yín tí ò jẹ́ lésùn tí ò jẹ́ léwó tó ti fẹ́ dá pa tẹ́ǹsàn tó fẹ́ dá sí ńlá ẹ mọ̀ sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn.

0: ọjọ́ ẹkún ìmí àtẹ̀yìn náà ti dópin wá ní sọkún máa ní jìyà máa ní jẹkúrò mọ́
1: o. pẹ̀lú má jẹ mú rẹ̀.
0: yóò tó èyí tó kù nínú ìgbésí ayé wa inú dẹ̀ra ìtùnú ìfọ̀kànbalẹ̀ láti lò. ẹnìkan tíṣẹ rẹ ń jo àjúrò ẹyìn bẹ ń iṣẹ rẹ gbọrọ olúwa iṣẹ rẹ gbọrọ olúwa o ẹyin kọ mọ jó lòkè ní ìsìn kọ mọ jó àjúrò ẹyìn mọ kọ mọ jó lòkè kò mọ jẹ olórí ọyìn kò mọ jẹ olórí o ẹyin mo pàṣẹ ni torí pọ̀ mọ aláṣẹ ni èmi ń ṣe adéyinka.

0: nìkan tí ilé rẹ̀ ń dàrú ń bẹ̀rù inú ilé rẹ̀ ìdílé rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o kínú ilé rẹ̀ ọmọ tó láti sìn lọ.
1: Ọ̀rẹ́ mi gbẹ́jẹ́ ọjọ́ o.
0: Ẹnìkan tó jẹ́ pé àìsàn ló ń bá àwọ̀ ìyá àjà lágọ̀ọ́ ara àgọ́ ara rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o káìsàn náà kó kúrò níbẹ̀ torí àti sọ nínú bíbélì wípé aya yìí ò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù bojo sá kúrò níbi kọ́lọ́fín wọn. Mo pàláṣẹ ọmọ aláṣẹ lè mí ṣe kí gbogbo àwọn àìsàn náà kán máa jáde nínú àgọ́ ara rẹ̀ Adéyinka.

gbà gbọ́ pé olúwa náà ni olúwa ọlọ́run náà ni ọlọ́run ẹ wá gbọ́ o ewé ń jẹ́ oògùn wa tó jẹ́ bí ìdánwò kọ́ka iṣẹ́ agbára kan tó tó agbára ọlọ́run ọba olódùmarè náà ni lọ́lọ́ náà ló fàṣẹ sáré ewé kéwé fi ń jẹ́ òun ló tún fàṣẹ sáré egbò gbégbò náà fi ń jẹ́ o ṣùgbọ́n gbogbo agbára ní ayé àti ní ọ̀run tí olúwa ni o.

ẹni kan tó wà lórí ìdùbú láìsàn ń bẹ̀rùn kọ́ ọmọ tètè kó o gba òmìnira kí ìlera ó dé kí ìlera ó dé kí ìlera ó dé o kí àìsàn ó sá kúrò nínú àgọ́ ara rẹ̀ torí a ti sọ nínú bíbélì wípé aya yóò pa àwọn àlejò ó sì fìbẹ̀rù bojo sá kúrò níbi kọ́lọ́fín wọn mo pa láṣẹ o mo pa láṣẹ torí pọ̀ máa láṣẹ lè ní í ṣe o Adéyinka. Nítorí pé wọ́n nígbàgbọ́ ọlọ́run ò wá bá mi ṣe eléyìí fún wọn o nítorí pé wọ́n nígbàgbọ́ wá bá mi ṣe eléyìí fún wọn bá mi ṣe fún wọn torí pé ẹ̀yin nígbàgbọ́ kó rí fún yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́ tó máa gbọ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe rí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbà á lérò kó rí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó rí fún yín o nítorí pé ẹ ti nígbàgbọ́.

gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ náà tó ní tí mo bá fọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, tí mo bá fọwọ́ kan ìpín ìgbé ti etí aṣọ Jésù Kristì, tí mo bá fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, ara mi yóò sì yá gágágá. Jésù sì wò báyìí, ó sì sọ fún wípé torí pé wọ́n ní ti nígbàgbọ́, kó sì rí fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ. Bẹ́ẹ̀ náà ló sọ fún àwọn adẹ́tẹ̀ náà nígbà náà. Ó ní ìgbàgbọ́ yín ó mú yín lárada o, ìgbàgbọ́ tí yín náà ó mú yín lárada ń bẹ o. Bóyá ọ̀dọ̀ owó ni o, fẹ́ mọ̀ bóyá ọ̀dọ̀ owó ní ń dọ, bóyá nínú ìgbésí ayé rẹ ni, bóyá nínú ìdílé rẹ ni, bóyá lórí ọmọ ni, bóyá lórí aya, bóyá lórí ọkọ ní ti ẹ̀, fẹ́ mọ̀ nǹkan ọ̀hún bó ṣe wù kó rí, kó gàǹgà tó lọ́dọ̀ tiẹ̀, kọ́ ọmọ àwọn pé bó ṣe rí tó gàǹgà yìí, ọmọ gangan ni, yín ti ẹ̀ fẹ́ mọ̀ ìgbàgbọ́ yín kó mú yín lára dá níbikíbi tẹ́ ẹ wà yín lọ́la wàlá háwọ́lá wàlá kù wátá ilá àbílá àlè ìlàzim. Nítorí pé kò sí agbára kankan níbi kíkà tó tó agbára ọlọ́run lódìmọ́lù, àwọn àgbàlagbà sì tún bọ̀, wọ́n ní afẹ́fẹ́ kan kì í fẹ́ o, kọ́ mọ̀ kan gi oko lá ibi yòówù ká ẹ mo pa láṣẹ, mo sọ tàṣẹ tàṣẹ, tẹ bá ti lè gbọ ohùn mi mo sọ tàṣẹ tàṣẹ mo sọ tàṣẹ tàṣẹ, tẹyin bá ti nígbàgbọ́ mo pa láṣẹ ni, mo pa láṣẹ ni alábá lọ́dọ̀ mọ́ láṣẹ ni mò ń ṣe wàlá háòlá wàlá kù wátá ilá àbílá àbí ìdásí.

àwọn àgbà sì bọ̀. Wọ́n ní ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, ẹni tó ní ti bí kò nítọ̀ àwọn, ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín. Lá ní nǹkan kan kì í níwọ̀ ẹsìn.

lè ní gbogbo nǹkan tá à ń fẹ́ tán o, a lè ní gbogbo ẹ̀tán o. Ìgbà ayọ̀ ọkàn náà ni mo ń yá ní ju àwọn ẹlòmíì tán tún rò báwọn ní lọ. Ayọ̀ ọkàn tí wọ́n bá ní o ló fi tún ní ju àwọn ẹlòmíì tí wọ́n ní, tí wọ́n sì tún rò báwọn gan náà ní nígbà tí wọ́n bá ti ní ayọ̀ ọkàn lórí kékeré tọ́lọ́run ṣe fún ọ. Tó tún wá ń dúpẹ́ lé lórí náà lọ́lọ́run padà fi máa ṣe àlékún o. Ṣùgbọ́n ìrònú kò tiẹ̀ fẹ́ ká kọ́kọ́ mú kó ń bẹ̀. Kákárí bọnú kò tán ràn tí ń ṣe ni o.

èpè ní kolè ilẹ̀ dídà ní pọ̀ rẹ́. Alájọbí ní pàyè kan tó ṣe bí àṣẹ́dọwọ́ ilẹ̀ tàjọmọ̀ adíá fún ọ̀kàn lénú rúnmọlẹ̀. Níjọ tí wọ́n ń jà àárọ̀dọ́ olójùmarè, àjọgbórí ilẹ̀ àjẹkù, àjọgbórí ilẹ̀ àjẹjá, agbórí ilẹ̀ àjẹran, àjọgbórí ilẹ̀ àjẹkókò gbin àṣẹ́dọwọ́ ilẹ̀ tàjọmọ̀. Ǹjẹ́ mo dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi, ẹ mà dúpẹ́ titi yín náà níbẹ̀. Èmi dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi o. Torí báwa bá ń wò pé bákan lórí lọ́dọ̀ wa, bẹ́ẹ̀ bá tún délẹ̀ ẹbọ mi, ẹ mọ̀ ṣá ò dání, ẹ mọ̀ sọ pé alhamdulillah ni, alhamdulillah.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الصابق الألك نور ورحمة للعالمين شهور عدد من مدى من ألكك ومن بقي ومن شهد منه ومن شقي صلاة تستغرق الحد وتحيط بالعد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما مثل ذلك لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا آمين أدوكني أدولون Ọlọ́run ọba ọba ọ̀gá àgbà ọba alájùlọ lórí gbogbo ń tọ́dá Ọlọ́run ọba ọba ètò tí ń ṣètò lórí àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe wù ú Olúwa náà ni a dá ọpẹ́ fún látara orí ńlá ńlá tó ṣe fún wa tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní Olúwa Mọ́sà wọ la pa dúpẹ́ Mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tá a kí Ọlọ́run atọrọ kí ẹ̀gẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Mahámà kíkẹ́ náà mọ́mọ lórí ànẹ́bì nìkan àwọn aráalé rẹ̀ àwọn sàhábà àwọn ìyàwó àwọn ọmọ àwọn olólùfẹ́ nínú olólùfẹ́ Ànábì Mahámà ni àwa náà wà Olúwa Mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ Olúwa Mọ́sà bá bùkún kẹ wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah bẹ̀rẹ̀ látòrí Mọ̀lẹ́ni Ashik Adam Abdullah Al-Aluri Baba Kamaluddin Al-Adabi Baba Yusuf Al-Argbaji Babawa Usman Al-Fulani Tana Babawa Agba Abdurrahim Ara Oyo Babawa Salman Alawi Alawaye Babawa Agba Nisa Rumi Ofikari ile gbogbo awon eni Olorun Olúwa Mọ́sà bá wa kíyèsí ilé wọn Ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ Àwọn tí wọ́n rólé fún wọn tí wọ́n di ilé náà mú tí nǹkan kan ò fi yin jẹ́ ń bẹ̀ láti jọ tí wọ́n ti lọ Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe pẹ́ Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe jìnà Albarka la ilaha illa Allah Baba Mudirul Markaz Mawlaya Ash-Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Aluri Alekun Sho Alekun Alafia Alekun Emi Gigun Olúwa Mọ́sà bá ṣe fún wọn Wala la ilaha illa Allah Baba Agba Mawlaya Ash-Sheikh Ahmed Usman Al-Fulani Olúwa Mọ́sà bá wà pẹ̀lú wọn Alekun Duroti Alekun Jeja Alekun Anu Alekun Aranṣe lórí ọ̀tá ni Olúwa Mọ́sà bá ṣe fún wọn Wala la ilaha illa Allah Wala Muhammad Rasulullah Baba Agba Ash-Sheikh Al-Imam Abdulaziz Aminullah Adesokan Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn pé Albarka la ilaha illa Allah bá a ṣe tọrọ fún wọn iná àlá tọrọ fún gbogbo àwọn àfáwa látòkìdílẹ̀ gbogbo àwọn tá a ṣàǹfààní lọ́dọ̀ wọn Olúwa Mọ́sà jẹ́ ká rí wọn pé Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn jìnà gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa iná ni a kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní aago 11 ní ti táìmù Nàìjíríà, 11 sí 12 a.m. 12 p.m. bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Al-Qur'ani tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni Fọ́ìzì Al-Qur'ani náà. Olúwamọ́sà jẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti download ẹ̀, ó wà ní audio mark Suratul Qalam. So ó wà ń bẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ sí Al-Mujibi ní audio mark, yóò gbé gbogbo àwọn Al-Qur'an tí wọ́n ti kà wá, ẹ mọ́ bá download rẹ̀. Olúwamọ́sà ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, ẹni tí ń dálé lórí náà ni pé a mọ̀ dára lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ìsìláàmù. Kí ni Al-Qur'ánì wí? Kí là Nabi Muhammad wí? Kí ni àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wọ́n ó fi rọrùn láti gbé, téyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyamah látayé, tẹ́mi rí ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi ní tí bá ń lọ current affairs, ìyẹn náà ni a mọ̀ dá sí tá a sì mọ̀ yà sí. K'Ọlọ́run mọ́ ṣáà mọ kún wa ní ọwọ́. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul Qudus Waliyullah Abdul Aziz Al-Muqaddas.

Lórí ètò ní àárọ̀ yìí, ohun tí a fẹ́ yà sí, òhun náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n ti wáyé ṣáájú wa, tí ó yẹ pé nínú ọ̀rọ̀ wọn tí a bá rí, a mọ rí òye, a mọ rí mọ̀nà látara àwọn ọ̀rọ̀ wọn. Tí ò fi ní já sí pé ayé tí èèyàn mọ lò, ọkàn mọ lo ayé bẹ́ẹ̀. Gbétò, àwa náà sáà ń lo ayé, àmọ́ bó ẹni tí ń lo ayé náà, òun náà mọ̀ páyé tóun lo ìsayé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá, gbétò, ìkan náà àwọn àfẹ́sìn tí wọ́n ti wá, ọ sọ báyìí, àwọn sàhábà tí wọ́n bá nẹ́bí lògbà, òun náà sọ báyìí, tá a mọ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀, tó ń kálukú náà fi wá mọ fi ìṣesí wọn, téèyàn fi mọ lo ìgbésí ayé yẹn, táyé yẹn ó sì mọ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam, Alkùránì ni kò sí nǹkan kan táwọ Ọlọ́run ti àdá sí, àbí tá a yọ kalẹ̀ nínú ohun tí ó mọ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùránì, gẹ́gẹ́ bá Nẹ́bì ṣe ròyìn rẹ̀ fún Sayyid Na'ali, ipe Alkùránì yẹn, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú èmi Nẹ́bì. Alkùránì sì ń sọ̀rọ̀ nípa bíbẹ èmi Nẹ́bì náà, àtẹ̀yìn àlúmọ̀ mi lásìkò tá a wà yìí. Nẹ́bì tún wá ní Alkùránì tún ń sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá, lẹ́yìn ìgbà tí èmi Nẹ́bì mọ́ bá kù ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùránì yẹn wá ní, kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan, tí a wá wá lọ, tá a wá bọ̀, tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùránì. Ọ̀nà ọba ní Kíọ́lá, gbígbé tó gbé Nẹ́bì Muhammad dé, ní fátírà àgbà tá Nẹ́bì Isa tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́. Àwọn kan lò sẹ̀mí lọ lẹ́yìn ìgbà tá Nẹ́bì Isa lọ, Nẹ́bì wá dé pẹ̀lú Alkùránì. Alkùránì yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. Ó tiẹ̀ wá jẹ́ mùsùlùmí, ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà, Alkùránì dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá, wọ́n bẹ ní aláìmọ̀kẹ́, nígbà tá Nẹ́bì dé, Lárúbáwá wọn mọ́kọ, wọn mọ́kà, Umiyu ni wọ́n, ọmọ ìyá rẹ̀, tó yẹ pé bí ìyá rẹ̀ ṣe bí náà ni.

Ipe A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Walladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu 'alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min qablu lafi dalalin mubin Saddakallahu al-azim Olorun ni walladhi ohun lo ba to ja si pe ba'atha fil ummiyina rasulan minhum o gbe dide o gbe ojise kan dide laarin awon alaiko manka ti won mo kankan Olorun oba yi lo wa gbe ojise kan dide jare laarin won yetlu alayhim gbigbe dide t'Olorun gba Nabi Muhammad dide ko le ba ma ka awon aya Olorun ko le ba ma ka fun won wa yuzakkihim oba ka alqurani fun won tan tilawatul qurani to ba ka fun won wa yuzakkihim ko tun wa ma fo won mo gbe teskiyatul qulub okan gengen bokan ba ti mo gbogbo ara yoku ti mo amo bokan o ba fi mo beyan o lo cream ju be lo o le mo waju Olorun Olorun wa ni wa yu'allimuhumul kitaba ko si le ba mo ko won ni tira ko mo ko won ni alqurani wal hikma ọgbọ́n kọ́ mọ̀ yọ ọgbọ́n tí ń bẹ́ náà alkùránì jáde gbétò ẹlòmín mọ̀túkù ní ká àwọn mọ̀ fòhú mú pé kí ni alkùránì yìí ń wí kọ̀ gbọ́yé gbétò òun kàn gbọ́ kí ó lérèfé ni ọgbọ́n alkùránì lérèfé àwọn kí ni tọ́lọ̀ ń wí láàrin yìí mọ̀ fòhú mú rẹ̀ nígbà míì sì ni mọ̀ fún mọ̀ ojú mọ̀ túkù lọ ẹlòmí ọkàn mọ̀ túkẹ́ ó sódì ọmọ tó alkùránì bó ṣe wò àmọ́ mọ̀ fún mú pé kí lọ́lọ́run wí kò yí ẹlòmí ọlọ́run láwọ́ àgbà Nabi Muhammad jẹ́ agbẹ́dìde wáyọ̀ alimuhumul kitaba kó lè ba àmọ́ kọ́ wọn ní tíra wal hikma àti ọgbọ́n wa in kanu min qablu láfi dọ̀lẹ̀ alì mobin alkùránì ní bó ti ẹ̀jẹ́ pé tẹ́lẹ̀ náà àwọn lárúbáwá tàn wí ojú ọ̀nà nù tó fojú hàn ni wọ́n wà bọ́lọ́run ṣe gbà náà mọ́mọ́ dìde nu sallallahu alayhi wa sallam so anabi yìí kọ̀mọ́ka lóòótọ́ àmọ́ alkùránì tí ọlọ́run fún alkùránì ni ọ̀gá gbogbo tíra pátápátá tó yá sí pé kò sí tíra kankan tó gba wájú alkùránì anabi yìí ini wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam anabi ni ana madinatul ilmi wa aliyu babuha anabi ni emi muhammadu èmi ni ìlú mímọ̀ gbogbo ọmọ pátápátá ló pé sára mi bẹ́ẹ̀ wá bàlágà ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ wá mọ́ǹtìkì ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ wá fàlsáfà ẹ bà lára nẹ́bì gbogbo ọ̀ràn ìmọ̀ ìní bẹ lára nẹ́bì mọ̀ọ́mọ̀ kódà bọ́ epo orin ni gbẹ́tò orin o ẹ̀bà lára nẹ́bì àrùdù ẹ̀bà lọ́dọ̀ nẹ́bì àwọn kèfèrí wọ́n fẹ́ sàlùkùránì di orin ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé alkùránì ta fún yìí kìí sorin àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìníbẹ̀ lọ́dọ̀ Nabi Muhammad anabi wa ni bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí àbí ká pé inú ilé mọ̀
anabi wa ni

wọ́n aliyu bábùhà. Anabi ní Ali ni ilẹ̀kùn rẹ̀, ilẹ̀kùn mímọ̀. Béèyàn ọba sì wọnú ilé, ọ kànlẹ̀kùn. Bó ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn? Ni ló fi wá já sí pé Sayyidina Ali karramallahu wajhahu nínú àfàgbà sàbíàgbà tọ́lọ́hun parí mímọ̀ sílá, ìní Sayyidina Ali wa karramallahu wajhahu. Fa inna an-nabiyya sallallahu alayhi wa sallam idha kana madinata al-ilmi lam yakun li'adhi al-madina illa babun wahidun. Afa n to ba pa na Muhammad sallallahu alayhi wa sallam ohun ni ilu ima ko si tabi sugbon fun lu tawi ko ni lekun ilekun kan pere ta si mo pe Annabi Muhammad sallallahu alayhi wa sallam ohun na lo so fun ayin pe emi annabi o, emi ni ilu mima ama Ali ohun ni lekun be. Béèyàn ọba wa wọnú ilé yọ kànlẹ̀kùn kó tó wọlé. Olúwa mọ́sàbá bùkún kẹ Sayyidina Ali náà karramallahu wajhahu. Àkọọ́lẹ̀ ọjà mọ̀ pé tí wọ́n fi ń lo karramallahu wajhahu fún Sayyidina Ali òun ni pé nú ọ̀dọ́ tọ́gbà ìsìláàmù tí ò forí kanlẹ̀ fóòsàrí ni Sayyidina Ali ni lọ wà. Nínú ọ̀dọ́ tí ò forí kanlẹ̀ fóòsà ni Sayyidina Ali ni ó wà. Ni wọ́n fi mọ́ lo karramallahu wajhahu kọ́lọ́hun mọ́sàbá wa pọ́n àdojúkọ rẹ̀ lé. Wọ́n ní al-hikmatu dawlatul mu'min haythu wajada akhazaha. Wọ́n ní tá ń pè ní ọgbọ́n nítorí sọnù mọ́ mùmìnì lọ́wọ́ ni. Àmọ́ bí tí mùmìnì bá ti rí kó ṣe kíni kọ́ grapu ẹ̀, kọ́ grapu kọ́pì tiẹ̀. Béèyàn kan bá sọ̀rọ̀ kan tó wá rí pé ń eléyìí mọ́gbọ́n lọ́wọ́ torí gbogbo èèyàn náà kọ́ ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹni ẹ̀rù pẹ́ bọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ ńgbà mí ó lè sọ̀rọ̀ tí ó yàgbẹ́ sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ rú. Àmọ́ wọ́n ní bí mùmìnì bá ti rí ọgbọ́n kó ṣe kíni kọ́ gbà mú. Sayyidina Ali tí a wá ń sọ yìí oníranran ọ̀rọ̀ ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀. Sayyidina Ali akunrin ni, a mọ̀ kọrin, a sì mọ sọ̀rọ̀ olówó iyebíye. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidina Ali ni láti wá fi mọ́ dára wa lẹ́kọ̀ọ́ ní òní, tó sì dá mi lójú pé kò sí onkaluku náà ṣe kíni yóò rí tiẹ̀ mú bẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní imanul mari'i yu'rafu bi amanatihi karramallahu wajhahu. Ó ní imanul mari'i yu'rafu bi amanatihi. Ó ní ìgbàgbọ́ ọmọnìyàn ta bá lọ́mọ nìyẹn nígbàgbọ́ pé eléyìí ṣé mùmìnì ni lóòótọ́, ṣé mùsùlùmí leléyìí lóòótọ́. Ó ní àwa mọ̀ ímọ́ ní ara rẹ̀ bí àmọ́ náà ti pẹ̀lú ìfọkànbalẹ̀ síta bá ní lọ́dọ̀ rẹ̀ ẹni tí ìjàmbá àmọ́ náà. Ẹni tí èsè kí ni tí ìjàmbá àmọ́ náà, ẹni wọ́n fi àmọ́ náà sí lọ́dọ̀ tí ò wá jàmbá rẹ̀. Sayyidina Ali ni a mọ̀ mọ́ látara àìjàmbá mọ́nà rẹ̀. Tọ́ bá ti lè mọ jàmbá mọ́nà a jẹ́ pé o ní mọ́ nínú ẹni wọ́n fowó sí lọ́dọ̀. Nínú àkọọ́lẹ̀ wọ́n ní bí wọ́n bá kówó sí yàn lọ́wọ́ ọ̀rẹ́rẹ́ náírà ni, 2020 náírà ni, wàsówàsó ni. Bí wọ́n ṣe kó fún ọ ló ṣe dá padà. Ìyẹn pé bí o ní sí lágbájá sí lóun fẹ́ ṣẹ́ o mo sì ṣẹ́ ń dé ẹ̀ńbẹ́ ìyún náà ń tọ́ka sí pọ̀ ń jàǹbá àmọ́ náà torówó olówó kìí sówó rẹ̀.
ẹni wọ́n fi dúkìá sí lọ́dọ̀. Wọ́n jẹ́ ń sáré bí àpẹẹrẹ bí epo, àwọn tí wọ́n kó epo síyàn lọ́dọ̀. Wọ́n jẹ́ ń sáré tà ná, nígbà bá ta àárò owó rẹ̀, àtún sáré rà mí, wọ́n sì kó sí ọ lọ́dọ̀, ìwọ náà ń jàǹbá àmọ́ náà. Ẹni tó gba ọmọ tọ́, bóyá ọmọ bọ̀dá rẹ ni, ọmọ àǹtí rẹ ni, ọmọ àbúrò rẹ ni, mọ́ jàǹbá àmọ́ náà lára rẹ̀. Ẹ̀kọ́ tó o bá fáwọn tiẹ̀ náà ni kó fún òun náà. Mọ́ jàǹbá àmọ́ náà, ní téèyàn bá lágbára lèyí ń ṣe, bọ́ ọ bá ní kápá àti gbọ́ ọmọ wò, dá ọmọ padà fọlọ́mọ. Ń bẹ báà ni lóríṣiríṣi táà náà mọ̀ ni tí wọ́n ń pè ní àmọ́ náà. Ànẹ́bì sì ní láìmẹ́nà límọ̀ láàmẹ́nà tẹ̀lẹ́ o. Ànẹ́bì ní kò sí mọ́ ni, kò sí ìgbàgbọ́ fún ẹni tá a bá ti lè fọkàn tán. Ẹnì kan ò lè sọ fún agbẹ́dò, a lè fọkàn tóun tó o bá ti jẹ́ oúnjẹ àǹbá, ká wulẹ̀ lámọ́lẹ̀ báwọn. Tọ́ bá ti jóúnjẹ àbẹ́yàn, èwo ò ní mọ́ ni. Ẹni tí ó jẹ́ ẹni tó ní mọ́ ni ò ní mọ́ ṣe jàǹbá. Ò ní mọ́ ṣe jàǹbá ọmọlà kejì nínú àwọn tí Sayyid Ali tó sọnu. Tí kó wá náà mọ ro làákà sí pé ń ṣó rí bí àbí kò rí bẹ́ẹ̀, kó ń kálukú náà yẹra rẹ̀ o. Bí mọ́ ni èèyàn bá sì ti wọ́, ẹ̀sìn èèyàn ń bàjẹ́ díẹ̀díẹ̀ nu. Ọgbọ́n ta fẹ́ mú bẹ́nu. Tí mọ́nì rẹ bá fi bàjẹ́, ẹ̀sìn ti bàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni àhúkà máa ń wá zákà fi ṣẹ́dà. Sayyid Ali ní ọmọ ìyá rẹ, ẹni tó lè pè lọ́mọ ìyá. Òun náà lẹni tó gbárùkù tí ọ́ nígbà tádánwò dé. Njọ́ tọ́lọ́mọ má dánwò wá. Ànẹ́bì lẹ́ni ọba gbárùkù tí ọ́, òun náà ló lè pè ní ọmọ ìyá rẹ̀. Tí a sì rí nínú ọ̀rọ̀ àwọn Yorùbá, wọ́n ní wọ́n gbàgbé èèyàn mẹ́ta nínú ìgbésí ayé rẹ̀. Ẹni ó ṣe sábà bí àdánwò fún ọ. Lórí kóhun lójú okónú àdánwò, wọ́n gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ẹni ó bọ́ nínú àdánwò tó wá fi ọ́lẹ̀ nínú àdánwò yẹn, wọ́n gbàgbé òun náà. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò, àmọ́ òun ọkọ̀ ṣẹ̀bọ pọ̀ ń bẹ́nu àdánwò, ọwá tún fi ọ̀nà àdánwò náà, àkọ́lẹ̀ ni wọ́n gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kó nú àdánwò. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò, òun náà bọ́nú àdánwò ni ọwá yọ kó nú àdánwò. Mọ́ gbàgbé òun náà. Ajá sí pé ẹni tí ọba ti lè ràn lọ́wọ́ lásìkò tó ń bẹ́nu àdánwò tó sì rí pé níkápá rẹ̀. Kìí ṣe ẹni tó mọ̀ pé ò níkápá rẹ̀ tó yẹ pé àdánwò ti ń bóun gan fínra gan kìí ṣe kèrémí. Òun kọ́ là ń wí o. Àmẹ́ni tó mọ̀ pé ó níkápá àti yọ kó nú àdánwò tí ọ̀wá yọ mọ́ gbàgbé rẹ̀. Sọwárẹ́ ni ó ṣe sábà bí bó ṣe kónú àdánwò. Tọ́lọ́run fún òun ṣe àdánwò rí ibú lára rẹ tó fi kónú àdánwò mọ́ gbàgbé òun náà. Ẹni ọwá yọ kónú àdánwò tó mú ọ jáde kónú ọ̀fìn mọ́ gbàgbé òun náà. Nínú ẹ̀, òun náà tún ni Ìzaharul Gínẹ́ Mínà Ṣókòrè. Ìzaharul Gínẹ́ Mínà Ṣókòrè. Kẹ́yìn ọmọ fi oore hàn. Bọ́lọ́ ń bá sóore fún yàn. Kẹ́yìn wá jáyé ọmọ pé Ọlọ́run sóore fún mi. Ọ̀rọ̀ tọ́lọ̀ ń ṣe fún ọ, ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ̀ ń ṣe fún yàn. Ń bẹ́nu pé èèyàn ń dúpẹ́ orin náà ni. Tálukùránì sì ní láì ṣàkàrùtùm làá sì dánakùn.
Al-Qur'ani ni Ọlọ́run sọ pé bẹ́ bá ti lè mọ dúpẹ́. Láàzì ìdánakùn, máa sì mọ ṣe àlékún fún yín. Ayẹ́gbẹ́ ni wọ́n bá dúpẹ́ orí ni ó tún rí mi gbà. Ẹni Ọlọ́run ṣe nǹkan fún tí wà ń pa mọ́ gbé tó. Kò tí ẹ ọ̀rọ̀ bọ̀dágan òye wà. Ìwọ tó lówó, tó níkápá àti jẹ nǹkan gidi, tó wá ń jẹ wàrà sóyá. Òun wọṣọ tí ò ní lárí, Ọlọ́run sì kí ọ. Ará àdúgbò nídi àǹfààní rẹ ò lè ṣe. Àwọn ará inú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ. Ọ ṣàfihàn oore tọ́lọ́run ṣe fún ọnu ni. Sayyidina Ali sì ní Izaharul Ghina min ash-shukri. Kéèyàn máa ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run bá rọ̀ fún un bẹnu péèyàn dúpẹ́ náà ni. Nínú ẹ̀, òun náà ni Adabul Mar'i Khairun min Zahabihi. Adabul Mar'i Khairun min Zahabihi. Ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Ẹ̀kọ́ tọmọnìyàn bá ní bọ́yọ̀ kéwu ni, ọkàwé ni, ọkọ́ṣẹ́ náà ni, ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ hun. Tọ́rẹ́ ni tóun òkè ti ń kó góòdì kí hun, olóore ju ti tọwọ́ ti ẹ lóore jù lọ. Torí ọ̀ṣọ́ ayé, ọ̀ṣọ́ ayé, ọ̀ṣọ́ ayé, kọ́pọ̀, kọ́pọ̀, kọ́pọ̀, iná ni kó wá ń lé káàkiri sìn. Oníkálukú ń da owó online, kó lè mọ pọ̀, kó lè mọ pọ̀. Ibẹ̀ sì rádánwò tẹ́ fi ń kanra yín. Kó wá náà rádánwò tí ń kàn látara pé ọ̀ ń da owó sórí afẹ́fẹ́. Kọ́ sámọ pọ̀, kọ́ sámọ pọ̀. Àti kéwú nira, kówó ọ̀fẹ́ kéwú mọ́, àti kàwé nira, wọ́n ń pè wí òwúlò mọ́. Àti kọ́ṣẹ́ tún di wàhálà. Sayyidina Ali sì ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọnìyàn ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Nínú ẹ̀, òun náà ni Àdá Òdeyìní Mínà Dìn. Àdá Òdeyìn Mínà Dìn. Ìmọ̀ dá gbèsè padà nínú ẹ̀sìn lọ́wà. Ìwọ́ tó jẹ̀yàn ń gbèsè. O sì lẹ́mí àti san. Ẹ̀sìn rẹ̀ ń ṣe kí ni? Ẹ̀sìn rẹ̀ ń lọlẹ̀ díẹ̀díẹ̀ nù. Tá nẹ́bì sì ní ẹni ó bá jẹ gbèsè, tó bá lẹ́mí àti san, Ọlọ́run ó sì bá san. Àmọ́ ọ̀tọ́ jẹ gbèsè tó lẹ́mí àti san, Ọlọ́run ò ní bọ́ san. Wọ́n sì ní Al-Wa'du Daynun. Sallallahu alayhi wa sallam. Pé gbèsè àdéhùn báyìí gbèsè ni. Tó o bá ti ṣàdéhùn, ń ṣe nǹkan báyìí fún ó ti di gbèsè. Ń ra nǹkan báyìí fún ó ti di gbèsè. Tọ́rọ́ lọ́wọ́ máa wàdà. Ọlọ́run máa wàdà ń tiẹ̀ kì í ṣẹ̀dá bíi tiwa. Débi pé yóò wá mọ̀ pé tó ewúwọ́ náà mọ̀ kí mọ̀ ń ṣàwàdà ni. Ọlọ́run ò ṣe kí ni kò mọ àwàdà. Nínú ẹ̀, òun náà ni Sayyidina Ali ń sọ wípé Adib Iyálaka Yanfa'uhum. Ó ní kọ́ àwọn aráalé rẹ̀, kọ́ wọn. Àwọn aráalé rẹ̀, Sayyidina Ali ní kọ́ wọn. Ètò lè rán lè kí ó rán. Ètò ìpínlẹ̀ ìwé ló lè rán. Èyí tó lè fi sẹ́nu kọ́ṣẹ́ fi bẹ́ẹ̀ torí pé kí ni Yanfa Ohun. Yóò mọ̀ ṣe wọ́n láǹfààní. Àwọn Yorùbá ní ọmọ tá a kọ́ ní gbé létà kọ́tà. Ó torí pó lówó ẹ̀sà mọ̀ bẹ́nu lé oúnjẹ wà ń bẹ̀nà. Ọ̀rá sọ fún wọn, ragbá fún wọn. Níjọ́ tó bá kò láyé, ni wọ́n tó máa gbá kò tọ́ sáwọn. Ọmọ tẹ́yìn ọba sì ti kọ́.
ǹjẹ́ ọba ti kúrò láyé ilé tó rò pọ̀ kọ́ kalẹ̀ wọ́n tà á wọn tún ní fi ṣe nǹkan gidi. A sì rí oríṣiríṣi àpèjúwe lára àwọn ànábì ọlọ́run tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Gbètò ṣe báyìí. Bẹ́ẹ̀ bá ṣe báyìí yóò rí báyìí. Ànábì sì ni lá an yọ àdébà rọ́jò lò wàládàáwó khairun lahu an yatasaddaqa bi sa'in sallallahu alayhi wa sallam. Annabi ni komo eniyan kan koko omo re o ba ri pe we na ni lo le ran to ba ran o ba ri pe kewu na ni ino ba mo ni to ba ri pe nu ko se na ni. Annabi ni ki omo eniyan kan wa se ba nfo omo re o lóore fún ju kó ṣe sàárà pẹ̀lú múdù dérò lọ. Kọ́mọ ṣe sàárà, òun ṣe sàárà láìkọ́ mọ́. Owó tó yẹ kó fi tọ́mọ òfin ṣàfi ayé. Owó tó yẹ kó fi rán ọmọ léèwé. Fàájìlẹ̀ ń fowó ṣe. Ànábì ní kọ́mọ ènìyàn kan kọ́ ọmọ rẹ̀. Ó lóore fún ju kó ṣe sàárà kó tọrẹ pẹ̀lú múdù jéró lọ àbí nǹkan tó bá lè fi tọrẹ. Tá a sì rí nínú Al-Qur'ani nínú àwọn ànábì ọlọ́run tó já sí pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Bàbá mélòó ní ṣe wà sí fọ́mọ wọn nísìnyí? Gbètò béèyàn ṣe máa ń ṣe ni o, béèyàn ṣe máa bọ́ lọ́n lónìí o, èèyàn máa kírun ni o, èèyàn hùwà bàjẹ́ o, èèyàn máa ṣe dáadáa ni o. Kánrin ti jẹ̀ sọ́fìn wọn káwọn ọmọ mọ́. Oníkálukú náà sáà ń lò gbéṣẹ́ ayé ọ̀hún lọ bó ṣe wù wọ́n náà ni. Ànábì Lukman ń sọ fún àwọn ọmọ rẹ̀. Ó pè wọ́n jó gbogbo ètò ọ̀yá mọ tẹ́tí ọgbọ́. Al-Qur'ani ni wà ìskọ́lá lukumanu libnihi wà ó wà yà ìzùhù yà abúná yà látò ṣíríkì bílà iná ṣíríkà lazulmọ̀nà azim. Al-Qur'ani ni gbàtà nábì lukumanu tí ń sọ fún ọmọ rẹ̀. Wọ́n wà yàrin ìzùhù tí ń ṣe wà sí fún ń ṣe ìsítí fún. Yàbù náà yà ó nírè ọmọ mi ò. Láàtú ṣíríkì bílà mọ́ ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run. Ṣé bí bàbá tó bá rọ́mọ ni ó ṣe wà sí fún? Kán rí ọmọ náà ti sáko lábẹ́ bàbá ní ayé lónìí. Ọmọ mi ò gbélé mọ́. Klọ́ọ̀bù ni. Ngbọ́ ọmọ obìnrin bá ń lọ klọ́ọ̀bù mọ́júmọ́ tí sì ń bẹ lábí òbí rẹ̀. Ngbà tọmọkùnrin tí bá ń lọ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tẹ̀sí ń gbúrò pé ń bo lọ́wọ́ kò sí léèwé kò sí lẹ́nu kọ́sẹ́ klọ́ọ̀bù ni. Sọ́mọ tí ò gbélé ni òbí ó ṣe wà sí fún. Oníkálukú ọ̀yà sọ́mọ mọ́. Ọmọ fẹ́ ṣàfi ayé àwọn òbí ó sì mọ̀. Gbètò afẹ́ayé tọmọ yìí fẹ́ ṣe yìí o, ọ̀la àwọn lọ fẹ́ bàjẹ́. Torí bẹ́ẹ̀ bá ti kú ọmọ tẹ́ bá fi ayé lọ̀la. Ànábì Lukman wá ń sọ fọ́mọ rẹ̀ wípé yàbù náà yà ìrí ọmọ mi ò. Láàtú ṣíríkì bílà mọ́ sí ẹbọ pẹ̀lú ọlọ́run. Iná ṣíríkà lazulmọ̀nà azim. Torí ẹbọ ṣíṣe yẹn àbòsí tó tóbi jù ni. Kéèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run. Àbòsí tó ṣe kíni? Àbòsí tó tóbi jù ni. Ànábì Lukman ń kí ọmọ rẹ̀ ń lọ nípa ọlọ́run. Gbé àkọ́kọ́ tóbi ó fi mọ ọmọ náà ní ọlọ́run. Kánrin èèyàn láyé nísìn wọn fọ́ ọlọ́run mọ ọmọ mọ́.
òun kálukú ń tọ́mọ torí páwọn fẹ́ gèrè rẹ̀ ni. Wọn tọ́ ọlọ́run bọ́lọ́run ṣe ní kíkó wá tọ́ ọmọ mọ́. Béèyàn bá sì tọ́ ọmọ bọ́lọ́run ṣe ní ká tọ́ ọ, èrè tó rò pọ̀ jẹun o lè mọ́ jẹ. Èèyàn tọ́ ọmọ nílànà Alkùránì ní ti Súnnà mọ̀ọ́mọ̀, ilẹ̀ yóò fi jèrè ọmọ. Gẹ́gẹ́ bá Nẹ́bí Lukmanu bí ṣe ń ṣe wáàsí fún ọmọ rẹ̀. Ó ní Yábùnẹ́yà Akimi Sọ́láàtà Wàmúrbìl Màrúf Wánihánil Múnkárí Wọ́sbìrì Alámáà Sọ́ọ̀bákà Ìnàdáàlìkà Mìnà Azmìl Umur. Ìdí ọmọ mi ò bọ́ ọ̀bá ti ṣẹ́bọ pẹ̀lú òun, ọ̀ṣẹ́bọ pẹ̀lú òun mọ̀ wá kírun. Sì mọ́ pàṣẹ dáadáa kó o sì mọ́ kọ̀ fáwọn èèyàn kò níbi ìbàjẹ́, kó o sì mọ́ ṣe sùúrù lórí tó bá dé wá bọ̀. Láyé lónìí, kánrin èèyàn mélòó ní ṣe sùúrù? Kánrin ò ṣe sùúrù mọ́, oníkálukú náà ṣe kíni, oníkálukú ń kánjú. Bí èèyàn bá sì ti lè ṣe sùúrù tó rò pé ó lè kánjú ju kádàrá rẹ lọ, ọ fẹ́ gé kádàrá rẹ léègé, ìwọ náà ọ rìsọ́ọ̀tì tó bá rí ọ mọ̀ pé tọ̀dọ̀ ọlọ́run kọ́ lélé kí kánjú rẹ tó kánjú yín lélé. Kí a mọ kíyèsí, ká mọ wòye sí ńgbétò, ó gba àwọn ọ̀rọ̀ tá à ń wí fúnra wa yìí sórí bí àbí kò rí bẹ́ẹ̀. Kí òbí ọkọ ọmọ lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ kéwu ni ńlọ rọrùn ni kọ́, ẹ̀kọ́ ìwé lọ rọrùn ni kọ́, iṣẹ́ ọwọ́ lọ rọrùn ni kọ́. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidna Ali bákẹ́nẹ́, ó ní Hásin ilẹ̀l Mùsíhì Tẹ́sùd, ó ní mọ́ ṣe dáadáa sọ́dọ̀ ẹ̀ ti ń ṣàbúrú fún ọ Tẹ́sùd, ọ gbáwájú rẹ̀. Ó ṣe kíni, ọkàn mọ́ bára rẹ̀ wájú ni, aburú ọwọ́ rẹ̀ náà ni ó padà kó barun pa, ò ní ó kó ìparun bá. Ẹ̀yin mọ́ ṣe dáadáa ṣe ti ń ṣàbúrú, kò ní wọ ọmọ débi tó dé. Kéèyàn mọ́ ṣe dáadáa ṣe ti ń ṣàbúrú sí yẹn, èèyàn mọ́ gba iwájú rẹ̀ ni. Gbogbo eléyìí tí à ń wí fúnra wa yìí nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tá mọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀, tá mọ wòye sí gbétò. Láyé lónìí báwa náà ṣe ń lò, bàbá lè mọ lo ọgbọ́n wọn, tá lè mọ lóye wọn, ìgbésí ayé tiwa náà ó sì mọ rọrùn.

nínú ẹ̀. Òun náà ni ìhùwánà azazamẹ́n jáwọ́ sí solihun yóò. Ó ní àwọn ọmọ ìyá àsìkò tá a wà yìí, wọ́n ń tọ pinpin àléébù ara wọn ni. Wọ́n kálukú ọ̀ ṣe kí ni kò rántí ẹ̀ mọ́. Wọ́n kálukú ọ̀ yà sí ìgbésí ayé rẹ̀ mọ́. Tẹni ẹlẹ́ni ní ṣe kí ni ní yà sí. Béèyàn báyìí ti mójú tó ra sí ẹ̀ táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò pọ̀ ń sọ̀hún, ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú gbájú mọ́.

0: jìrì.
1: Nínú ẹ̀, òun náà tún ni ìstira àtún náà sí Filias. Ipé ìfún ẹ̀mí nísinmi ń bẹ́ bí kéèyàn mọ́ jákẹ́ pé wọ́n máa ran kankan jù. Mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbà, mo gbọ́dọ̀ láwo, mo gbọ́dọ̀ ní kókò bábà sásùn. Ìwọ kan náà lọ fẹ́ kọ́lé nínú ọdún kan, ọ fẹ́ rọkọ̀ nínú ọdún kan, ọ fẹ́ lọ mọ́ka nínú ọdún kan, ọkàn para rẹ ni. Ìfún ẹ̀mí nísinmi, bó o bá fẹ́ fún ẹ̀mí rẹ nísinmi, oògùn fún ẹ̀mí nísinmi, òun náà ni kéèyàn mọ́ jákàn, mọ́ mọ́ ran kan níbi nǹkan, gbogbo nǹkan kọ́ jẹ́ tiẹ̀, kítọ̀ ń kọ́ jẹ́ tiẹ̀, kélé kọ́ jẹ́ tiẹ̀, èyàn ó ṣe kí ni, èyàn ó hanra.

Nínú ẹ̀, eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní, òun náà ni ìfá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Ìfá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Òun náà ni ìmọ̀ fi lé kókó. Àwọn lé kókó kí èèyàn mọ̀ fi pamọ́ ní bẹ́nu ìjọ ọmọlúàbí. Ìtí bá ń ṣèyàn, bóyá ìdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni. Ọwá ń gbé e mára pé ọlọ́run tó ni mí ní ṣe bẹ́ẹ̀. Kì í ṣẹ̀dá kan ń bẹnu pé èèyàn ní ìjọ ọmọlúàbí. Ẹni tí ọba yìí ti lọ́mọlúàbí kì í ṣèyàn. Bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn, a lè ká kéèyàn gidi. Ẹni tí ó jẹ èèyàn gidi náà lẹni tí ó jẹ ọmọlúàbí. Torí Ọlọ́run ọba ní kí ọlá. Ó ní ẹ̀dá ó mọ kígbe èmi lọ fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi Ọlọ́run mọjọ dáhùn méjèèjì. Òun rojú ọ̀mí fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀. O ò rojú ọ̀mí fẹ́mi Ọlọ́run tí mọjọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́. Sayyidina Ali ni ìfá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni. Nínú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni. Ni ọwà abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀. Eléyìí tí a gbọ́ ní òní náà. Kọ́lọ́run mọ́ ṣàjẹ́ kí ó ṣe wá ní àǹfààní. Kọ́lọ́run sì jẹ́ kí a lè mọ̀lò. Ká sì bá nínú òṣùwọ̀n.

0: Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ajíṣebí Ọ̀yọ́ Online Radio, ọ̀gá àgbà Adéyinka ọ̀rọ̀ jẹ́ kí ẹnu ooru. Ọba títí bá ń ṣe látàánú mọ́ sọ pé òun ò ṣe mọ́ o. Àlùbáríkà àwọn àáfàá níwájú Ọlọ́run. Wọ́lá aláìlá ìlàlá. Gbogbo ibi tí a lérò pé iléeṣẹ́ náà ó dé ní ti dáadáa, Ọlọ́run mọ́ sà jẹ́ kí ó jù bẹ́ẹ̀.
1: Iná àbàbà nàárí.
2: Wákìnà àtàbà
0: nàárí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò Nàìjíríà ní gbogbo àgbáyé lápapọ̀ tí ẹ ti ń gbọ́ wa. Kò ní sú yín, kò ní sú àwa náà. Àwa ni a mọ̀ wá, ẹ̀yin náà ni a sì mọ̀ bá.

abẹ gbogbo ilé ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbé kúrò ní gbogbo ọjọ́ jímọ̀. Iná ni a mọ bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán. Fún ẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa yìí, àǹfààní ayé wà, ayé sí sílẹ̀, Olúwa ran gbogbo.

Àwa ti ń lọ fún ètò tòní oníranṣẹ́, ọlọ́bẹ̀ náà ṣe, gbogbo ẹni tí ẹ fìfẹ́ tẹ fi jẹ́ náà, gbogbo ẹni náà ni a kí. Ọlọ́run ní jẹ́ kí ó sú wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Ó ń tó di ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí àkọ̀tun ètò yín, ètò Al-Muqaddas. Wọn ní fi wá ṣàwátì, àwa náà fi ẹ̀yin náà ṣe àwátì. Má ṣàlámù.

ẹkú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáńlá ayé ní gbogbo ìpínlẹ̀ tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ hàn. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí kalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ bí aho irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní tọ́jú mi o, ó ní tọ́jú ẹ̀yin náà níbẹ̀ hun. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó o rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tí wọ́n ń gòkè, tèmi ń gòkè, tó o rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni, ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pọ́lọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín pàkúté ìbá ti má parọ́ mi ti pẹ́ déyìn ká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, bí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pàtẹ́ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

lọ́wọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí pé òun bù fún àwọn bí òkun láwọn náà ṣe ń lè fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Fún òtún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bù fún wọn bí ọ̀sà, bù fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Deyinka yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán. Nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rá kàtà èèyàn, mo rá bá mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ẹyin náà sọ fọ́lọ́run mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ará ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamọ́ntí kan bí o ṣe rí. Ayé mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjìkanjìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán tòrútòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé nílà náà onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohun mo tún sùn tẹ́nu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mo ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán tòrútòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o ẹ̀yin tèmi Adéyinka rèé hùn òbíṣẹ́ mi pa mí dì mí dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún ẹ̀yin náà ẹ wo ẹ̀wò ẹgbẹ̀wò ẹgbẹ̀wò ẹyẹ̀wò ẹyẹ̀wò ẹyẹ̀ wá wò sáàrin ara wa ẹ wò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́yìn pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ni mo jìyà títí n tó jèèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ́sí wọ́n tó jẹ́ ń kẹ́rù mi dáàfin ẹ̀yin náà ẹ wò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fòdìdí ẹni fọ́ rímu tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka ọ̀hìn wọ́n mọ̀ ọ́ ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká ẹnibọ́dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú kí ìlú ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ní ṣe bí baba ẹnìkọ́ ọ̀kan Adéyinka ayin rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe tá àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀ mo kì í tẹ̀sọ́tẹ̀sọ́ mo kì í tọ́lógún tọ́lógún mo kì í tọmọlúàbí tọmọlúàbí títílẹ̀ òdúà títílẹ̀ òdúà ẹ̀yin tèmi. À ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ní ń pa wá ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní. Ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

Aba Mahmudu, sa are ti bale. Allahumma

0: ni ti ogbokunrin ri eni gogo olomo omo lomo je
1: omo lomo je
0: ele meje ogbokunrin o tun ri e o pe yawo mi o lagbara ti fe yawo meji omo re de ti di mejo ọkùnrin gbogbo ẹ afaima o ma se pe na omo to bi gan ni opa mi era kun jama gbogbo en tona ba ni ko gbe yawo ki lo gbe
2: ki lo gbe
0: kilo wa lodo e
2: kini
0: aba toga
2: arise olohun ba yin
0: be ba be le mi pe kilo nile o le ke problem
2: be ni isoro lo je fun
0: baba be le mi pe kilo nile o le pali jena
2: be ni
0: yawo to gbe le kilo gbe ele mi le pe nina yawo to gbe le kilo gbe le ele mi le pe lo ma yawo
2: ele mi ani wahala lo fe le
0: yawo to gbe le kilo gbe le ele mi le pe lota
2: be ni
0: ọmọ ni bi sahun kun awon yawo yin Harrison nakira lo se
2: Harrison
0: Harrison lakum
2: akramakumullah
0: ogba oko kan
2: eh
0: baba ti ni yawo kan o ti ni
2: ogba oko nlanla kan
0: be
2: Allah gbe ti ohun
0: eleyo kan ni emeji ni emeta ni emeri fa atu arisakon anisitun anisitun at your convenient time at your convenient time igba to ba ti wo e to ba ro e lowo
2: ba ti ro olorun
0: lati lo le tun oko re si lo tun
2: ma wo nu oko e
3: fa atu arzakum anashitum
0: ola nigba to ba wo ni e ma ro
2: atalanta ro
0: e ma ro
2: o wa lo ni
3: fa atu arzakum anashitum
0: aba to ga
2: ni si agbako
0: ba wa wo idaji fere
2: ro
0: odaji loko olorun
2: wa lo ni nke adi loko na ni tele
0: obe to ki la nfani re
2: ki la nkin kuri e gan
0: afa apokun re mi ba se bi se obe yin si po ti ri are ya ba se para mo ko ta yakuba
2: ele di do na do na do na paraji ki lo se o
0: yin wa pata yakuba
2: se iwo lora ele ti we wo lu ile re ni mo maru television to nlo e bo tun ti mi mere le si be o wa yin pa
0: se to ba ni mi ki mo ni
2: iwo ko ni o temi temi tiye tiye
0: la ilaha illallah afa yi
2: akramakumullah
0: la ilaha
2: television re o so eyan dede in de bu eyan ni oju re wa ntimi lo je ran yi
0: Eba yuba de Muhammad
4: sallallahu alaihi wasallam
0: obi ti ma foro gboko iliriko pamo
2: opamo
0: okile kan ogeri polo le ko wo re oji sewo joko re lo omo ka ibarika oko ilolu
2: oko wa bere ko nje da o gbe ti ona wa joko
0: oke
2: o lo si olonje ofo
0: e ba ti pa ma fa
2: tani ama sanu
0: na ma fo nje turi olohun
2: e wo ko mi tin
0: o le si sara fa foju
2: ora bukele won le ni o le jawun e ko be ri tin ko be
0: e baba lati
2: e ri nkan
0: e baba lati
2: awon ni balaji ni na ti senu teku
0: la ilaha
2: sarora
0: yàwó lọlé ọkọ baba ń sunkún
2: baba ń sunkún kọlà bómi ọyọ ń fìfì láàrín
0: wọn pe amúdá ọmọ lọlé ọkọ náà
2: amúdá mọ ń lọ náà ni
0: wọn sì baba rama
2: ebi rama ń bẹlẹ
0: sọwọn nìkẹlẹ bí náà wọn pọ tí mo bí amúdá yìí
2: ọmọ pé rama ń bẹ
0: amúdá yìí
2: ọmọ nu
0: níbi tí ọmọ náà dáde
2: bí ọ dáde
0: ó sì wá jẹ pé ni baba ń ṣàdúrà fún lóbìnrin ẹni ìyá ń ṣàdúrà fún kọ́ra wọn fẹ́ kọ́ lórí ọkọ̀ wọn gba kílàsì ọmọ tó wá dá lẹ́sìn tó níwà tó ní tèríba èyí ṣe tó ṣàgbákò ọkọ̀ tí ọ̀dà onírísì
2: onírísì oníbó ti jẹ́ má sì ọlọ́run gbọ́
0: àfà
2: ẹni ṣe àgbákò lóòsì ní ṣe yín
0: kí ló dé ọmọ ìyálé ti bímọ tó ti dàgbà
2: ó ti dàgbà
0: wọn lọ kí wọn lọ lé ìwé àfà yìí ọmọ ìyálé wa pẹ́ lè kí ọpẹ lèwe kọ mọ nkankan
2: bó ti lọ lọbọ
0: ìyàwó wa délé ilẹ wa bímọ tiẹ ó tún wá dàgbà bọ ọmọ ìyálé lè kíw òun délé kí lọ bá mọ kíw
2: síkè náà
0: ó délé ìwé ló tún mà wí
2: ọlọ́run bá jogún ẹ fún un
0: ọmọ ìyàwó wa ń ṣe wẹ̀lé màá àwọn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rin ọmọ ti ìyálé ẹkùn tí sí àfa
2: bàbá
0: ẹ sọ fún ìyálé táwọn ọmọ rẹ̀ rìn yìí ẹ ló nírísì
2: onírísì oní ntọ́lọ́run fi ṣe
0: bàbá mà tún mọ pé onírísì ń wà bala sáré ara wa mọ
2: àní sáré ara wa kú
0: kádàrà ò ní jíyà sábà bí ló jíyà kádàrà ò ní ríkẹ sábà bí lọ́lọ́wọ́ kẹ kí ló dé orí bẹ́ẹ̀ lágbájá àti kàkọ́lẹ̀ pé ọlọ́mọ kà ayé ẹ̀kọ́ abálájà sanni wọ́n fún fẹ́rẹ̀ ẹgbẹ́ àwọn kàyé ẹlẹ́fọ́lá yìí torí wọ́n sá lọ èmi ọlọ́run ti parí abálájà sanni hàn yóò hàn yóò lọ àwọn kẹsàn-án bàbí sọ wọ́n lọ sá sí wọ́n lọ gbàládà rẹ̀ ọ̀gbẹ̀sẹ̀. sábà bínú. Ẹgbẹ́ ẹ̀kọ́ lágbájá ọ̀tà kasi pé yóò kú ọ̀tà kasi àwọn ọlọ́wọ́ pa. Àmọ́ wọ lọ sọ kó wà láìbọ̀ bá lu jọ́méjì láì pèmí lọ́mọ
1: yìí.
0: Ọwọ́ lu jọ́méjì òun tí ì kú. Àbá yìí ọ̀tà kasi tẹ́lẹ̀ kó tó lu jọ́méjì yóò kú. Ìwọ́ tó wá tà kasi.
1: Ìwọ́ tó
0: wá tà kasi. Ìwọ́ kọ́ pálọ̀ tà má sábà bí pọ̀kọ̀ rẹ̀ ti hàn bẹ́ẹ̀ oríyá rẹ̀.

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba, nítorí pé ìta gbangba náà lábẹ́wò.

láyé tèmi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lékú jáwọ́ o. Adébèrè ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí ifá ló ní àmọ́ jẹwọ́ ọ̀mú o. Nítorí gbogbo àwọn tán jẹwọ́ ọ̀mú ń jọkìnrin àná ikú ọ̀mú náà ni wọ́n kú o. Ifá ló ní àmọ́ jẹwọ́ ọ̀mú. Kámọ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Ní tí ọwọ́ wa ò tó kámọ̀ fi gọ̀gọ̀ pa. Nítorí ní tí ò tó a tó a wá tún padà a tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́. Adéàbùn ìrà ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí ifá ló ní kámọ̀ jẹwọ́ ọ̀mú o. Nítorí gbogbo ẹni tó bá jẹwọ́ ọ̀mú ikú ọ̀mú irú wọn máa ń kú. Nítọ́wọ́ ọ̀wọ́ òtóhun ẹ mọ̀ jẹ́ àlọ́ máa fi gọ̀gọ̀ pa o. Nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni àwọn bàbá mọ̀yànmọ̀yàn àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ̀ ń fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀ wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ọ̀hìn ojú òje lọ. N ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà ojú èje lọ. A ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ojú òje lọ. Adéyinka Ọlásùnkàn mi lorúkọ mi o pàpín baálẹ̀ fìlà ìlàsà àròkọ ti sọ lórí ọbẹ̀ nínú àwọ̀ tangara. Wọ́n bá wùn mí mo lè dún mẹ́wìrì tó bá tún wùn mí mo tún lè dún mẹ́wìrì. Wùn mí àní tó bá tún wá wùn mí èmi lè dún gbàgbà fúfú kówó ẹ̀yà ayé àbí ìmọ̀ àdókòkò ni.

ẹsẹ̀ mà tẹ́lẹ̀ ń kọ́ pé in ní wo tọ́ mẹ́ni kẹ́nìbọ̀dì in ní wo tẹ́nì kankan kọ́ṣe o. Èmi gangan lọ̀rọ̀ ẹni tó bá wù kó tún máa sọ mí zó ni ọ̀rọ̀ ìjánu ó hunrun mo tún sùn ta ẹnu mi ṣe wúyá wúyá wúyá wúyá. Ilé yìí wà lẹ́ni ò sí nǹkan.

Oh, ẹ̀yin tèmi, ó tún ti dé pamọ́ntíkán bí ò ṣe rìn o. Èmi náà lè dè bábá èdè, èmi lọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀. Inú ọ̀rọ̀ mi náà lẹ́tọ̀ ti máa rí ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀, ìmọ̀ bábá ìmọ̀, ìwà bábá ìwà, nítorí àtúnṣe dáadáa. Gẹ́gẹ́ bí ọkọ mi kásà máa ṣe dáadáa. Ayin kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà tún rèé o, ṣé mi gangan tún lọmọ ọba aládèjì ganjigan, èmi lọmọ ọba àtàndá lówólódù bí ìyere, tógbó tògbó tọ̀gọ́tọ̀gọ́, abọ́gbọ́nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru o, ṣé mi tún lọkùnrin ṣìbà olórí aláròyé. Ẹ sì mọ̀ pé àròyé rọ̀ ń lọ́rùn. Àròyé ni ṣe ẹ̀bákà, igbe gígé ni ṣe ẹyẹ lóko. Nílànà ni mà mí o, títún wò sùnsùn sùn. Mọ́nàmọ́nà mi a máa kárìbọ̀nú nígbà míì bí ẹni tí ò lọ́gbọ́n nú. Àgùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀, ó wò sùn. Alágùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀, ó tún wò sùnsùn sùn. Ayin, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ńkọ́ ọgbọ́n nù mi.

let me give you an example. Lára àwọn policy tán ṣe policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó máa lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ara mi ò yé yín. Wọ́n á ṣe feasibility study sí wọn dáadáa. Àwọn òyìnbó mọ̀ ní làákà ipò o, àwọn òyìnbó fún wọn ní làákà ipò. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate, bó ti jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey, website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan náà fẹ́ introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kiní yìí o. Àwọn mi ń ṣe research ni o, wọ́n tún fẹ́ fi mọ ibi tán pù sí ni o, wọ́n tún fẹ́ fi mọ ìtàn ṣe tó dáa ni o. Àwọn website gan wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n nu àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe wọ́n wá ti sí irú àwọn survey site yìí. Wọ́n fowó sí fún wọn, àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fáwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n máa fún wọn ní dáhùn. Mo sọ tí àwọn ọtí ibi tó yẹ pé àwọn èèyàn wa bẹ́ẹ̀ náà ń ṣe tá a pé ní tá a lówó lọ dáadáa ni irú rédíò station yìí, mo lè gbé lọ sí àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajíṣebí Ọ̀yọ́ rédíò rí o? Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀, ṣé ẹ ti gbọ́ àwọn prógíráàmù wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dáa o, èwo ni wọ́n ń ṣe tí ò dáa? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve, bóyá wọ́n ń ṣe product kan tí wọ́n fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé ẹ̀yin olóyè tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀, torí àwọn tán ní làákà ẹ̀ tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajíṣebí Ọ̀yọ́. Ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.

0: A kori oro ta n yanju ta n pe kelu laaro ina ni measurement and evaluation. Measurement and evaluation. Ki lo mo se awon ti a ni ayin ta kin le evaluate ara wa. Pe ibo ni kudie, kudie wa ku si. Ewo le yi ta le se ti a tun fi le jolori ta tun fi le ma te si waju. Sugbon in ta ba nje lenu lowo lowo nla wa mo. Ani kan soro ninu group kan. Nisin oni ni Africa wa nbi oni in the next 50 years I get kin ka bo se bo se bere oni we who do Africans these things are beg we deter future progress so much we cling on to the past ite si waju ojo waju o je ajoji si a fe ite si waju ojo waju awa cling ma past e ma wa wo bi ta tin sabosire o ni pe awon to je iwo omo lu abi to je titi atijo to ye ka diro mo a gbe yunju si egbe kan a ni se yun ti ba awon nkan mi to je ti pe o ye ka ti improve le lori ka ti ki nkan mi o tun ti wa ti o wa ti o ta bi improve le lori a ni improve le ni kan so so pe baya ni isin na bai ba se wa yi pelu owo ta na owo naira owo ka so pe naira ki ma fi yun sapere naira owo paper naira pelu coins naira bo ti a ti foju kan 1 naira ti 50 kobo ni isin olorun lo ma ye odun ilu ebo gan won na coins la America wọ́n náà láwọn ìlú èbó tó bá wà ń bí a mọ̀ fi pọ̀ pé àtijú ká mọ̀ kó kọ́ìnsì tọwọ́ lọ bí ọmọ ọdún woro lápò wa a sì fi ba gbogbo nǹkan jẹ́ yányán kó sì nǹkan sílè márùn-ún kó sì nǹkan 1 naira mọ́. Ice water tá a máa ń rà nígbà kan 50 cup nǹkan kan kò tiẹ̀ sí ice water ká tiẹ̀ sọ pé kò sí ẹ̀sà ìsọ̀tà mọ́ kò sí nǹkan 5 naira gan tipatipa lẹ́ẹ̀fì fi agidi lẹ́ẹ̀fì rí nǹkan 5 naira torí igba agidi kí ni nǹkan 5 naira tó jẹ wá gan kò sí nǹkan 5 naira sí nǹkan 5 naira bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ ra ẹ̀pá yéré tán yan múrí kan lẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ magi là máa ń fi sọ́bẹ̀ pọ́n 5 ni pure water tá a mú 15 naira ni kò sí nǹkan 5 mọ́ kò sí bisikíìtì 5 o wà láì kò sí o. Mo ti fẹ́ máa digress díẹ̀ ṣùgbọ́n tí mo ń sọ ni pé owó náírà tá a ná pépà pẹ̀lú kọ́ìnsì káàdì ẹ̀yẹ pé kò sí kọ́ìnsì ní Nàìjíríà tá a ná àwọn ti àwọn òyìnbó ti tún improve innovation ti wà ní ìsìn níjọ ní ta n sọrọ kékeré táwọn àwọn tẹ́ máa ń bùn wá lówó wọ́n wà lamẹ́ríkà ni o èmi wà nàìjíríà èmi wọ́n wà ní uk èmi wà nàìjíríà wọ́n kàn ní Deyinka o Lásùkàn mi kásẹ̀ máa ṣe dáadáa pàpín ẹlẹ́nu gbọ̀rọ̀ sáàlì ẹlẹ́nu gbọ̀rọ̀ send account number rẹ o níkà ju account number sí wọn wọ́n kàn tẹ́ ní gbẹ́ra wàrà láàrin bí ìṣẹ́jú 5 lówó ọba ti wọlé sákàǹtì mi nígbà tó ti fi thousands of naira nítorí wà richard nítorí lówó lọ́ọ̀sì ní tí mò ń fààyàn ni wípé ní ayé ọjọ́ nígbà tí ojú sì dúdú dáadáa àwọn kan yìí ò yí sí dáadáa wọn ò yí sí pẹ́ẹ̀pẹ́ ọ láti ẹni tó wà nílùú èbó láti send owó sí ẹni tó wà ní nàìjíríà kò yí sí o bá a bá fẹ́ kọ lẹ́tà láti ìlú èbó wọn tẹ́lẹ̀ kínní kan ọlọ́run lọ́mọ yóò sù tí bàbá mi ọ̀wọ́n ṣé àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní àyín inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàbá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bàbá mi ẹ bá ń ralẹ̀ oko mo fẹ́ máa dáko tàbí ìwé owó ránṣẹ́ sí bá mi ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o wọ́n kọ́ lẹ́tà ó lè lo oṣù 4 kó tó dé nàìjíríà ṣùgbọ́n ní ìsìn ni mo nfa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jinle awon tan ni opolo tan ronu jinle awon ni won rulu agbaye batari ironu won imajinle won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa general overseer baba segun baba sina pastor sina ta ma fe ba mi soro lati Ivory Coast won ka te pe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John ati abe collector olodun lo mo ye odun ti o su ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti atun je pa Africa nle le nbe ni sugbon latari innovation innovation awon imajinle pelu awon eyan tan ronu tan ma ro ri daada o ti so easy latori WhatsApp won kan tele pe pe pe pe pe olodun pe pe pe pe pe pe pe olodun latori phone pe pe pe pe pe pe won di send owo sile pe ile wo lo nba mi kolo iya lo se video call nibe ma fi so gogo yara nka kiri fi han mi document ni aye jo tan eyan mo ti won ma send owo lati lebo kan ba won call ti won ni call o tan ma fi le on le han won nisin fi document han mi latori phone ni won ti ya ma scan re mo ya photo document ni so nigba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi tan ba fe se monitoring full monitoring won se lati lo ebo nisin latari ironu agbon majinle awon awon eyinbo alawo funfun pala awon eyan wa na tori awon eyan wa na won aduro won bo na
1: a ti se bi oyo laari oyo ni se bi baba eni kokan a ti se bi oyo laari oyo ni se bi baba eni kokan
2: ikan owo so opo ikan mole awon eyan wọ́n fọwọ́ sọ́wọ́ pọ̀ wọ́n máa kì í àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀rùn ọyọ́ àti bàbá ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ́ bẹ̀rù lórí ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì ká fọwọ́ sọ́wọ́ pọ̀ gbé ìlú ọ̀lọ́gà agbára ń bẹ níbi ìfìmọ̀ṣọ̀kan ìyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹja ń kùmọ̀ tó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtìbà yín tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ̀ ní ìyẹni yóò yẹ wá o torí ìyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkàn mílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrí kò sí so lórí ọ̀rọ̀ ìṣúná ọ̀yọ́ àti fàyí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́ àánú àná ni mọ́ ẹ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ń là á dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀sán làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ọyọ́ mi tí ó.
1: Tílà ń bá bọ̀ measurement and evaluation pé bàbá tiẹ̀ wà níjọba o, bàbá fẹ́ gbé pọ́lìṣì kan jáde o, ká evaluate rẹ̀ ká rò dáadáa. Mo tún fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yìn tẹ́ ẹ̀ ń bá mi bọ̀ tẹ́lẹ̀ látilẹ̀ wípé pẹ̀lú àwọn òyìnbó àwọn a máa wọ́n máa ń lo ọpọlọ wọn dáadáa. Iná ní jẹ́ kí wọ́n máa lọ àdùnnú wa lórí o, ní jẹ́ wọ́n máa jẹ́ olórí wa o. Bí wọ́n bá fẹ́ ta product náírà márùn-ún péré, wọ́n lè kọ́kọ́ fi múrí márùn-ún ṣe research lórí rẹ̀ láti fi jẹ́ pé wọ́n fẹ́ improve lórí product yẹn. Débi pé product ní ọ̀ àpadà máa mú millions of dollars, billions of dollars wá. Wọ́n ọ̀kọ́ ná wọ́n lè lórí product náírà márùn-ún, wọ́n lè ná múrí márùn-ún lé lórí research nìkan. Wọn àti ìṣe tí wọn kọ ná múrí márùn lórí research nìkan. Mo fi wọn sọ̀rọ̀ pẹ̀lú àwọn policies tọ́wà àwọn táwà níjọba tán wọn ṣe. Wọn kì í wọn ní wọn kàn ro àlọ́bà ẹni pé kíní yìí dá o gbúrúgbúrúgbúrúgbúrúgbúrú, wọn kàn implement ẹni bù lẹ́ẹ̀kan náà. Wọn ní kọ́kọ́ wo wọn ní rò lọ wájú kán tún rò lọ sẹ́yìn pé kán evaluate. Wọn tún kí ń jókòó pé nígbà tá a ṣe policy yìí tó tiẹ̀ wá rí báyìí o, ká wá evaluate ká tún wò pé ewo la ṣe tó kù díẹ̀ ká tó, ewo lọ yẹ ká tún pẹ̀pẹ̀lẹ̀ mọ́ ká tún continue láti máa ṣe dáadáa lọ. Pẹ̀lú tí mò ń sọ pẹ̀lú product pẹ̀lú àwọn ìlú Èbó, tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn website tí àwọn òyìnbó yìí tán dálẹ̀ survey website, àwọn táwọn à ń lo Èbó bẹ́ẹ̀ lómi ò bá níṣẹ́ nílùú Èbó, tó bá jókòó ti survey nìkan lásán gan yóò yìí tó máa rówó ń bẹ̀. Àwọn ìtẹ́ tèmi gangan fúnra mi tí mo ti participate mẹ́ VPN la máa ń lò, tá máa ti dictate pé VPN la ń lò báyìí, wọ́n kàn block wa ni. Ṣùgbọ́n àwọn tó ń ṣe tó yẹ pé wọ́n ti bẹ̀ gan lówó lọ́wọ́ tó yẹ pé iṣẹ́ gan ni lọ́tọ̀ fáwọn kan. Ní tó sì wà fún náà ni pé báyà wọ́n fẹ́ ṣe product kan o tàbí wọ́n ti ṣe product yẹn o, wọ́n wàá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo product yẹn pé kí ni tá a ṣe o, ewu lẹ̀ wò pa tún lè improve lé lórí o, báyà policy kan ni wọ́n náà ń ṣe. Oríṣiríṣi company oríṣiríṣi gbẹ́mbàká àwọn míì tún wà tó yẹ pé báyà application kan náà build ni wọ́n wàá sanwó fáwọn kan pé kán bá wọn explore application yẹn kán wò kán lo tinú tẹ̀yìn. Èwo ni ó kù díẹ̀ káàtó káwọn improve, èwo ni káwọn yọ kúrò nínú àwọn functions tó wà níbi application yìí, àwọn software báwọn ṣe máa ń pè wọn náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn software yóò bí wọ́n ṣe máa ń ṣe àwọn brand brand big brand bí àwọn mọ́tò àwọn cars àwọn náà wọ́n máa ń ṣe irú àwọn wọ́n máa ń sanwó fúnra àwọn survey website yìí látún ti fi improve product wọn. Ìgbà lọ́dọ̀ wa ń bí pẹ̀lú àwọn tán wà ní ṣáájú wa àtàn ṣáájú wa yìí orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn máa ń kọ táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ní o, wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí. Ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó bá sì gbìyànjú bá má ṣe báyìí o, wọn wà fẹ́ gbé múrú wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn. Èyí tá ń ṣe tó dáa nìkan wọ́n fẹ́ kí wọ́n máa fọ́n rere, wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn lẹ́ran ara jọ ni gbogbo wa, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook. Ṣùgbọ́n tó bá ti rí yàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o, wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú á wò wájú, bá gbà àgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o kó tó di pé mo wá ṣubú níwájú, níbo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá, wọ́n àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn. Ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ní ilé Facebook tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún Ṣèyí Mákindé. Ẹ má sì mí gbọ́ Ṣèyí ń ṣe dáadáa Lọ́yọ̀ State o, ń ṣe dáadáa Lọ́yọ̀ State o. Wọ́n wá ń kọ orin kí ni kan mo ti gbàgbé orin já ń kọ, wọ́n ń kọ orin ìra wọn ò fẹ́ pòpò òdénú o, ìra wọn ò fẹ́ pòpò òdénú o, kí ṣe pé torí pé wọ́n fẹ́ràn Ṣèyí Mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o. Ṣùgbọ́n torí tí wọ́n jẹ tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o, ya bi nkan ri yi o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun o eje nbi yin awon ti won sugba president Goodluck Jonathan lana awon oru bebe awon ti an pariwo re a daru ni a se kere kan ni iwo nikan ni eyin Jonathan ni o kene kan ni o e ba bi Jonathan loni olorun lo mo dun to ti ri imi ninu won gba yin bawo eyan se ri nu nature awon eyan nu o ibi an ba e ta ma nje lowo nikan na mo o ayo dodo te ma wan je gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa nipo asaju kese gbogbo awon tan wa nipo asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to n bo gbogbo igbiyanju goloba ti o je ki igbiyanju goloba won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo sugbon awon tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

0: mo ti soro policy ijoba to wa lode ni Nigeria ti mo bi mu apere kan pe bo se so pe kan ma rice wole mo lati le okere pe ka ma je rice ti Nigeria nikan walai o je policy ti o ye to le improve economy ngba ti won salaye millions of dollars tan be import rice ni ododun billions of dollars tan be import rice nikan ni foreign reserve to ye pe ka ma lo fun kan mi to wulo fun kan mi to ye pe rice nikan ni to si je pe rice yi ta ba gbe ni Nigeria ni bi ta ba gbe ni Nigeria nbi nkan to le ku ni ke se rocket science nkan ti o hu ti o se daada ni ke se rocket science sugbon bi ti won ti get ile round oju pe won kan gbe wa gym le kan na ke la nkan te ti put in place lati je ki rice o po ya lopo ya nturu awon agbe no ye owo te ma tin allocate pe awon bi awon agbe lowo won embezzle re ni
1: ajibola ado ajibola
0: ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣerú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ níyanyan tó ti make industry tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing ká kílókọ̀ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tọ́jẹ́ ti wá ti wà yìí tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice míì tí wọ́n rà bíi kan bókú tá ń bi mí bíi kí míì kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbò sí orí sórí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni yìí kán tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company Thailand nkankan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ nbi ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èbí lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tán ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kì í ṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé pé owó tá a fi ń bọ́ ti rice pọ̀ àwa block importation of rice ayá ẹ máa gbin àwa ẹsẹ̀ ń ronú pé ẹja máa gbin rice àti ọkọ̀ block importation náà ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ dá ọ̀wọ́n gbogbo rice ilẹ̀ àgbà tó ti wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹ ilé kan sí yín máa ń ṣe bá rẹ tó àwọn ibi tán tí wọ́n máa ti ń ṣàbòsí rí àwọn tán bá àánú kinní yìí foreign rice ni wọ́n ń jẹ wọn ò jẹ́ tiwantiwa o ibi tán ti ya alábòsí nù tọ́pá ṣe pé irú ní ìsìn gbọ́n ṣe bá rẹ̀ ló ṣe bá àánú rẹ̀ wọ́n wá stockpile Nigerian local rice Nigerian rice wọ́n stockpile sí aṣọ rọ́ọ̀kì wọ́n wá ń ṣe fídíò rẹ̀ bí wọ́n ṣe ń bù tí wọ́n fi ń da náà rẹ̀ tí wọ́n fi ń ṣe fún àwọn tán wà lókè lọ́hùn ẹyin tẹ mọ mú àwọn policy kan wá tí ọmọ against àwọn èèyàn ẹyin gangan sì ré ní tí ẹyin against gangan ẹyin gangan náà ń ṣe ní abẹ́ òrùlé yín ọ̀rọ̀ mi ò yẹ yín ni mo fi máa ń pariwo tí mo fi máa ń sọ̀rọ̀ pé alábòsí ni

0: Mo n sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà. Ní United States of America láti orílẹ̀-èdè Canada, láti United Kingdom àti Denmark, Ivory Coast, Libya, South Africa, Ghana, káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ ẹ ti ń gbọ́ mi. Tí o bá sí ìrònú àwọn kan, innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi o. Torí irú àwa yóò lówó lọ́tà bí lè ra táìmù lórí normal radio. Táyì máa ṣètò lórí rédíò. Ọ̀rọ̀ mi ò yé yín. Ṣùgbọ́n innovation, innovative ideas àwọn kan ló mú mi máa wà báyìí. Nínú yàrá mi mọ wà láì lórí káùchì. Lórí àga kan ni mo jókòó tí mo fẹ́ yìn lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí. Lórí Android fóònù mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi. Fóònù tí mo fi ń WhatsApp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o, kò yé yín. Àìlápàlà dọ̀mú o, ayé ti rọrùn o, ayé rọrùn, ayé ti rọrùn. Àwọn èbó, àwọn tẹ́ ń ronú, àwọn tinkers, wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn.
1: Àlímì àkànbí onílé ojú o.
0: Ṣùgbọ́n ní àyín, ìrònú ló jìnà sáwà. Tábà tún wá rí àwọn tẹ́ ń gàgà ń ronú yìí. Àwa nífẹ́ àgùntàn wò, àwa nífẹ́ paṣọ ẹ̀sìn dà. Àgùntàn wò nífẹ́ paṣọ ẹ̀sìn dà. Àwọn òní wò pé báwo náà làwa sí náà sì lè jẹ irú àǹfààní. Innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àbí lè better life for wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí. Wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kó gbá lé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn. Wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbá lé.

0: Máyí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́ online radio.
1: Ají ṣe bí ọyọ́ láàrí, ọyọ́ ò ní ṣe bí bábẹ́ nìkọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì, wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe, tí wọ́n gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bèèrè lé lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dì pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tí wọ́n tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Avag Gilo. Àwọn náà ní ètìrí multi-purpose venture nílùú pa. Kò tẹ́ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni. Àwọn alátìlẹyìn wa nù. Awúsọlá artist Awúsọlá artist Awúsọlá Michael Angelo. Ọmọ wọn Lẹ́kìtì. Tọ́gbé kò dàgbà tó fi ìlú Àbújá ṣe lé. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóòrèkóòrè. Ẹ ṣeun o. Adúpẹ́ o iná ò ní tán o gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù, ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí a ń gbé nílùú Èkó, Èkó Àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ. Àáfàá Glo, ìlú Pàpó làwọn ń gbé o. Asiru Amadu, tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ni, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣe lé o. Tó fi tún fi dé orí. Bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ wọn. Bàbá Sàmínú. Ọmọ Adé pọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà. Èrúwà òjò òkò. Agbẹ́dúdú orí òkèlé. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mù. Bàbá lè wúmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ bọ́ọ̀lọ́jọ̀ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ mú lọ mí o babata ní sẹ́gbẹ́ gbéwúrẹ́gbéwúrẹ́. Akúgọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ́ mú lọ mí babata ní sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bámi tún lọ mi ojú rabẹ́sà èké òṣojé o. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre Lẹ́kọ̀ọ́. Ńlá àwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí lè Lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojú rabẹ́sà èké òṣojó. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ọ̀ dákọ wọn. Fatai Bandele Olúṣọlá Lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yọ́ Aláàfin. Ẹ ò jọ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti
1: àwọn.
0: Ní ìwọ́n ti ń kólówó kó kí wọ̀ fọ́ fọ́ gbà á lẹ̀. Aṣẹ́ kó lè bá àdìjà kó lè bá dápọn. Kọ́mọ aládé ò lè bá rí ìgbàmù láńbẹ̀. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ǹkùlé. Tẹ́lẹ́ǹkùlé ò gbọdọ̀ jẹ tí ò gbọdọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí Sanni Success Odùọlá láti America láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe wa tẹ́ máa ń dúró tì á. Àwọn náà ń jáwọ̀ ó lè máa rẹ́jọ́ rò. Ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tó fi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti America lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti á nu o. Àwọn ti á ń ti á nu. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù alọ́gọ ẹnu. Wálé. Bàbá Wálé. Bàbá Wálé láti Germany. Báà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ, tí ìrántí dákọ, tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà, yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú yìí ti náà lẹ́ ojú òní ti yín o. Tóró gírin la dìẹ́ bọ̀ ọkọ̀ mọ́ ẹ̀ máa lọ rí ẹ̀ máa bọ̀ rí ikọ̀ ìkọ́bálá ikọ̀ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ọ̀hìn ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé. Mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́ ń bá wa ṣe gravy. Tẹ́ ń bá wa ṣe bánà àjíṣe bí Ọ̀yọ́. Àti Ọlánìkẹ́ náà tó náà bá wa ṣe bánà bánà fún àjíṣe bí Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture. Plenty Fashion Home. Lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú. Àìníye inú ni o. Ìníye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí? Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà alágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tún fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọpọ́ọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún wa jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa nílọsíwájú. Àwa ń bẹ̀rù innovation. Innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ, ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the ones controlling and ruling the world. nbo la wa wa ni bo la wa fe wa iko wo la wa fe di mu ninu awon tan ronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na tun do lowo won do lowo do loro eh eh ta ma pe epo nikan la fi ma wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo te fi n gbo mi ni gbogbo agbaye te ti n gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan on ara mi o ye innovation idea thinkers ironu jinle awon kan iloyin eleyi lo fi bo orun.

0: fúlà yọ ma pè nígbà.
1: Rájí àlàmúre o lọ́yọ̀ wa aláàfin ń bí ṣé bàbá Rahimi Àwẹ̀dá náà kọ́. Bàbá Rahimi Àwẹ̀dá tọ́yàn táwọn náà ń kọrú orin tí bàbá yìí náà ti kọ, àwọn ọmọ wọn náà ti ń kọ́, àwọn bàbá tí mo dá kọ yìí àwọn ti di ará àjọ ìbáṣepá ìkúláyé ni àbábá Muhammadu àbábá Muhammadu kódà àtún bá Jésù Kristi Olúwa wa pẹ̀lú gbogbo àwọn wòlíì àwọn màláyà àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ àtọwọ́ ìpá ìkúláyé ni gbogbo wọn làbábá o kí Elédùà kó délẹ̀ báwọn tán ti lọ ń fi àsìkò yí bẹ́lọ̀n fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmọ́ ládàdúrà ládà sàrà kọ́lọ̀n kọlọ̀ mọ́ mú bá wọn bísímìlá ìkan kú lówà láọ̀kan kọ́mọ lọ bá wọn lọ́hùn káwa náà ká mọ̀ ti lọ bá wọn ní ìsín ká pẹ́ ká dàgbà ká dògbò ká sohun àwáyé wa sí Adéyín ká ọlọ́sùnkàn mi lè ní jẹ́ mo ń kí gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa ókú ókú nìbọn ro tẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́kẹ̀ sí 0706887 4274 0706887 4274 ẹ lè lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com a wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio ẹ̀dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà ẹ tún lè gbọ́ wa lórí Zino Radio náà gbogbo àwọn platforms ẹ̀ tí lè gbọ́ wa ní. Ẹ tẹ́ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wà lókè téńté gmail wa ó wà lókè téńté ẹ bá tún scroll lọ ọ̀sàlẹ̀ gàgàgàgàgà ẹ rí logo WhatsApp bẹ́ẹ̀ bá ti kílíkì rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín ẹ bá tún bá wa chat lọ Facebook Messenger náà wà níbẹ̀ tẹ bá kílíkì rẹ̀ lè bá ń bá wa chat lọ lórí Facebook gbogbo àwọn idea gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovation innovative tún nàìjíríà sí ọgbọ́n àtinúdá kálukú àkàbí tún nàìjíríà sí. Adéyínká ọlọ́sùnkàn mi pẹ̀ ń bọ bí àwọn erin ajá àlọ́ ọ̀yọ́ tí gbó lásán nítorí bẹ́mi ọ̀pá ẹranko bọ́ra bá mi èèyàn ni ọ̀rọ̀ ìjánu oòrùn bó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá agbèsè tán fẹ́ máa lọ lù dárò alùkò èmi Adéyínká ṣe tán ó fẹ́ máa lọ lù kọsùn lékèlékè èmi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfun. Tọ́ a mọ̀ bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹ̀ sí àsìbẹ̀ náà gbogbo ẹni tó bá ní a mọ̀ bọ̀ nìkan là ní débá ńlẹ̀ o nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adíyá fún bàbá jẹrọ̀ mọ́ jèlé o ìjẹ́kìn láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi ilé tẹ̀ tí ń gbọ́ mi ibi iṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbá mo fàyín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín sọ ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù ni lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa tún pàdé mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyín nínú ìbànújẹ́ o ẹ̀ẹ́pì mí náà sínú ìbànújẹ́ ẹ̀ tún ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún ríra aláyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: bẹ́bí ẹni bá lè yó mọ́ láyéláyé ní rí.
1: Èdè ìpanikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi kọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá ń yẹ ni àjùdàbí ẹni bá lè gún mọ́ láyéláyé bẹ́ẹ̀ lágùn láyé àárọ̀ lọ́rẹ̀ ṣe ní ọ̀rìn àṣẹṣẹ yẹn àbí ẹni bá lè jà láyéláyé ní
1: rí. Bẹ́ẹ̀ ni
0: wọ́n mọ̀ wára wọn talẹ́ta. Ẹ̀yẹn wo ìyàwó bẹ́ẹ̀ni bí ìyàwó àjẹ̀jẹ̀ gbébàgbẹ́ ní ọkọ rẹ yóò sì máa ná mọ ìyá lé lọ́rẹ́.
1: A ní ń bọ̀ bí òdòdó.
0: Iná lè bíbí ní kẹ́ ẹ má bẹ̀rí ènìyàn jẹ́mọ́láyé gbígbẹ́ rọ́kàn ẹni kankan. Àgádágodo kò fi mú ara wọn èèwọ̀ ni akéńdé fi kò hán jọlọ̀. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ ẹ kì í máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tó mọ́ láyéláyé ní
1: rí.
0: Bí àgbà rẹ̀ ní ìparí rẹ̀ fún wọn tó wọn àtúmọ̀ fúnra wọn lóyún wọn àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́dọ̀ yọ tàyọ̀ lóṣù ojú ọba alágbọ̀nà tó yàn àti lérí kiri tí ń sọ péjà yìí ò ní tó láyéláyé. Ojú àti kẹ́ni mọ́ ni ọdẹ rẹ́rẹ́ oníjàmbá ènìyàn àti iṣẹ́ ti sí jà
1: nígbàrọ̀.
0: Ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tọ́ àgbẹ̀mọ́jà kan òsì. Ajá mọ́ tán ni lóṣù oṣooṣù náà ni ọ̀dà òun ọ̀dà kó má èèyàn bí mọ́ láyéláyé lọ́kọ ẹ̀mí ètì ìnà ni. Títí ọtí aláyé ti dáyé. Ilé yí pẹ̀lú àwọn ń dín bára wọn jà àwọn ọ̀kọ́ra wọn àbí wọn bá bínú síra wọn tó wọn àtúnjọ mọ́ bára wọn gbélé wọn àtúnjọ mọ́ bẹ. Kámi kankan ò sì ní yẹra kú òfẹ́ ní kankan ní kálukú ó sì tún mọ́ bẹ láyé rẹ̀. Sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yarú ìjọrọ̀ ọtún. Ọ̀rẹ́ mi dà mí ń gbọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ dalẹ̀ ọ̀rẹ́ fi ń di pípọ̀ nílẹ̀ rẹ bẹ̀tẹ̀. Olúdáwà fi yàrá ìní òjé kóró ọtún lẹ̀. Àwa bàbá là ń sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ lẹ̀ ẹ́ dà ní. Ẹmọ̀jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ó bá dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òfò rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìjà alábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ́ kí gbogbo wa ó sì lè lẹ̀ ẹ́ dà.
1: Gbọ́dọ̀ yìí wọ ọ̀dàlẹ̀ nìyàn.
0: Bẹ́ẹ̀ náà ni bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrò pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. Sàlù báríkà ẹ̀sẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsì lọ́rọ̀ àwọn àfibì sólóore pé ìgbẹ́jú ni wọ́n fi yí orí àná
1: dà. Ìwà àwọn míì nù.
0: Lóore fún wọn lójú àgọ̀ràn wọn mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́. Àlọ́ àṣejù ní báwọn lò ń ṣe mi wá ọjọ́ oré gbẹ́ àṣìrè gbàgbé bó oré bá bọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà oré níwọ̀n ọmọ gbàdà
1: mi. Àṣìlè kó o fọ́ yẹn mọ́.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Àjèrè
0: tọ́tọ̀. Ọ̀jọ̀gbọ́n ni kí òun àìsọ̀jẹ̀ káṣojú ní gbogbo ẹni tí máa ń dijú òun lè sọ̀jẹ̀.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lúwa bá bè wá sí yá máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa dúró ní òní mọ̀fẹ́ dún.
1: Àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀
0: lọ. Lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀làṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ ká jí gùdùgùdù nífẹ̀lì ìdájí. Tó tó tún dàsìkò bàtà wọlé sùn lálẹ́ èmi olódùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń dọ̀rọ̀ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba àtọ́dá gbogbo wa ní àjọ la lọ ọrọ ń bẹ lẹyìn báwọn bá kú. báwọn bá tètè kú ọrọ ń bẹ lẹyìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ.
0: torí bẹ́ẹ̀ ni ọba bí ikú ìṣe rẹ ọ̀tún láyé ẹni tó bá ti kú bolúwa rẹ ló pin. èèyàn tí yóò sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ su eré ṣẹ̀ṣẹ̀. ẹni tí ọba aládìbọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọ bú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí. bàbá wa lókè gbogbo ikú kárí ọmọ ni ọ̀kárí ènìyàn. kò jẹ́ni tí olówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ni ìtàn lọ ní. ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí jẹni gbogbo ṣe bẹ́ẹ̀ ráwọn ọmọ sùkúù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́. kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn àlàkejì. ẹni dọ́gbọ́n òkú ẹni dọ́gbọ́n ọ̀rọ̀ òun aládèjì ọ̀run dákun mọ́kàn júmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òun bá ní bẹ́ẹ̀ náà lèbi ẹnìkan ti wọ́mọ bí òdòdó yí bí bẹ̀rẹ̀ nìkan gbé bímọ méjì lẹ́ẹ̀kẹ́ bí ẹnìkan ti wọ́mọ bí òdòdó yí bí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan ti lóyún díẹ̀ kò lè bí ètùmọ̀rẹ̀ ní díẹ̀ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun kọ́ má ṣe kí gbogbo wa òní òun àmì rọ̀ọ̀rọ̀ èèyàn tó ti bí òní ikú ẹni tí òsì tí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere olúwa rẹ̀ bá a bá bímọ náà tán ọlọ́run ọba òní jí ogún kékeré báwọn ọmọ náà bádàgbà àtẹ ọlọ́run ọba òní jí ọgbọ̀ abẹ́bẹ́ gbẹ̀rẹ̀ ògùn ẹgbẹ̀rẹ̀ àbẹ́ ẹgbẹ̀rẹ̀ òun rere lájọ̀ mọ́ ṣe ẹgbẹ́

0: sugbọn bo lẹkẹ kò ní jẹjẹ ìjẹsà dàgbà bí erin wọ odò yá ọmọ ẹlẹ obì ìjẹsà tó kúnra lúmọ olóbì ká jágbó músòwò ọwọ ẹlẹni bá kákẹgbà àkànni èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹta ẹgbà mẹta ni ẹni ká mẹrin ẹgbà mẹni èèyàn ká márùn ẹgbẹgbà àrùn owó lọka ẹni ká mẹfà kó ẹgbà mẹfà ni ẹni ká méje ẹgbà méje ẹni ká méje ẹgbà méje èèyàn ká mẹsẹ ẹgbẹgbà àtọ owó lọjẹ ènìyàn tó kẹwàá rẹ lórúkẹ owó ńlórí ti jówó ọmọ ẹlẹ obì ńlórí ti jówó olóbì ìkùdù ọwá ni dé wọn bí wọn ṣe ń dàdé dùnbẹ lóbi ń bá ní ìrọlẹ gidi ẹwọn èso ń bi dọ́ọ̀bà rẹ mọlẹ bá
1: ọmọ rẹ lé wá ọkọ àgbòrí onílẹ obì ọwọ́ nílé ọmọ àbòkù lẹ́rìí ìjẹ̀dá lọ́múlò apanadà ìjẹ̀dá pẹ̀lẹ́ ọmọ ẹni àtìlẹ́ ní ọwá bí bá ń gborílẹ̀ bàbá ọmọlọ́bọdì máa ṣe wọn òkè kéèké aṣọ wọn lọ́la tó gbájú ẹlẹ́gbẹ̀dọ̀ tí ẹ̀mí lásán òde ìjẹ̀dá èyí yóò wù dá ẹbá nílẹ̀ dà ní ẹra mímí wá lẹ́nu ìjọba jólóyè ẹnì
0: nítọ́jọ́ sí pọ̀npọ́nọ́ tá a wó tó sí ìjẹsà ìní fọwọ́ lù fún ẹgbẹ́gbẹ́gbẹ́ bẹ́ẹ̀nà ẹ̀lò lówó ńlá wọn ní fọwọ́ làrólà ń kórí ọwá dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làró ìta ìjẹsà dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làró òṣòrí ọmọ ẹlẹ́ obìnrin ọmọ wá wà mí ta àlejì mọ̀rẹ́ ta lóòrè àlọ́nà mí ta àlejì mórèjì gbẹ̀gìdà ní mítà méjì morù kan wọlé ọ̀gán náà morù gbogbo wọn ń bá kí mi lókòlókò okun lónìí òkè lọ́la ìjẹ̀dọ̀ ojoojúmọ́ lọ́mọ yín ọwá kíra wọn lókòlókò yé gàmí àìrípo owó wọlé gidi ẹ̀wọ̀.
1: ó ní bá a dún gbórílẹ̀ ẹ̀bẹ̀ lọ́bọdì máa ṣe wọn ìjẹ̀sà abẹ ní àmọ́ olóbì apanadà ìjẹ̀sà ọmọ ọwá nílé ọmọ àbò òkun àwọn ọlọ́mọ ìfú ara àṣìjà ọmọ àbọ̀dá tẹ́lẹ̀rẹ́ mọ́ ẹ̀mọ́lẹ́ ọmọ eré ń gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ́dọ̀
2: káàbọ̀
1: abidiyé kan mi abẹ ní ogún àdúdọ́gba lẹ́ẹ̀kì ẹ̀fà tẹ́lẹ̀rẹ́ ìrìnlẹ̀
3: ẹ̀wọ̀n. ẹyin náà fún dídán ẹ̀ẹ́dọ̀rẹ́ ìjẹ́ ìjẹ́jà lẹ́ẹ̀kì bàràǹdòrò bí ẹni pé wọn ò lóbì kan abẹ ló mọ onílẹ̀ obì owó tó wá ní bẹ́ẹ̀ náà lè ẹsùn mọ́ mi ní àyè mo fẹ́ fún onídàáwò ààrẹ òde ṣe ilé ìjẹsà pẹ̀lú ọmọ aláàyè lóbìdì ẹ̀fọ́ elébùté wọ́n wuyì níbùkún wọ́n jáde àkàrà rìbùdù ó wuyì ilé ìjẹsà àkàrà àjẹsà bí ọba lépo bí oníyọ̀ ọ̀hún agbóńdánú làǹtìlàǹtì kí ni wọ́n fi ń ṣòro òkú nílẹ̀ ìjẹsà ẹ̀rọ pé àkàrà rìbùdù ni wọ́n fi ń ṣòro òkú nílẹ̀ ìjẹsà àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹsà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ kí ni ìjẹsà abẹ ní ogúnra ló fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ.
2: èmi ò tí ì dáyé ń gba wọn.
3: ọdẹ náà odò èrè ni mo bá lọ sádò tí wọn bá sí ilé tálárẹ ògún bá fẹ́ bọ́ká bèrè lẹ́yìn wa kọ́ wa wípé ìjẹsà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ àbọ̀tọ́ bá lọ́mọ rí wọ́n ṣe òbí ìṣọ́gọ́fà ọ̀nà gbélé yìí bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ wọn àní kọ́bọ́ lè kọ́ má sáré jẹ kó yí mọ́bì jẹ kó tó mọ́ ọ lọ kó nígbà òun bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ wọn àní kọ́bọ́.

Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bá. Ọjọ́ yẹn y

Thank you.

Because of

Ajọ́dọ̀ orí kọ́dọ̀ owó owó wọn ni, dágúra bí jì ń bọ̀.

Baba.

Ma ja.

0: alagba.
1: Ajula
0: okada gbe.
1: Ajula okada gbe.

I'm gonna go to the bathroom.

Ode, I don't need a boat. I don't need a boat.

Agunde. Awali agitante.

ajaji ilaro aya ajaji.

Chukwu ta gbaba bi o baba le.

0: kúnlẹ̀. Ẹni ọ̀pẹ́ lẹ́gọ̀ ní ìdá ẹni ẹ̀bùn kò.
1: Ẹni
0: ọ̀pẹ́ lẹ́gọ̀ ní ìdá ẹni ẹ̀bùn kò.

0: kílẹ̀ lọ́gbìn mi bá ní inú oko tó ní kán bá ti fà kó ń tọrọ sí
1: o. ẹni tó ní o bá pa ìwà mi lé orí.
0: ẹni tí olè lòun ló rọgùn níṣojú ọ̀jọ̀gbọ́n jẹ́ olómi ẹ̀pẹ́. ọlọ́run fún mi dà láwùjọ wa mo mú kò mú kí ẹ o. Ilé lọ́gbìn nípa ni.

Jésù rẹ ni tó ń pánú ẹni lórí ẹni tí ó yẹ lóhùn ó fẹ́ kù. Ìjọjọ àjọ̀gbọ́njọ́ lọ́mí àgbẹ́.

0: sọ́jà lẹ́bẹ̀ẹ́ gbẹ́gọ́gí hùn ní mọ́lá lọ́jú yìí.
1: Bí ẹ bá

Ana jẹ jẹ ndẹ.

Oh,

tọ́ni ìwà láàyè àpọ̀ máa ń tó lè ráyé lájọ́. Ẹni ọdún mọ̀ tó fẹ́ ní kọ́gbọ́n àbí kọ́ lọ.

Tá chegando.

Mm-hmm.

ni aji ere o le mo ra ba o ko ti loyi

lẹ́ẹ̀ni fúrú ṣe. Àwọ̀ àlẹ́jì yẹn rẹ̀. Ìgbà tọmọdé ò mẹ́fọ́ ló ń gbóhùn rò lẹ́gbẹ̀ẹ́ kí ó.

Ẹrù ẹlẹ́rù náà ń gbọ́ kárí, wá bá ti wọn lọ àwọ́dẹ ń gẹ́rẹ̀ ẹ̀rọ.

I'm going to go to the hospital.

ni to ta o la bala baro.

lójú ago ọ̀rọ̀ ṣe kúrú. Aliyaki Kasim Mokiyarom, ìwọ̀ ni orí ń gbẹ́dùn ní àìṣẹ́ bí ọmọ.

possibilidade.

my

Hello.

Hello.

दिया।

I'm going to go to the hospital.

Ọyọ́ láàrí, Ọyọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: kọ́ni tààtàn.
1: Ìtàkùrẹ̀ káàkiri wọn lọ náà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyàwó wa, Rama, ìyàwó kìíní, Rama, ìyàwó kejì. Nǹkan tiẹ̀ wa, ó tiẹ̀ wá dùn níyìn, ọ̀kan ń jáde lọ, ọ̀kan wọlé wa. Wọ́n sílẹ̀kùn fún kan, wọ́n palẹ̀kùn dé fún kan.
0: Allah.
1: Èyí ti ń wọlé bọ̀, Ọlọ́run ní jọ jáde lé wa yìí mọ́.
0: Ami.
1: Èyí ti ń jáde lọ, Ọlọ́run jẹ́ orí bí irésẹ́ orúkọ.
0: Ami.
1: Torí báwọn obìnrin lé bá tò, àánú ìyàwó tán bá tò sí, àánú rẹ̀ máa ṣe mí ni.
0: Ẹ bá níyàwó àánú mi là ẹbẹ̀ yìí o. Ẹ bá níyàwó àyàwó òdo mọ́. Bí wọ́n ti kó ra wọn jọ àkèké ń bẹ́nu wọn. Ṣèbẹ́ ń bẹ́nu àwọn obìnrin lẹ́nìí. Ẹni ọba ti kọ́ làwọn obìnrin.
1: Ṣé wàá bẹ̀rẹ̀ ẹkún káàsà? Máa lè ṣe rẹ̀sì kí máa wọ olúkú Amúdá Bàṣírú Ràfíù Amúsà Ṣènábù ìmọ̀ràn wọn ràn ní. Ẹ gbà mí o, àwọn tọ̀hún wá jáde pé ṣé ẹ̀sìn tọ́ bá àwọn ọmọ wa ni bàbá kìíní lọ. Ọmọ tèmi ò jẹ́ tí ẹ o lákùn gbà. Ẹ ò bú ti bàtọ̀kọ̀jẹ́. Kálukú wa ń wò pé ọmọbìnrin yìí da àṣírí rí búlọ́kọ ẹ̀yìn. Ìrẹsì tó fún àwọn ọmọ wa ló ń lù sí. Ẹ dákun èèyàn mélòó lọkọ wa ro ọkọ wa ń sunkún ọkọ ń banú jẹ pé wọn lọhùn ta ni wọn wà fi kíní yìí hàn báyìí ọlọrun. Bàbá mi kò gbà mí gbọ́, ìyá mi wọn ò gbà mí gbọ́, ọmọ ni wọn ń pobi yìí nísìnyìí jominú ilé ọlọrun. Gbogbo bọ́ kan ti ń pè wọn lọhùn ta ni wọn wà sọ fún yìí. Gbogbo ohun tó lè bí láyé wọn ṣẹrú ni. Wọn ṣẹrú ni ẹ̀ ń yàwó ẹ má fi wà pamọ́ o.
0: Olúbọ̀ sẹ́lẹ̀ ha tù obìnrin rẹ̀. Kọ́ ni ta tán. Rama ìyàwó wa méjèèjì. Ẹni tí ń lọ ẹni tí ń wọlé bọ̀.
1: Ẹni tí ó ṣe wá lọ́dà bọ̀ ẹni táwọn náà ń ké káàbọ̀ náà méjèèjì. Ọ̀dọ̀ wọ̀ yín o. Fasẹ́lẹ̀ ha tù obìnrin gidi lórí èmi ọlọ́run. Kọ́ ni ta tún orí obìnrin tí ń bá ń tẹrí ìbápọ̀kọ ẹ̀. Ọ̀rọ̀ ọ̀run lè ń gbọ́ bá àlùkùrá nínú. Kọ́ ni ta tún ọmọ bó ti sọ́kọ̀ tiẹ̀. Ọkọ̀ náà ń ṣe bí ọkọ̀ nu. Àríyá ń gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ nílẹ̀ gan-an lọ bí kíní kan. Ọ̀ gbọ́dọ̀ lọ wáyé kí n bá fi ọsùn nílé. Bọ́ báyìí tó bẹ̀ tó bá lọ òun dédé kó kó ẹrù ẹ̀ bọ́tà. Ọkọ̀ kan wá dúró báyìí. Ọkọ̀ wa sọ̀tọ̀ kan ní òfin mi sínú mo ti sọ́nù ni. Lọ́bìsẹ́ wá wá sáádù wá ọkọ̀ nù wá ọkọ̀ wá dúró ẹ̀ sáádù ọmọ tiẹ̀ ń pàṣẹ. Èmi ni kí n bá lọ mi bá lọ dẹrù mẹ́ta. Wọ́n sọ fún ọ pé o ti lé múlíkà tó léṣe náà bọ̀ pàjára ń tiẹ̀ wọ́n dúpọ̀ ẹ̀ tán lẹ́yìn ara yín. Wọ́n sọ fún ọ pé mi ti máa wọlé wáyìí. Wọ́n ṣe ṣége wọ́n torí tiẹ̀ lọ bí tí n máa ń lọ ni. Wọ́n sọ wọ́n pe orun pọnpọ́n orun náà wò máa lọ ó sì lọ lóòótọ́. Wà láyọ̀ lọ bí ẹgbẹ́ ènìyàn darí dé. Ọkọ wa ń wòrán léke àwọn àyà ọkọ wa ń pè sáfilẹ̀ o filẹ̀ o torí wa bá lówó sìnkẹ́ fọmọ yìí ọ́ dáná o gbọ́dà ìní kọ̀ ṣẹ́ sí ìyá mi lẹ́nu ó sì ń wọ ọ̀ràn yóò gbọ́njẹ fún la lẹ́nu o. Oúnjẹ ni ẹ̀bà tó ṣẹ́kùnù màmá tó sì ṣẹ́kùnù ni èmi ti mẹ́ran èmi àti gani bí a ti ṣe là á ti jẹ ilé ríbu owó ẹ̀mọ́ bí ọmọ tán sí lọ́tà ọ̀rọ̀ tó dé nánu. Ọkọ tún wa ń wò pé alájà ṣe tún gbọ́n tí yẹ́ tún wí ìyá ń pé mo ní o ṣe báyìí gbogbo ẹ̀ lọ́lọ́run ó dá sí ó sì dákẹ́ ọlọ́run ó sì dá sí lóòótọ́. Ẹ̀yin àwọn wa méjèèjì ọ̀dọ̀ yìí ẹ̀bọ̀ wọ ọkọ.
0: Fasọ́lá tù.
1: Ẹ mọ kọ́ yín lọ́kọ̀.
0: Kọ́ni tààtọ̀.
1: Ẹ mọ sọkọ yín dọ̀wọ̀ ọ̀tá yín o. Kẹ́ ẹ lè bá ara yé lò. Kọ́ni tààtún òun làwọn obìnrin tí ń bá ń tẹrí bá fọkọ wọn. Kọ́ni tààtún àwọn obìnrin tí ń bá ń bọ́kọ wọn sin lọ́hùn. Bàbá kú ọgọ́rùn-ún obìnrin jọ ní. Wàlá ìlẹ́yà ṣùgbọ́n àtúmí ìkínlé wọn. Gbogbo èyí tó kù lónìí wọn ò kí. Àsìkò tí wọ́n lè kí ijó ni.
0: Bisimilahi Yade.
1: Òun ni ó sì ṣáájú gbígbà tí wọ́n ń ṣe ọlọ́run lọ́kàn.
0: Bisimilahi Yade.
1: Àṣẹnu gbígbà wọn gbé oru ọmọ. Láì sí lọ́hùn. Láì sí lọ́hùn. O sì gbàgbé ijó kan tí wọ́n pè lágbájá tán. Ìwọ ọ̀yá. O sì gbàgbé ijó kan tí wọ́n pè lágbájá. Àti sin lánàá. Kí lọ́wọ́ àfi jábọ̀. Ṣé bisimilahi Yade ló ń gbé lọ́nu sáré.
0: Ẹ yàwó wá ẹ̀sìn ọlọ́run
1: ọ̀dọ̀ wọ yín. Ẹ bọ́kọ yín sin lọ́hùn. Ọkọ mi sì ni ìyàwó tiẹ̀ ọmọ sin lọ́hùn. Ọkọ ò ní kí. Bí wọ́n máa ń pè bàbá Sáídá bàbá Sáídá olùkálukú ní màwọn ọmọ ọmọ rí yín. Ọya were ni. Àbọ̀dọ̀ nǹkan ọkọ lọ́jà sọ pé nígbà náà òun ò ní wà lìjẹ́ náà. Ọlọ́run ti kọ́ o ò ní wọ̀ o ò sin lọ́hùn o ò lè wọ̀. Ẹ yàwó wa ẹ máa kírun. Gbogbo yóò tẹ̀lé máa ṣe tẹ́ bá débi wọ́n bá ń ti ń jó. Tábà pèrún ẹ̀yà abẹ́rẹ́ pé ẹ̀dàkùn tóbi ẹ̀dàkùn bọ́ mọ́ta àwọn tóbi wà ń bẹ̀. Ẹ jókòó.
0: Fasọ́lá tù. Fasọ́lá tù. Kọ́ni tààtàn.
1: Ìbí Adénu ẹ bọ̀ wà àwọn ọkọ yín o. e si teri ba fun wa iya ko e mo ri won fin awon iya ni won bi wa bi won ba bi wa e ri wa fin e bowo ya ko o lo si omi mi ani ah ah wala won alaja afi ka lo rent ile o wala won alaja wa fe po bi nse be won bonu won yo panu ni tani o ba tun yo panu bi e ba se ya to bi nkan en je won mo ni e jo je won mo ni o lo bi nkan a ba yi paye sin ni e won mo ti won ni sin ni omo won gbogbo okunrin ko gbogbo okunrin ko okunrin gbogbo mi na si gbogbo mi gbogbo mi ko o mi lo afa e lo ma je ba mo nisin e lo wa ye nbe won be nbe asko ti be don ni lo wo na nbe orun mi orun mi orun asi wale e asi to ko eh ora won loja mi ni ajajaja ti ti e ba ki won da si ni ti de nisin ma je ba mo nisin tin bo olo ni bo tin fi pa ma foko re won iwo ko na wo bi to tin bo gbogbo nto ye ko na fun yawo obi olo na si alo ni be ni e mejeji mo bi rere
0: ali wasalahatu
2: wasalahatu
1: obi ri giri
2: ko ani tata
1: o lo mene tin ban teri ba foko e isin bo wo e
2: hafizatu
1: inu awo obi ni re tebi olo wo ba tun fe o wo lo mene tin ban so lilgeri o mene tin ban so ju ara re o ti wa lo dede oko e ko wa se sinama gbogbo bi ti jade tele ko jade be mo gbogbo awon ale re o juwo pe rabana mo ti wonu ile oko mi e ti mo se yen lo mi fori jimi obin to ba so oju ara re olo la won obin re lo de mi olo e ba wa ye loni e wa awon yawo wa laye loni omo lu mi nbe nu ile afa bi awon obin darude omo lu bo lu ni ba gba ode mejo wallahi ti o ni raye tale re si de ke ah o mo ti fon fa ma yoku mi o abi ko ya wa bi ode wa o si wa ni ago meji sa ago meta wakati kale ilu fa wa yo si wa lo ton mo se pale re ni won jo mura won won jo sa se po pelu onlu ye oyin onlu orun ma fa lowo afa mo ko loyun afa na saba oyun de oro ko na lo ni edakun yawo ti an benu ile oko na ko ni
3: na ni
1: oko lo na ni aba ori jo mo won gbe waka Amatola babu aje agba
2: Amatola babu aje agba
1: Amatola babu aje agba
2: Ami Amatola babu aje agba
1: Ah kaluku wo pe awon ore to si ma wa pe ah eh omo baba ya bo gbogbo awon ore mo iya tin da wa gari pe won fura o n ba tun weyin eye legbe eye ti go
2: ami amatola babu aje agba
1: so ti dokita kan ti raga
2: ami amatola babu aje agba
1: eh ero ko ti ko tete fura o tun gbe o jade awon ore kan ni okota gbere bodi araja wa fe ba so bi a o be na le ke ta da wa ka ba so bi ale fu a ida kan yesi leyin bi yo yo yo fe to mu ni me dogma toro ma yin da ko amatola babu aje agba
2: amatola babu aje agba
1: aba tin se bo mo hun ni gbogbo awon ore boya kasa oba kan bi olu ayila eyin obirin ha nje kiyama oro yi afia ha
2: fasalatu
1: obirin

0: ẹni bẹ́ẹ̀ni ẹ̀wá ibi tọ́lọ̀ ti wá sọ̀rọ̀ nínà ọlọ́ni ó kìlọ̀ fún kọ̀gbọ́ ọyàn yàrá rẹ̀ lódì kọ̀ọ̀ràn òfòrùn jẹ́ ń yà kọ̀ọ̀ràn ọlọ́run wá níwájú ìbò fún nà ẹ̀wá nà wá ǹjẹ́ lu nínà wo ni rí ọlọ́run òkè ọlọ́mú bẹ́ẹ̀lì tí o torí ke sọmọ ẹ ń bọ̀ wá pápá buhari ní ọ̀hẹ́ ọlọ́run ẹlẹ́kẹta lọ́nà ni àná tọ́wọ́ alọ́yọ bẹ́ẹ̀lì tí gbà tọ́ nà mẹ irú yìí nǹkan ẹlòmíì ò sì da ìkúùkù ni gbogbo ọtọ ti fi mú ọkọ tóun àfábẹyàn sọ náà sì gásìkò jó mọ ọdọ àdọmọ ọlọmọ ẹka àmọ wa gbé wa lọ ìkò ní dàmú aláyé irú yìí nǹkan.
1: Fáìzù rọnà.

0: tọ́jú aya rẹ̀ kò lè já aya rẹ̀.
1: Ìdàbúrò èyí tààtọ̀ yóò rìnrìn kúrì.
0: Tọ́jú aya rẹ̀ kò lè já aya rẹ̀.
1: Èyí tààtọ̀ yóò wò wọ́n kú wọ́n.
0: Tọ́jú aya rẹ̀ kò lè já aya rẹ̀.
2: Mo débi àdúrà.
3: Àárín ọkọ pẹ̀lú ìyàwó kọlẹ́lu bárì kàlà ń tọrọ.
0: Kọlẹ́lu bárì kàlà ń tọrọ. Kọlẹ́lu bárì kàlà ń tọrọ. Àárín ọkọ pẹ̀lú ìyàwó.

Àmì gbogbo àwọn tó ti ń lò fúnra lọ́wọ́ mi má jẹ́ wọ́n wálẹ̀ láéláé o. Kò wá máa gbé mi náà sókè. Tó gbàgbé pé mo ní ìdí iṣẹ́ ẹni náà látún ti

0: wàhálà ẹ̀kọ́ ṣíṣẹ́ tí ò lè la ni o. A máa yẹ àwọn tán ta worobo, tán ta worobo, tán ti dibẹ̀ dọlọ́lá dọlọ́lọ̀ dọlọ́rọ̀. Ẹnu mi àgò, wọ́n ti dibẹ̀ dọlọ́lá dọlọ́rọ̀.
1: Olúwa wọ̀la láìlá ìlàlá. Àánú ọlọ́run ti wá mi rí.
0: Bí ọlọ́run bá fẹ́ ṣàánú èèyàn, yóò máa wá lo àwọn nǹkan oríṣiríṣi ní sábàbí láti ṣàánú èèyàn látàrí àánú tí ọlọ́run bá ṣe fún èèyàn. Kódà gbogbo afẹ́fẹ́ tí bá ń fẹ́, gbogbo oòrùn tí bá ń mú, gbogbo òjò tí bá ń rọ̀, yóò sì máa rọ̀.

0: ba se nso pe covid 19.
1: O fi wa mi ri
0: se gbagbe awon odun kan seyin to je pe awon agbe onje bi kan gbin ege ko mota owo ti oni towo tan na soko ni won ma nri ngba na ewo iru sele to sele ni asiko covid 19. Ewo gbogbo asiko lockdown awon olonje nikan na nlowo lo daada o gbogbo awon eyan yoku ni won ari bi se lo atofa awon ise ijoba ta tun gba salary mo mo ore mi kan tin gbe ni ilu Eko to je pe lin ati Oyo la tin fo nje ranse si Eko ni se ngbe ge se pe o si se o si se o sugbon ko ri bi se lo lasiko lockdown awa le de bi pe an baba ati mama na fo nje ranse lati Oyo Allah sa anu awa Loyo state ti po pelu governor to lo nbo wa Allah a ba mo meme si tin aluko na a ba mo ti Fulani pe ni bu e ope lo pe GSM lara awa Loyo state ẹyin tẹ wà nílé òkèrè ẹ bá àwọn èbó sisi lọ́dọ̀ wọn tó ń jẹ tó sùn tó ń wọlé wá bá gbogbo àwọn èèyàn nínú ilé lọ́dọ̀ wa ń bí àwọn wèrè tá a yàn síjọba àwọn ò ní rú kanlẹ̀ wọ́n kàn gbé pọ́lísì jákujàku kan dé ni wọ́n

0: àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunny Sunny Sussex láti UK lọ́hùn tí wọ́n na ọ́ sí alánà wọ́n ní Adéyinka gbowó data aya mo fẹ́ fún ọ lówó data send account number rẹ lówó bá wọlé ó ju owó data lọ owó ńlá tí ń dẹrù bòsì ẹ ṣeun o mo dúpẹ́ o àì náà ní tán owó yín ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ bàbá wa Sunny Sunny Sussex Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ ilé lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ lọ́yọ̀ọ́ ẹ̀mọ́bìnrin lọ́yọ̀ọ́ state wa hàn yín gbogbo ẹ̀ papọ̀ náà ọ̀yọ́ náà ni ọ̀yọ́ empire náà ni kórè àti Edo Ogun state ọ̀yọ́ náà ni gbogbo wa gbogbo wa náà láàmọ̀ pera wa ní ajíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ ò ní ṣe bí bábẹ́ nìkọ̀ọ̀kan gbogbo wa ọ̀yọ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ lẹ́yìn ọ̀yọ́ méjèèjì lọ́pàdé ara wọn ẹyin báwo bá ara wo wọn á fi rù kẹrẹ kíra wọn wọn á fi rù yọra wọn. Mo kì í tẹ̀sọ́tẹ̀sọ́ mo kì í tológun tológun ní gbogbo ibikíbi tẹ̀ ti ń gbọ́ ohùn mi. Gbàgbà tá a ti mọ̀ wípé Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ran èèyàn lọ́wọ́ èèyàn kan náà ní ọ̀ràn sí yàn.
1: Mo ka
0: inú mo ka bíbélì kan ní alẹ́ àdúgbò.

ẹ má ma tara yín kẹ lẹ́ ǹtan ọlọ́run. Ìdí sẹ́ni là ń mọ̀ ni lọ́lẹ̀ o. Deuteronomy orí kejì ẹsẹ̀ keje. Ó ní àwẹ̀ bless the work of your hand. Má fi ìbùkún sí iṣẹ́ ọwọ́ yín. Iṣẹ́ ọwọ́ wa ló ṣàdéhùn póhùn ó fi ìbùkún sí o. Má dúró wò ó, ọdún yìí ló tún ti ń lọ yìí o. Wà láàyè nínú 21 o. Ọjọ́ Jímọ̀ ọjọ́ 21 oṣù kínní ọdún 2022 ẹnu mi àgò. Kèdí ìmọ̀ra dáadáa. Ọjọ́ 21 oṣù kínní ọdún 2022. Anẹ́kọ́lá ń ṣe 20 bí. Ìjẹ́ ẹ̀ta ni mò ń sọ pé 19 o. Òní tuntun ni 21. Tọ́ba tún dọ̀la 22 nu o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ọlọ́jọ́ bá ń kájọ́ lẹ̀dá bá ń gbàgbé. Lọ́jọ́ bá ń rebi àná lóṣù bá tún rebi àtiwọ̀. Lábà tún máa sọ pé fúnfẹ́ Buhari. Gbogbo nǹkan tẹ́ gbèrò pé ẹ fẹ́ dálẹ̀ gbogbo ìpinnu yín ní January. Wàhálà ẹ̀ ẹ má dúró wò ó. Kò ṣeé dúró wò bó ṣe ń lọ ni kẹ́ ẹ máa tẹ̀lé.

0: àánú a sì sèmi tí ń bá rí àwọn kan. Monday sọ́ọ̀sì ni wọn ní lọ bíṣẹ́. Tuesday orí òkè ni wọn nígbà bíṣẹ́ kankan lọ. Wednesday ẹ̀tún bá wọn lórí òkè. Thursday ẹ̀tún bá wọn lórí òkè. Jimọ̀ ẹ̀bà wọn lórí òkè. Orí òkè orí òkè orí òkè orí òkè sáásá lójoojúmọ́. Ẹ̀dúnà sẹ́ mọ́ ọ̀kẹ́ Ọlọ́run ni. Ó ń gbàdúrà fún iṣẹ́. Ó ń gbàdúrà kó lówó lọ́wọ́ ò gba bí iṣẹ́ lọ. Ojoojúmọ́ orí òkè. Ńbẹ nínú àdísì tàríkà pé níjọ́ kan ànábì Muhammad sallallahu alaihi wasallam ńgbà àwọn kírun àṣùbà tán láàárọ̀. Ó fi àwọn ọkùnrin tá à ń wí sínú mọ́ṣáláṣí òun lọ. Ńgbò tún di ọwọ́ pé òun kàtàrí ní àsìkò tán máa ń kírun ẹlẹ́ẹ̀kejì un. Lọ́bá tó bá wọn nínú mọ́ṣáláṣí lórí àdúrà náà ni. Ó tún lọ. Ó tún padà dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tà máa ń kírun ẹlẹ́ẹ̀kẹta. Lọ́bá tún bá wọn lórí ẹni lórí àdúrà. Ọlọ́run wá fún àlówó. Ọlọ́run wá fún àlówó. Ọlọ́run wá fún àníṣẹ́. Ọlọ́run wá fún àlówó. Yà lọ yà lọ yà kàrín yà lọ yà sàlám yà lọ yà lọ. Yà rasak yà sàlám yà rasak yà sàlám yà rasak yà latif yà latif. Bó ṣe yọ kòbókù lọ yọ kòbókù sí wọn. Abẹ́rẹ́ àlele. Ẹ gbábí sẹ́yìn lọ ẹ̀yìn ọ̀dẹ yìí. Ẹ gbábí sẹ́yìn lọ ẹ̀yìn ọ̀lẹ́ àfàjọ yìí.
1: Ọlọ́run bá mi ràn wọ́n lọ́wọ́.
0: Irú wọn ni wọ́n máa jẹ́ káwọn èèyàn lérò pàdùn ìgbà. Nígbà tẹ́ ń gbàdúrà tẹ́ ẹ̀ gbábí iṣẹ́ lọ. Níbo ni gbígbà àdó ti débọ̀? Síbi tó ti ń jókòó tó ń sọ lẹ́nu. Kẹ́mi mọ̀mọ́ wá ṣètò lójoojúmọ́. Báwo ni àwọn bàbá wa nílùú Èbó? Wọ́n ṣe gbóhùn mi tí wọ́n fi ràn án lọ pé nǹkan táwọn ọmọ yìí tó ní ìdírẹ́ ẹja kún lọ́wọ́ níbi tí ń ṣe. Báwo ni bàbá sọ ní Sussex ó ṣe fún mi lówó dátà lánàá. Kí n mọ̀mọ́ wá kí n mọ̀mọ́ gbìyànjú. Mo fi Ọlọ́run bá ṣẹ̀rí láwọn àná ìjẹta ìjẹrin. Tí n bá ti ra glowcard wọ́n wàá bùn mí ní dátà 40 megabytes. Tí n bá ti ra glowcard mú rí márùn-ún wọ́n bùn mí ní 40 megabytes. Bí mo ṣe ń ṣe nu tí mo ń ṣe tí mo fi ń tẹ̀lé rẹ̀ jọ tí mo fi ń wá. Ó tó di pé bàbá bùn mí lówó dátà lánàá. Kí n wá máa jókòó kí n máa ṣàdúrà lásán. Ṣé sọ ní Sussex tí wọ́n kàn gbọ́ wọ́n kàn wò pé mo fẹ́ bọ ẹnìkan lówó wọ́n bá ju owó sórí afẹ́fẹ́ ìyún ni ọba dọ́dọ̀ mi. Bó làdó ṣe gbà kí n jókòó sínú mọ́ṣáláṣí lásán. Ọdún yìí tún ti ń lọ o. Ẹ yára yín brain ẹ máa lo ọpọlọ. Àdúrà ń gbà. Àdúrà ń gbà o. Àdúrà ń gbà. Àdúrà ń gbà. Àwa ni ká fúnra wà ní brain. Ká mọ bí a ṣe ṣiṣọ́ tọ àdúrà lẹ́yìn. Tá a ṣe ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn tá àdúrà fi máa ń gbà. A ní ẹ máa wòóran. Ọdún yìí ló tún ti ń lọ yóò sì yí tún ti báyà.

alaitalai enu mi ago to ba da bi aso jam die o ye ki won regulate religion ni orilede nigeria o ye ki won regulate religion ni orilede nigeria kina si ni o je won le regulate re awon ijoba ngori pa awon na won ti ba orilede ije gina won ti improvise awon eyan jina jẹ́ má sì di regulate religion táwọn èèyàn bá ti lè lu ọpọlọ wọn díẹ̀ díẹ̀ wọ́n mọ demand fún ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba nítorí gbogbo nǹkan tí wọ́n tá mọ̀ rawọ́ ra sẹ̀ sọ́lọ́n lọ́rùn pé kó ṣe ìjọba lọ́yẹ kó máa ṣe o torí pò tí ọlọ́run ti fún àwa ní resources tó yẹ kábi bẹ́tà aláìwo gbogbo wa tí wa ní káwa náà lo ọpọlọ wa he gave us so many valuable resources. Ẹgbọ́ sọ́lọ́n ni kó tún máa wá spoon feed wa a ní crude oil a ní góòdì ńbẹ lọsùn ńbẹ ní sàǹpàrà ńbẹ láwọn káàkiri káàkiri a ní láìmù a ní ètò wọn fi bí túmẹ̀ tó fi ń sọ̀nà tó fi ń sọ̀dà ẹ̀gbọ́ a tún ní limestone tó fi ń ṣe sìmẹ́ǹtì ẹ̀gbọ́ kí lọ́lọ́run kí la fẹ́ tọ́lọ́run fún wa bá a bá tún gbé nǹkan yóò hù ọlọ́run ti ẹ̀sàárùn wa púpọ̀ ní south west níbí ilẹ̀ aṣálẹ̀ ló pọ̀ nílẹ̀ haúsá ẹ mọ̀ wá wò àwọn náà ń fìdí wa pẹ̀lú ẹ̀wà àwọn náà ń fìdí wa pẹ̀lú tòmátò pẹ̀lú àlùbọ́sà ilẹ̀ aṣálẹ̀ sí lọ́dọ̀ wọn dẹ́sà àti lọ́dọ̀ wọn àwọn tá a wá nílẹ̀ ọlọ́ra ń bí tá a nílẹ̀ ọlọ́ra bó la ṣe ń utilize ilẹ̀ ọlọ́ra wa àánú yín ò ṣe mí. Mọ̀ demand the right yín lọ́wọ́ ìjọba ẹ rí wà láì tàláì àfẹ̀mọ́júmọ́ wọ́n fún wa níná lálẹ́ àná àfẹ̀mọ́júmọ́ ilẹ̀ fẹ́ẹ̀mọ́ báyìí náà mú lọ kó tẹ̀ tó di pẹ́ntì ẹ̀tún fún wa lóru mọ́júmọ́ gan kọ́ gbogbo ojú òní wọn àti ẹ̀dínná pẹ̀pẹ́. Ẹyin àwọn a máa bẹ̀rẹ̀ àwọn a gbàdúrà ọlọ́run jẹ́ wọ́n múnádé nígbà tá a fi kéré ọlọ́run jẹ́ kí wọ́n múnádé ọlọ́run dàkú jẹ́ wọ́n múnádé lálẹ́ bọ́yá ní fíìmù tá a fẹ́ wò.

Bí èyàn bá ṣe orí kíkíní tí mo ń gba ọ̀pọ̀ náà láwa yìí ó. À ń pè àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọ̀dún àwẹ̀ a kú ti oṣù Ramadan àti àbọ̀ sí yìí. Ẹmí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀gbọ́ akáàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ́ kan dùn wá ń bẹ̀. Iná lága àbúrò Rahim lọ́lọ́ aláforí jìyìn lọ́lọ́ tó bá tún forí jìyìn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedédé wa níbi ìrékọjá wa kí Olúwa kó dáríjì wá kó wá tún wá kẹwàá tó bá dáríjì wá tán. Oríwọ̀ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì tán tó forí jìyìn tán ó tún wá.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ ra sẹ̀sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run tó gbàdúrà wa kó wọ́ láàánú oṣù yìí kó wọ́ láwọn ẹni rere níwájú ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ìtẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah qudratullah. Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ola Mecca, Ola Medina. Ola Sapa àti Marwa. Owó la àlọ́ Ọ̀yọ́. Owó la àgbò ilé ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹ jẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí lórí àdìpẹ̀lẹ́ ẹ̀sán náà ni ọlọ́mọ ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù US tó bá US wa tán yóò tún wá kẹwa.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòyí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbá ròyìn mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Bayo Unity Forum ń rán mi sí yín wọ́n ní máa lọ́gun ẹ̀bùn yìí pé àìláṣọ ọlọ́run pa kó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ arísẹ̀kí bàlẹ́ kan ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn ajá fún ìwòrí onìkan níjọ́ títí ń dárin onìkan ṣoṣo gí ogí o ìwòrí onìkan àdé dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kó ń kó jabilẹ̀ yìí ń po ọwọ́ ago ìlú ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wọ́ ní ìjò ní ìṣekú pa wọn. OAUF Oyo àti Bayo Unity Forum ní ìmọ̀ wípé yín pé àyíkó yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọkọ nìkan ni ọ̀mọ̀ràn tí ìbàlẹ̀ yẹ́ ẹ jẹ́ ẹ̀ máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba ó kùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ ìlú ìlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí ọ̀yọ́ ọ̀yọ́ ni àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ni àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá yóò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

0: àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ má pátì lẹ́yìn àwẹ̀ nínú àsìkò àwẹ̀ yìí ẹ rí pé ilé ọtí ìmọ̀ ń dá ni wọn yóò dá ni páhoro kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé
1: ẹni tó ń bà mí jẹ́ òrá ti àdàbí.
0: Sátòsù yìí bá ti tún wa lọ tán àwọn èèyàn ò tó náwọ́ mọ́ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lóríkọ gbogbo sì iná tí wọn ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí.
0: Wọ́n máa rántí ọjọ́ sábàtì wọ́n máa ń yà á sí mímọ́ wọ́n máa rántí ramadanu náà wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadanu lọ àwọn yóò tún máa náwọ́ ajá wọn tún máa padà síbi èébì wọn.

gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń fún àwọn ọmọlàkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họrí ló ń jẹ lówó lẹ́bùn lóríṣiríṣi gbogbo àwọn wàyí ń bolẹ̀ kódà sínú asúsù ramadan.

0: inú èmi àti iná yóò máa pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò ní bà ọ́ wá nínú jẹ́ o. A ní rogùn ẹ̀kọ́ o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹbí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kún o.
1: Tó ń kọ́.
0: A ní rogùn ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjọlẹ̀.
1: Àbí ẹ ti sùn.
0: Ìgbọ́ ṣẹ̀ ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o. Pẹ́ mọ́.

Ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n dà mọ̀, tán dèdè mọ̀, tán dọ̀rọ̀ mọ̀, Ọlọ́run tọ́lọ́run fún wọn ní làákà ìfọ̀. Àwọn ni a máa ń gbọ́ ikàn ní ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Ó tún ń poró nílùú tèmi nìyí, wá lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ ọlọ́run tán, àwa ni mouthpiece ọlọ́run, ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity. Our own religious level, a máa impose ẹ̀ lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọ̀bá ti meet up to the standard táwa Yorùbá wa ti wà hun, a máa fojú káfìrí kèfèrí wò wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stage in their relationship with God. Different stage ni oníkálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti elédùà àṣẹ̀dá wọn, adẹ́dá àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé táwa bá ti ẹ̀wọ̀ pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ̀ náà ló mẹni tí ń sun sẹ̀mí aláwọ̀ ni màní àmídà ò ní. Níta nídìí láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ mọ́ sofocate wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọ́n ti wá mọ́ ríra wọn bí inferior. Different stage, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú ọlọ́run bá wọn tọ́lọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹgbẹ́ ló ń tóbi lára Adéyinka Ọlásùnkàn mi o, káṣà máa ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà, pẹ̀mbọ bí awo erin, ajá àlọ́ ọ̀yọ́ ti égbó lásán. Nítorí bí mi ò bá ẹranko múra bàbá èèyàn ni. 4:37 AM náà la wà yìí ní àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí. Adéyinka Ọlásùnkàn mi, káṣà máa ṣe dáadáa, nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka, mò ń bọ̀ ná, mò ń bọ̀ ná. Iwájú làwọn ọmọ ń lọ, ìràwọ̀ ìgbàdàn lẹ̀.

kí ọlọ́run ọba kí ó wọ lánà oṣù tá a wà yìí gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì gbogbo àwọn aláàánú wa tá máa ń sàánú tá máa ń sọ̀pọ̀tì wa yányán ọlọ́run ọba yóò wọ lọ òrù yìí yóò wọ lá àlùbáríkà oṣù tá a wà yìí kò ní jẹ́ kí ẹ nájà wàràwàrà láyé ń bí o yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́ ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o ọrùn náà ó sì yẹyin ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn ẹ ní báwọn nájà wàràwàrà lọ́la mọ́ṣáláà làkùwátá ìlàbìlà àlẹ́ yorùbá azim.

bọ́ẹ̀lẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bíi mi náà la wà yìí o april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bíi mi kẹ lọ mọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ o kẹ lọ mọ bí ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́. Ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bíi mi Adeyinka.

Segba gbogbo awon akori oro wa ta tin pa bo. Se mo ki mo se npo kuro lori kan ni mo npo lori omi. Me gbogbo awon eko nu osu Ramadan ka mo gbagbe won. Gbogbo se olore ise lada ta nse lasiko awe. Ka mo gbagbe won leyin awe. Mo tun so fun wa pe ogbe wenu ko to weta. Ai. Ti mo bi n toro gafara pe e mo binu o ti mara ni. Gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nu tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan bí ìbò káwọn ará ilé wa kán mọ àsìkò Ramadan yìí sí dáadáa. Ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ láadá láti inú ilé wá. Kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wa dáadáa. Atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn ò rọwọ́ họ rí nínú àwọn fómìlì kí wa nǹkan náwọ́ sí ọ. Ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yìí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o. Níbi jíjẹ mùmú ká má gbìyànjú bí ìkápá wa ṣe mọ. Gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mọ̀ èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa rà wọlé kí ká máa fún àwọn èèyàn ní ìftàrù jẹ́ ká máa fún wọn ní sàárì náà jẹ́ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí. Ọpọ́lọpọ̀ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá aṣọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé wà kalẹ̀ ẹni tó gbéṣẹ̀ mú kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí láàdá àwọn bí ó ṣe máa tóbi lọ́nu. Ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ. Ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọn.

àwọn èèyàn mọ̀ kọ̀ mí ti many atrocity lórúkọ ọlọ́run tọ́lọ̀ ọba òsè ọ̀nà wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God, all this is possible. Kọ́lọ́ sàánú wàhálà wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Kọ́lọ́ mọ̀ sí dàrí wàhálà.

kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ mọ tojúbọlé káàkiri níbi dá lómi ìbá ti tojúbọlé tojúbọlé ni wọn ti gbé jẹbẹtẹlé jagun lọwọ pàápàá jùlọ àwọn obìnrin àwọn obìnrin àwọn màmá wa ká mọ mọ tojúbọlé o torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọ́run bá ń gbọ́ yẹ́ ń padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa torí ọlọ́run ti ṣàdéhùn o kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí kí tó ṣe oṣù yìí nìkan adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo fi ń sábà ṣe wá sí ní àyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tí wọ́n lọ bá jésù kristi olúwa wa tó ń bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùntàn nígbà tó bá di ọjọ́ kẹyìn wọn mọ ní kí wọn mọ lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá àdẹ́dá àṣẹ̀dá pé kí wọn mọ lọ sí akọ ọ̀tún àwọn yìí wọn dàbí àgùntàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míín wọn tó dàbí ewúrẹ́ wọn tó wọn ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọn tò sí wọn ń bi pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀ wọn ní ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ mọ lọ ní apá ọtún kẹ mọ gbàbẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹmí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tó gbẹngbẹ mí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin ìgbà tí níṣẹ lọwọ ẹyin náà lẹwàṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ́bẹ̀ mi wò ẹyin lẹ́sàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹyin náà lẹ́tọ́jú mi o ẹyin lẹ́tùbẹ̀ mi wò nílé ìwòsàn àwọn tí wọ́n ní làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo la wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà ìwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa ọwọ́ ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ ẹ fún lówó tó fi jẹun tẹ ẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ ẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíín ni pé kí láà fi gba àwẹ yìí ná kí láà fi gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́.

gbà tẹ́yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yẹ yín ọ̀rọ̀ nù bíbélì ni o ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wa ọdún ọlọ́run olódùmarè náà la ṣe sí o ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé tó wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tà àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kọ́ máa lọ sí àpò òsì kọ́ máa gbàbẹ̀ lọ́nù náà ìlérú ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú ẹ tún yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ sì bẹ̀ níwò kódà ẹ tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kí ni hepatitis kí ni kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ́lẹ̀ òkèrè ẹwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan nìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovaṣe láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí ṣùgbọ́n àwọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n máa owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kì í ṣe sẹ́yìn kan lẹ́sẹ̀ tó dowó yìí o alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́run kò sí sí èta mú wọn kò sí èta mú lọ́nbẹ̀ ó nígbà tẹ́ ẹ rí àwọn èèyàn wọ̀nyí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ fún wọn ní owó láti fi ṣe ìtọ́jú wọn tẹ́ ẹ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọ́jú wọn o ẹ mọ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ níwò èmi gan náà ń gbé prison yard lọ wo àwọn bóyá ń gbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á mọ lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n bá a ṣe ń tọ́tọ̀ àwọn aláìní láàmọ́ lọ sí ọgbà ẹ̀wọ̀n láwọn lọ fún ọ lásán lálọ́ mọ́ fún ọ lọ́sẹ̀ fún ọ lóúnjẹ. Bí mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìnílé lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ni bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Tẹ́ ẹ gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká tẹ́ ẹ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà ọ̀f gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ máa yọ jákà yín sọ́dọ̀ mi

0: o ti jẹ́ oyè wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ ya alákatà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa ká má lọ́mọ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: dúkìá ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ṣòyà.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sí ìdáàdì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú kankan wá kò sí ìtààmú lọ o. sẹ́yìn náà tẹ́ ẹ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ́ bá fẹ́ sponsor àwọn programs sí wa nínú àwẹ̀ báyìí. Kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká máa play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6837-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká máa play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n sẹ́yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa abdulrahman yìí náà ni adéyinka àfa adéyinka ọlásùnkàn mi tv mọ̀ọ́mú ajíṣe bí ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́bẹ̀ẹ́ kí n máa wá ṣe wáàsí ìwàásù inú àwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ̀ pẹ́jọ́ rọ̀ ńlọ́run. aróyé ni sẹ̀ bákà igbé kíkẹ́ ni sẹ̀ yẹ lóko.

0: ba mi pa ta ibandele olusola lati America won ti kimi ni ori WhatsApp won ni Ramadan Karim a se opolopo Ramadan laye ba mi a n baba daada nu awon ti an duro ti wa ni kan ni wa ni binu a ti won je kise yo ti su anu Allah ba ngo won duro ti wa gbagbagba a mi baba fa ta ibandele olusola lati America baba sa minu o ma de poju a ebudola lati America ba mi Alhaji Ademola lati America ba mi Sunny Success Oduola lati UK baba ba si wa de niran lati lu Eko ni Nigeria madam Fumi Kemi lati lu Ibadan Fatai ba Lamidi lati Owo Londo State dada Mr. Yusuf tan sise lopa bode hospital loyo alaafin bi omo won ni Ibadan Asiru Ahmadu Afa Glo ti won ni etere multipurpose venture ta ti gbo polo won lekan ati Afolabi Nurudeen Alaro lati orile ede Libya artist Michael Awusola Angelo lati lu Abuja omo baladegbo lomu idini Adekunle baba Evangelist Moses Akande Aketunde Adegoke Ise Aka Abiodun lati nu Oyo ati ba Unity Forum gbogbo won baun pelu awon ti won fi sese won ran wa lowo Abdulrahman Abdulbasit graphic designer wa Olanike Nifty Brand Roti Image Roti Image plenty fashion home at the best icon furniture. Pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè mọ̀ràn ti dákọ̀ wọn táwọn náà ń tì á lẹ́yìn àwọn tí wọ́n ń fàdúrà ràn wá lọ́wọ́ àwọn tí wọ́n ń fún wa lówó lóríṣiríṣi adúpẹ́ ọ̀ adúpẹ́ ẹ̀pẹ́ òkun Alhaji Ade Ariwola lati America ṣe ẹ gbọ́ wá sí nínú orin ǹjọ́ kan ẹ̀ ya maliki ya mati
1: ta le ṣàṣe yege má jẹ́ pé ṣùgbọ́n tako ni ọlọ́run takun jẹ́
0: la mali palawa lada ti o ni sowo paladuka gbogbo dúkìá ta kójọ ní àárín nǹkan ní sí kọ̀ọ̀kan nígbà náà mọ́ nígbà ọ̀gbẹ̀ndẹ̀ lókè àmọ́ àwọn dáadáa tá a bá ṣe lè ní fi ń jẹ́ kásàmọ́ ṣe dáadáa àwọn nìkan náà ni

Tasuba, eh bo se lai lai ila la o lasan ni wa lai Olorun gba lowo re o bo se astaga fro lai lasan ni Olorun ti mo o ti mo ero okan re Olorun to mo wa ka to mo un o so ka to mo sin o si ni ka wa on ka mo on ka to mo sin o mo wa daada o mo gbogbo tin be ninu colorfe okan wa bo se lai lai ila la lasan lo ba mo wa lai o lo on ka qurani na ni bo se astaga fro lai lasan ni on ka qurani na nu wow, ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́ o lè ṣe o tó yẹ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ nínú oṣù yìí tó yẹ pé iṣẹ́ ládá iṣẹ́ olóore nìkan ní oṣù gbogbo oṣù yìí ṣe tó ti lówó lọ tó tán tó yẹ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kò àfẹ́ẹ̀tì gbèsè ayé rẹ̀ ṣùgbọ́n tó nígá tó nígo má lọ ya ọ̀lẹ́ o ebi ń bẹ ń gbòòrò ìyàn ń bẹ o kò lọ ṣiṣẹ́ o lè máa fọkàn fáyà lá o bẹ bí ó ààyè rí o bá sì yọ ọlọ́run ọ̀hún understand. kọ́ concentrate torí ẹlòmíì bí ìdí machine lọ́wà machine tó lè gẹ̀yàn lọ́wọ́ tó lè gbẹ̀mí èèyàn lẹ́yìn ibẹ̀ láwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́ ìjọba àti ọgbọ́n òun fọkàn ká láìláì ìlànà ní ọba wà kárí ìdèwé ìjọba kọ́ ọbọ̀ machine lẹ́nu ọlọ́run o ọlọ́run kò ní ká hara wa lè mọ̀ lórí pé abẹ́ ṣèjọsìn fún un.

káwa ká má yọ lẹ́tọ̀ lọ́run lọ́run ní àyín. Ọlọ́run gbàdúrà. Àwọn èèyàn wá ti fẹ́ máa jẹ́ káwọn èèyàn máa rò bí báyà dúró ìgbà. Àdúrà ń gbà kẹ́. Àdúrà máa ń gbà. Wọ́n ó ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn ni ó. Bí ẹni tí ń fẹ́ lọ́run fún fóun fẹ́ bímọ. Kò yàn lè kò gbéyàwó. A máa jẹ́ pọ́ lọ́run fún yàn lọ́mọ ni. Wọ́n ó fẹ́ yàwó ni kò tó lè bímọ. Bó ṣe rí nìyẹn. Wà á ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn ni. Bá gbàdúrà. Ó gbàdúrà. Ó rẹ̀ ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn. Ó fẹ́ lówó. Ó ṣàdúrà. Ó ti kírun ó ṣàdúrà. Ó lọ sọ́ọ̀sì ó ṣàdúrà. Ó ń ṣègbìyànjú. Ó ń ṣàdúrà. Ó tún wá máa ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn. Ọmọ gbàbí iṣẹ́ lọ. Báyìí pé ò níṣẹ́ lọ́wọ́ náà ni ọmọ bẹ lọ́run fún iṣẹ́ alálùbáríkà. Ó tún wá máa kọ application. Ọmọ wà káàkiri. Bó ṣe rí nìyẹn ni o. Check and balance gbọ́dọ̀ wá. Lọ ya ọ̀lẹ́ ti Ọlọ́run lọ́run. Màmá ìbejì màmá wa ọkọ̀ ya bẹ. Torí pé 24/7 gan lọ́lọ́run bá fi ń ṣiṣẹ́. Ọba tó dá sinmi ni tí ò ní o. Torí pé tọ́lọ́run bá sinmi seconds kan báyìí. Wàhálà gbogbo nǹkan ni ò ní símọ́ o. Ọkọ̀ alájà olúwa bò mí mọ̀ dínà. Lọ́rọ̀ bá ti rí báyìí tá a mọ̀ pò náà lọ́ba fọ̀nà ìmọ̀ yẹn. Ọya nílé ló kó pẹ̀lẹ́ yìí òdì tẹ́ ti ń gbọ́ mi. Ẹ ṣe alhamdulillah. Ká tó ṣe alhamdulillah. Kò tí ì tó ẹ̀jẹ̀ ká ṣe lẹ́ẹ̀kan sí. Ká dúpẹ́ pọ̀ fọ̀nà mọ̀ wá o. Torí tó bá sọ wá nù wà láì kò sí nǹkan kan tá a bẹ́ẹ̀ ṣe sí o. Ara wo la fẹ́ dáná. Àwọn tó bọ́ sínú ìgbẹ́ tán ń rúgbẹ́ lọ sọ àláìbìkítà kan. Ọ̀rọ̀ wọn gangan pàápàá gan kò ṣẹ̀yìn Ọlọ́run o. Kò sí nǹkan kan tá a ṣe tó ṣẹ̀yìn Ọlọ́run o.

0: Ọlọ́run pa ẹ̀rọ ọ̀run fún wa ní ò ṣe fi gbogbo ọ̀kan ni wa lára.
1: Àjẹ òkókó mi o.
0: Káwa gangan ká mọ̀ ní ara wa lára lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo ọ̀kan ní ìrọ̀rùn fún wa. Káwa náà ká mọ̀ wá ìnira fúnra wa.

0: wọ́n ń gbọ́ mi látorílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada. Orílẹ̀-èdè márùn-ún nù tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni o. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyè. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria. Ọlọ́run bá ń gbọ́. Gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel without no visa. Kí n kára mi ọkàn dé gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báhùn. Kára mi náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù.

0: orí ajẹ́ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ́ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọmọ.
1: Àmì kí kú máa pamọ́ nínú.
0: Ọyẹ̀ ẹja lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ ní ìfà ìfàsẹ́yìn.
0: Ẹyin tí time zone wa tó bá rí bákan náà ẹja lọ mọ́ṣáláṣí o.

0: ọmọ mo lúdì mi ìbànújẹ́ láfi kúrò lásùbà afọwọ́sẹ́ sọ ọ́ lìwẹ̀ẹ́ tẹ́sẹ̀ yóò ní jáse mọ́ yóò wọ́n láàyè èèyàn tó sàǹfààní láàrọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí afọwọ́sẹ́ sọ ọ́ aránú ọlọ́run oníjẹ́ ṣubú alápẹ̀sẹ̀ ámì gbogbo àwa ta dúró tì wọ́n ta ní òní bàjẹ́ ọlọ́run oníjẹ́ tiwa náà bàjẹ́ gbogbo ìjẹ́ adùn ọlọ́run oníjẹ́ ó tú inú dáadáa ní ọlọ́run oníjẹ́ ó tú gbogbo ayé ń yẹ ọlọ́run oní fa burú ṣe wá ọlọ́lá ilá ayélọ́lá ẹ rí kò sí tó kù máa dúà náà ni ọ̀rọ̀ ọlọ́run láti gbọ́ yìí gbogbo ayé ń yẹ ká gbé sòro débi afárá mahamudu
1: Yà sọ ìbàlẹ̀ àmì.
0: Gbogbo ìbànújẹ́ rẹ bó tilẹ̀ wo tó ọlọ́run kú dànù lálẹ́.
1: Yà sọ ìbàlẹ̀ àmì.
0: Lọ́wọ́ la bíbí àti kúkú àná Mahama ọlọ́run ti ìbànújẹ́ rẹ yóò ti wọlé lónìí.
1: Yà sọ ìbàlẹ̀ àmì.
0: Wọ́n tó rí dùnú lérí ọmọ rẹ lónìí ọlọ́run yí padà.
1: Ìnálẹ́ àmàmú fàríjọ.
0: Ẹni tó kú ẹ̀wùlé ìbànújẹ́ mẹ́lẹ̀ ọlọ́run dùn ọnú lónìí.
1: Àbùsí ìbíra èrì ìfà ìnàlì fàríjà láwù.
0: Adáwò táwọn èèyàn lò ní kú ọbẹ̀ ni lónìí tí ń bọ́ sọ̀rọ̀ yọ ọlọ́run yọ kú ọbẹ̀.
1: Yà sákì adìkì.
0: Ẹ wọ́n tó ń pariwo ní a tó lè wí fún yẹn.
1: Lọ́wọ́ tẹ̀sí kú bí máa kú ti bá ti fàyọ̀dí tàbí díkì. Àsìkò kan la ó yá fàtí àlọ́kọ̀ èrì. Oṣù iná bí Màkísọ́dì rá. Fàyínà máa kí sọ̀dà náà ó. Fèlè ó bèlè láàyè. Fàyínà máa kí sọ̀dà náà. Fèlè ó bèlè
0: náà. Báwo ni bá fà mí ti máa wí bàbá àgbẹ̀dùn mọ̀? Yóò ní yá fàtí àlọ́kọ̀ èrì.
1: Yá fàtí àlọ́kọ̀ èrì.
0: Gbogbo ẹyin tẹ́ ń fẹ́ kórè ọmọ tẹ̀lé yín. Yọ tẹ̀lé yín.
1: Yá fàtí àlọ́kọ̀ èrì.
0: Ẹni wá sìkìtì.
1: Yá fàtí àlọ́kọ̀ èrì.
0: Ara ò ní ní.
1: Yá fàtí àlọ́kọ̀ èrì.
0: Ẹni fìbànú jẹ́ lọ́yẹ.
1: Yá fàtí àlọ́kọ̀ èrì.
0: Ayé yóò ní dàrú.
1: Yá fàtí àlọ́kọ̀ èrì.
0: Ẹni sẹ́wọ̀n.
1: Yá fàtí àlọ́kọ̀ èrì.
0: Ẹni kú sọ̀rọ̀
1: ta. Yá fàtí àlọ́kọ̀ èrì. Ìmọ̀
0: kọ́mẹ́rin bẹ́ẹ̀.
1: Fàyínà máa kí sọ. Oṣù iná.
0: Wọ́n ti mọ́tò ń wú ọlọ́wọ́ ra fún ọ.
1: Oṣù iná.
0: Wọ́n tó ń fẹ́ kọ́lé ọlọ́wọ́ kọ́
1: fún ọ. Oṣù iná.
0: Wọ́n tó ń fẹ́ káwọn ọmọ rí ọ yẹn wọ́n yẹn.
1: Oṣù iná.
0: Wọ́n tó ń gbẹ̀bànújẹ́ rẹ̀ òun náà lọ́jà rẹ̀ yóò máa dà.
1: Oṣù iná. Màkísọ́dì iná.
0: Ẹ ní fi ara sínú kú.
1: Oṣù iná bí Màkísọ́dì iná.
0: Gbogbo ń tẹ́ fẹ́ òní parẹ́ mọ́
1: yẹn. Oṣù iná bí Màkísọ́dì iná.
0: Àdéhùn tí ó lè kú láyé lójijì kò ní báyé.
1: Oṣù iná bí Màkísọ́dì iná.
0: Fàyínà Màkísọ́dà o.
1: Fìlì ó bí láàyè o. Fàyínà Màkísọ́dà náà.

0: ṣe láyé àbí kọ̀ lọ wo gbogbo fídíò tí wọ́n ti ṣe kọ̀ lọ gbọ́ kẹsẹ́tì èyí tí máa ń jò nínú ọ̀rọ̀ rẹ bọ́ bá mú ẹyọ kan nínú àwọn ọ̀rọ̀ wọn fi ṣe déédé ìgbésí ayé rẹ ó rí gbélé ẹ̀kan náà ọ̀rọ̀ ó sì máa tò.
1: wà á tẹ̀sí àdùn àríjú náà bí ma ká ló ẹ̀yà tẹ̀sí bó.
0: aliyam
1: aliyam.
0: ẹ ọjọ́ níjọ́ náà.
1: láti mú ẹ̀yà àfúwá yìí.
0: njọ́ tí atẹ́kùn gbà dé tí atẹ́kùn ti gbé ni lọ tí ìgbà gbé ni padà wá mọ́ ó gbé oníwàṣẹ́ ẹ̀gbẹ́ yìí lọ.
1: wà á tún kẹ́lí aliyam.
0: ọjọ́ ta wí.
1: aliyam.
0: ọjọ́ náà.
1: aliyam.
0: ó burú fún pọ̀ fún gbogbo ìlọrin.
1: aliyam.
0: ó burú fún pọ̀ fún gbogbo nàìjíríà.
1: aliyam.
0: ọlágbà fún gbogbo àgbáyé.
1: aliyam.
0: ọjọ́ ìbànújẹ́ ni ẹ.
1: ó ti mú ẹ lọ àfúwá yìí.
0: ọjọ́ tí wọ́n ti ẹnu oníwàṣẹ́ ẹgbẹ́ yìí pa ẹ́ pé ìtọ́ sọ tó.
1: wà á tún kẹ́lí láti mú ẹ lọ àfúwá yìí.
0: wọ́n retí mi lẹ́kọ̀ọ́ ńlọ sọ̀rọ̀ ọlọ́run ní mo dá ọ lákẹ́.
1: láti mú ẹ lọ àfúwá yìí.
0: èyí ni wọ́n retí mi ní kánú ńlọ ṣe wá sí ọlọ́run ní mo dá ọ lákẹ́.
1: láti mú ẹ lọ àfúwá yìí.
0: wọ́n retí mi ní kaduna ọlọ́run ní mo dá ọ lákẹ́.
1: láti mú ẹ lọ àfúwá yìí. wà á tún kẹ́lí mu lẹ.
0: ààyè dé ẹ. bọ̀bọ̀.
1: wà á tẹ̀sí àdùn àríjú náà bí ma kà ló ẹ fẹ́lẹ́ wo.
0: ọ̀làmọ́ wa bí wọn náà wọ́n tún wò ní ibi oníwàásí àgbáyé ọmọọrọ sọ bí oníwàásí àgbáyé ó tiẹ̀ nílà ká ibi oníwàásí àgbáyé ejitẹ́ ni mú.
1: ejitẹ́ ni mú.
0: ẹ
1: ejitẹ́ ni mú ọkàlẹ́ àti.
0: akilosi ọ.

0: gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wàásù amẹ́rùjà sì yẹn sí tá a sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run nínú oṣù tá a wà yìí adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá mọ́ ìyún tá a wẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí báwo ẹ bá tún lọ tán náà ká tún tẹ pámọ ká tẹ pẹlẹ mọ náà ní ṣíṣe náà ni o.
1: balógun kò sí ní tí o lè fi tọrẹ o. àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì nígbà tí jésù tó ń bá àwọn disciples rẹ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ lẹ́yìn jésù kristi olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹyin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayẹ gba pọ̀ tún olúwa lọ ẹ mọ̀ lọ sí paradísì ẹ mọ̀ lọ àlòjọ náà àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ ṣe fún gbogbo orí tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún o ọlọ́run náà là ṣe fún o ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún wa yóò san ẹran lẹ̀sán dáadáa ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o tá a bá sì sóore fún èèyàn dúdú ó lè gé èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
1: àmì-ẹ̀kọ́ stéèjì àmà àkọ́mọ́ràn.
2: ìgbà àdọ́dún kan. àmì-ẹ̀kọ́.
1: wọ́n ní ìtajì ṣàmùsùn.
2: ìgbà àdọ́dún kan. àmì-ẹ̀kọ́.
0: ó ṣe ń tá àbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. sáyìn jésù kristi olúwa ó tún wá sọ fáwọn táwọn àlápò sí. ó láwọn náà dàbí ewúrẹ́. àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ. sínú párádísì lọ́wọ́ ọ̀tún olúwa. àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. ó sáyẹ mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn. ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀léra wọn lẹ́yìn. ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mú. mo wà nínú òtútù níta nílólórí mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. mo wà lórí ìdùbúlẹ̀ ẹ̀yìn bí àwa náà ṣe máa ń wà ní ààyè. dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. kánṣà mọ́ ẹnìkan jẹjẹrẹ mọ́ ẹnìkan wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè ìlú òkèrè lọ́tọ́ yìí. owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé tí ó tún
1: sẹ́kù
0: àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọ̀la ń bẹ lọ́dọ̀ ọrú wọn. ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwọ̀ mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. a ní kò sí ní tó kan mi ò jẹ. jésù kristi olúwa wa ń bá yín sọ̀rọ̀. àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yé lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kíni mo ń pè ná? Fírídọ̀mù. Àyìn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Má ṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Láti lọ bẹ̀ yàn wò táwo sí láhàámọ́. Ọlọ́ọ̀bọ ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́ọ̀bọ ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí pọ̀ lára tó fi ṣe jogo.
0: Ní mo wà nínú àtìmọ́lé ní kúgbú. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́gbẹ́ mí ẹ̀fún mi lómi ò. Bó ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: ṣiṣẹ́.
1: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lẹ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọa mi. Adéyìn ká tó ti dé aláwo ìjánu.
0: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
1: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọ́run púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ṣe sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe é síbò mí. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kẹ́lẹ́ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́rọ̀ àwa náà yí pàkà mọ́ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá àṣìṣe sí Ọlọ́run ni tá fi ń fún wa ló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
0: Orí kan bá sun wọn tó rọgbà.
1: Bórí kan bá sun wọn àárán gbá
0: ni. Ẹ̀ṣẹ̀ ń sùn bí ní apẹ́lógún kó má ṣàbámọ̀ wíwá yẹn.
2: Orí kan tó sun wọn tó rọgbà.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
2: Ìpalẹ̀ bí agbada.
1: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Lóńdó State, Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúlò kátọ̀rọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun, Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá, Unity Forum, bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà, ọmọ wọn lọ yọ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti.
2: Kúlò fẹ́.
1: Ásírò Amadu Adeniyi Afa Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlá pé ìtàn kò ní rí aláàánú.
1: Afọlábínú Rodin Alaro láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ásírò ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A ti gba àdúpẹ́ gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa. Bàbá bá àṣírò ọmọ Adéniran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi Sàmínú, ọmọ Adépọ̀jù lamẹ́ríkà. Èébù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Sàmínú, ọmọ Adépọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́ wọn. Bami lọmọ Mùsùlùmí olómọ àpàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àtìgbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù ló mú. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí ò bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. Bàbá lọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Àwọn ìyẹn nígbà tákà sí wọ ọkọ̀. Kílẹ̀ lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Onílùkan ìlú kan tí ń dún gbomúgbodomù lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín Sàmínú ọmọ Adépọ̀jù Ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé Olúṣọlá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́jẹ́ ọmọ àti. Àwọn aláàánú wa nù. Ayẹ níbi já sí ń tókólówó kò ó kí wọ̀ fó fọgbà lẹ̀. Ayé kò lè bá àdìjà kó lè bá dákun. Ẹyin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́jẹ́ ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn sẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé. Tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: wàhálà ẹ̀wọ̀n ti jọ ìwà láti orílẹ̀-èdè Morocco náà. Ẹ ṣe o láti orílẹ̀-èdè Morocco, a máa rírí yín. Ẹyin tí a láti United States, ẹyin tí a láti Canada, a máa rírí yín o. Ẹyin tí a láti orílẹ̀-èdè Germany, tẹ́ ń gbọ́ wa lójoojúmọ́. Ẹyin tí a láti Ireland, láti United Kingdom, láti Benin, láti Libya, láti Ghana, káàkiri àgbáńlá ayé. Ẹyin tí a lórílẹ̀-èdè Nàìjíríà náà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Adéyin mi ká Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí ṣe bálẹ̀ fìlà. Ọlásùnkànmí kásàmọ̀ọ́sẹ̀ dáadáa. Ajókọ̀ bí ẹni kìlọ̀ wà. Ajá lu Ọ̀yọ́ ti gbó lásán pé mi ò bá rẹ́ranko máa sì lábà mi ọ̀rọ̀ jẹ́nu ohun run. Mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ ńlá, ẹ̀kọ́ ọkọ́, ẹ̀kọ́ agbára. Ìwọ ni ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà rìlíjíọ̀sì jù. Tẹ̀ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ńbẹ o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́ bó ni ìwọ ọwọ́ wa, bó ni iṣẹ́ àti ìṣe ọwọ́ wa. Bàbá bẹ́ẹ̀ dìbò ẹ máa gbọ́ ọmọ ìyá mi. Ẹ máa gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn o. Ẹ sọ̀pọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín o. Ẹ dìbò fún Pétérù. Ẹ dìbò Isaac. Ẹ dìbò fún Ramani. Abdulrahman. Abdulrahman. Ìsìn ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ tí mo ṣe gbé ọkọ ẹ̀sìn mi pamọ́ yìí. Táwọn mi ò ṣe mọ̀ bóyá Muslim ni mí àbí Christian ni mí àbí Babaláwo. Tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ èrè mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn. Kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o, lèmi ń support o. Ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́, ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe. Gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi. Bàbá ti ń gbọ́ odù fálẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn mọ́ gbọ́ Kùránì lọ́dọ̀ mi. Ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí. Ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí. Aláàjì Páìtó Olúwo kékeré yín rèé. Adéyinka Kásàmọ̀ọ́sẹ̀ dáadáa. Tí mò ń bá bọ̀, àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù. Àwọn ẹni máa ń gbé Ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà. Wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé Ọlọ́run ọ̀mọ ti ń ṣe, Ọlọ́run ọ̀mọ ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́ mọ́ jọra wọn, kí àwọ̀ wa kọ́ mọ́ jọra wọn, kéde wa kọ́ mọ́ jọra wọn. Lẹ́nu wọn nínú ròrí wọn, wọ́n lé Ọlọ́run ọ̀mọ ti ń ṣe. Àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di ẹlẹ́sìn kan, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan. Àwọn dẹ̀dẹ̀rìn dínrógbó, àwọn dẹ̀dẹ̀rìn pálí. Máa jìjà ẹ̀sìn, máa gbé Ọlọ́run níjà. Àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn ràn o. Ẹ ní sì gbọ́ wọn, ẹ ní bá wọn mi, wọ́n ti ń criticize ìjọba. Nígbà wọn ti jẹ dòdò, wọ́n ti jẹ dòdò tára tẹnu wọn ò fi lè sọ dòdò, tẹnu wọn fi kò dòdò. Ṣùgbọ́n àwa a yà balẹ̀, yà bòkè, yà gígbókò, yà bá everybody. God damn it. Béèyàn bá súre fún yín tí ò ṣe bí ọ̀rọ̀ ọ̀gá mi Adégbèǹga Adébóyè of blessed memory. Ó ní béèyàn bá súre fún yín tí ò ṣe bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képè bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹfì fún mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn it ẹ láì. Ẹyin tó tún sọ, àní béèyàn bá súre fún yín tí ò ṣe tọ́rọ̀ bá wá balẹ̀ tó képè bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹfì bó mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ tó pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn it ẹ láì. Ọlọ́run nìkan lọ́ba o, àwa nígbàgbọ́ pọ́lọ́ ń bẹ o. A tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà. Ẹyin kọ̀ọ̀kan sí agbára kan tó tó agbára Ọlọ́run Olódùmarè. Wàlà haúlá wàlà kò wá tá ilá àbẹ̀là àlú ilẹ̀ àṣẹ. Ọwọ́ Ọlọ́run là wá wà o, Ọlọ́run ló nìkan pẹ̀ mí ti à lọ́wọ́. Wàlà yìí tó bá ṣe é ṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ní ń sọ wa o, Ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ̀ o. Nínú ewu gbogbo máa sọ à máa pa wá mọ́. Nítorí pé ọba tí pa Ísírẹ́lì mọ́ èé sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé oba tin pa wa mo ni lu oyo isun be ni ki to be ki to gbe o I neither sleep nor slumber iso olon oba abo re tun igba to da yiyo jo ma wa lori emi ati dukia gbogbo wa o teyin na ba be da seto kin to ma lo kin to ma dagbe tori ke mo ti wa seto ti pe lo je ki ma se late kan eh gbe ki je gbadun mi daada be n bo se gbadun ti Tato ma se ngbadun canvas lori terrace. Erin bugu. Erin ka erin keke mbele na mi den ka. Ya ni ngabi kaka se

0: àtìṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ nìkan kan.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajiṣebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ nìkan.

ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà ta kalẹ̀ sí. Adéyinka Pẹ́ńbọ́ bí aho irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ nínú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ pòpò òde nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí ọlọ́run lákàtà mi ni ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín hàn-ín pàkúté ìbá ti má parọ òní tipẹ́ Dẹ́yìnká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà bí ò bá sí ọlọ́run ọba olódùmarè wàláì àwọn ọba ti já mọ̀ gangan torí pé àti ẹ̀ já mọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Wọn ò tún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bú fún wọn bí ọ̀sà, bú fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn nǹka yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán, nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ẹyin náà sọ fọ́lọ́ mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán ń garan bó tó ti dé pamọ́ntí kan bí o ṣe rìn. Ayé mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábà ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjì kan jìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé nílá náà onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́wúyẹ́. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ń gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mò ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní láàánú òní mọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè má ńlá o ẹ̀yin tèmi Adéyinka rèé hùn òfíṣẹ́ mi pa mí dín mi dọ̀gá àgbà mo fálẹ̀ mẹ́bùn tọ́lọ́run ọba mi fún mi Elédùmarè ṣe ń ṣàlékún ẹ̀yin náà ẹ̀wò ẹ̀wò ẹ̀gbéwò ẹ̀gbéwò ẹ̀yẹ̀wò ẹ̀yẹ̀wò ẹ̀yẹ̀ wá wò sáàrin ara wa ẹ̀wò wá sáàrín ara wa gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dákọ́ ni mo jìyà títí n tó jẹ́ èèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ́ sí wọn tó jẹ́ ń kẹrù mi dáàfin ẹ̀yin náà ẹ̀wò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́ rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sínú tèmi Adéyinka ọ̀hún wọ́n mọ ò ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni kẹ́nìbọ̀dì torí mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan Adéyinka ayín rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀ mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tọ́lógun tọ́lógun mo kì í tọmọlúàbí tọmọlúàbí títílẹ̀ òdùà títílẹ̀ òdùà ẹ̀yin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ní ń pa wá mo ti ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

bá mi, ẹyin máa mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kú tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́, torí bí o bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo back end lórí sábà tí mo rí àwọn èèyàn tán ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, inú mi adùn, ara mi agbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ máa yìí tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Torí pé ẹ̀yin wà ń bẹ̀rùn wà láì lèmi ṣe ń lé wá lójoojúmọ́, ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà, torí pé bọ́lọ̀ ń bá rán wọn tọ́ndé kápá láti ṣe tí wọ́n sì ń kọ́ kìlà bẹ́ẹ̀ ṣe sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín, ẹ kú tọ́jú wa o, ẹ kú tọ́jú mi, ẹ kú tọ́jú wa.

0: Where will I be without your support? Where will I be without your help? Without you, help, where will I be today?
1: Thank you for your
0: grace. I bere si ni da ope ajodun lenu o. Ajodun odun keje ta da ikan yi le bere bere. An tori bi idan bi idan la se ta bi bere lojo na lo. Bi idan bi idan ni mo se ti mo lohun re gbogbo alan ta kun pa yin kekeke soloko. Bi idan la bere lojo na lohun o. Abi bi ere o wa ajo bi ere wa lai ke sere mo o. Olorun ba ngbo. Ke sere o awon yan gbadun wa o. Awa na a se ngbadun ara wa latara gbadun ta awon yan gbadun wa. Wa lai won feran wa po. Olorun ba ngbo won feran mi po. Emi na feran yin o. Tinu tinu ni mo fi feran yin. Olorun ẹyin náà ẹ ní ṣiṣẹ́ o gbogbo àdáwọlé yín ní ọmọ yọrí sí rere o gbogbo ìgbà tẹyin náà bá ń ra ọ́ra sẹ sọ́dọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ mọ bá àánú àtójú rere ọlọ́run pàdé o ojú rere àánú èèyàn àánú èèyàn àánú ọlọ́run àánú àwọn màláíkà àánú àwọn àlùjànú àánú àwọn màláíkà àánú ọlọ́run àwọn èèyàn ojú rere wọn ẹ mọ bá pàdé o torí bẹ́ẹ̀ bá gẹ̀sìn nínú tèmi nírọ̀lẹ́ yìí aláì ẹ ní kọsẹ̀ èyí ká hàn inú mi sì ń dádùn aníbi ń bá bojú ẹyìn tí ń bá tún rẹnu mi inú mi a sì dùn ara mi àgbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ ọlọ́run látàrí tẹ́ ẹ ṣe yìí gbogbo sọpọ́ọ̀tì tẹ́ ẹ ń fún wa yìí wà láì àìmọye tálẹ̀ǹtì ni ó tún dìde látara tàwa náà hàn ẹni ó ní yìí ò ní tọ̀hún ẹni tó ní tọ̀hún ò ní ti bí hàn àwa lè rojọ́ ni àwa ò lówó lọ́wọ́ ẹyin lówó lọ́wọ́ ẹ̀sìn tó ń sàánú wa. Àwa náà ń fi ọ̀rọ̀ sàánú àwọn èèyàn. Àwọn ẹlòmíì tán bá ti fẹ́ rúpin tán bá tẹ́tí sọ́dọ̀ wa. Bóyá orin bóyá tò tó tá a ti ṣe tẹ́yìn tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀. Bóyá tá a ti ṣe tẹ́yìn tá a fi ń sọ pé káwọn èèyàn kan máa rọ́jú. Tá a fi ń ṣe tá a ti ṣe tẹ́yìn tá a fi bá àwọn ìjọba. Bóyá tá a ti ṣe tẹ́yìn tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀ níyànjú. Ni wọ́n kàn gbọ́ lásìkò kan. Lẹ́ni tó bá fẹ́ ronú tó fẹ́ tó ronú tó fẹ́ pokùn só tẹ́lẹ̀ ni ọba ní pokùn só mọ́. Ọ̀hún tí wọ́n bá sọ pé tiẹ̀ rí bákan. Tó bá tún wo ọpẹ ẹgbẹẹgbẹ̀rún èmi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ. Ọ mọ̀ pé bí ń tẹ́ báyìí ni tiẹ̀ jẹ́ lọ́dọ̀ tàwọn ẹlòmíì o. Tí gbogbo èèyàn bá ń dá sòro wọn jọ. Ẹni ó ní sòro eléyìí ò ní tọ̀hún. Ẹni tọ́ ní tọ̀hún ò ní ti bí. Ṣé bówó lásán ni wọn ò ní? Báwọn ẹlòmíì bá sí pèpele. Tí wọ́n sì pèpele ìṣòro tán nílẹ̀ fún ọ. Tán ní kíkú gbogbo wa káwọn èèyàn ọmọ wa dá sòro wọn jọ. Kí wọ́n máa dá sòro wọn jọ. Kí kálukú ti ẹ̀ mọ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro. Pé kí kálukú ọmọ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro. Níbi tí wọ́n bá ti rí tẹlòmíì tó fi ìṣòro rẹ̀ lẹ̀ báyìí. Ọ̀ya gbé sòro rẹ̀ ńlẹ̀. Kán mọ́ ń kóbó. Pé àṣemi ò tiẹ̀ ní sòro kankan. Ẹni tí ò dókò ẹlòmíì rí yóò sọ pé oko ẹnìkan ò tókò baba ńlá baba tó. Ọlọ́mọjà ní sòro ọlọ́mọjà rí sòro ọlọ́mọjà kí sòro dé bá wa. Ọ̀hún ìdùnnú ló ń jẹ àgbà ẹ mọ dunnú ni o. Ẹ ní rogun ìbànújẹ́ o. Ìran ẹ̀rọ̀ fọ̀kan kì í rogun gbóná o. Tútù tútù làárọ̀ dẹ o. Tútù tútù làárọ̀ bàbá mo pàṣẹ ìtura ìdùnnú sílẹ̀ ayé yìí. Adéyìnká ọmọ aláṣẹ ni mi. Mo dé tàṣẹ tàṣẹ. Mo dé ti gbólóhùn tàfíèsí tàfíèsí. Ẹ tọ̀rọ̀ akin tọ̀rọ̀ akin tọ̀rọ̀ amọ̀ràn tọ̀rọ̀ amọ̀ràn tọ̀rọ̀ ọlọgbọ́n tọ̀rọ̀ ọlọgbọ́n. Kí kálukú wa máa mú bẹ̀. A ní ẹ̀ máa dúpẹ́ nínú ohun gbogbo kásà máa dúpẹ́ kópa ẹ̀ wa kó tó wá máa pọ̀ ju ìbéèrè wa lọ. A ní ó ń pé ọdún méjì lọ báyìí. Ó tiẹ̀ ti pé ọdún méjìlá pé. Ayin on the 24 ní oṣù tá a wà yìí làwọn ó pé ọdún méjì tá a dá ìkànnì yìí sílẹ̀. Wàhálà ìtàn bá bí ọmọ ní ìgbà tá a dá alẹ̀ lọ́hùn. Ọmọ ó ti máa rìn yóò ti máa gbẹ́sẹ̀. Wọ́n tún ti fẹ́ wélé ọmọ náà. Ọlọ́run ó kú ìtọ́jú mi o. Ẹyin èèyàn mi ẹ kú ìtọ́jú mi o. Ẹyin olólùfẹ́ mi. Ẹyin olólùfẹ́ mi. Bí ò bá sí iṣu kí làbá máa pè níyàn. A ní bí ò sí èlùbọ́ kí làbá máa pè lọ́kà àmàlà. Bí ò sí àgbàdo kí làbá máa pè ní sapálá. Ẹyin tèmi kí làbá máa pè lẹ́kọ̀ọ́ yangan. Ẹyin tèmi mo ní kí làbá máa pè légbó funfun. Ẹyin tèmi kí làbá máa pè ládàlú ègbó pẹ̀lú ẹ̀wà. Ẹyin tèmi kò sí tá a máa pè ní sapálá. Ẹyin tèmi àní bí ò sí iṣu kò sí tá a máa pè níyàn. Bí ò sí ẹ̀yin kí làwa ìjà máa jábọ̀ kankan. Ọlọ́run bá ń gbọ́ mélòó lára mi.

ẹkù ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ o wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

0: láìpò tó sí mi ọlọ́run lọ́kà mi yẹ o ọ̀nà ọba ń gbọ́ mo máa wọ́n tá a jọ lọ sùkú tó jẹ́ pé ọ̀rọ̀ tó dá lẹ́nu wọn ṣákáṣáká ju àwa lọ ọ̀nà ọba ń gbọ́ ọlọ́run ló dì í kà wá yẹ ó rí mi ló ṣàmìyàn ọ̀nà ọba ń gbọ́ mélòó la gbogbo ara mi kí ni mo mọ̀ ń wíná kí n mo mọ̀ ń sọ ọ̀nà ọba ń gbọ́ ọlọ́run ló kà wá yẹ o wàhálà ìpò tó sí mi ọkàn wúwú ó dìídì ó wu ọlọ́run ló fi gbé ògo fọ́lẹ̀ wa ọlọ́run ló gbógo fọ́lẹ̀ o ọlọ́run ló gbé ògo fọ́lẹ̀ wa o.
1: ọkọ ìtọ́jú ni
0: máàmì ẹdú oore mádám fún mi kẹ́mi láti ìlú ìbàdàn máàmì dáadáa nu àwọn alátìlẹyìn wa nu ẹdú oore ẹdú oore ẹdú déédéé máàmì. bàbá mi fọ àtà ìlàmìtì látọwọ londo state madam fúnmi kẹmi láti ìlú ìbàdàn ẹyin àfọlábí nurudeen alaro láti orílẹ̀-èdè libya ọmọ ọba aládìgbòlù mú ìdíni adékúnlé ẹyin bàbá mi dáadáa evangelist moses akande akintunde. artist michael awosola angelo láti ìlú abuja bàbá mi dáadáa basiru ọmọ adéniran láti ìlú èkó ọmọ ọyọ ni wọn sì pẹlú èkó ni wọn ń gbé. etiri multi-purpose venture afa glo asiru amadu adeniyi ẹgbọn mi dáadáa nu láti ìlú pàpó adúpẹ o amalóore. ọ̀nà ọpẹ́ mi pọ̀ o pàláì ọ̀nà ọpẹ́ mi pọ̀ òun ò lè san tán. ọlọ́run lohun ẹnu mi ọlọ́run lohun ẹnu mi ọlọ́run lohun ti ń jáde látẹnu mi. níbo làwọ̀ bá wà tí ò bá sì bọ́lọ̀ ń bá wa sọ báyà bá ti wà nínú kúgbú nínú kóló tí wọn bá ti tì á mọ́lẹ̀ ọ̀hún ṣùgbọ́n lọ́run náà ní ń kó wa yọ. kí làwa já mọ́ tí ò bá sí ọlá ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yin alátìlẹyìn wa lára wa. bàbá mi ṣàmìnú ọmọ adépọ̀jù bàbá mi fọ àtà ìbàǹdẹ́lẹ̀ olúṣọlá lamẹ́ríkà million sinkins adéṣẹwà adépọ̀jù lamẹ́ríkà. bàbá dáadáa sàn ní success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn láti ìlú united kingdom lọ́hún london kọ́hún lọ́hún lọ́hún bẹ́ẹ̀ ẹsẹ̀ o ẹ̀yìn alátìlẹyìn wa àti bàbá mi tẹ́ ẹsẹ̀ jọ ẹ̀yìn àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ni mọ́ dá kọ àwọn bàbá mi dáadáa tọ́lọ̀ ń dá mọ̀ láti sìátù kọ́hún bí ẹgbẹ́ sìátù ní ìlú ọba lọ́hún ní amẹ́ríkà lọ́hún bàbá dáadáa bàbá dáhùn ìwọ́n pọ́pùlà dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́ àwọn òyìnbó gan wọn máa ń ṣàọ̀dá sí wọn wọn láwọn gbádùn mí pọ̀ wọn láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mí dáadáa ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara
1: yìí.
0: ẹ kú ìtọ́jú mi o. sunny success odù ọlá ọmọ ògúndàre láti london uk lọ́hún àwọn èsì wọn mọ gbọ́lé iṣẹ́ wa lọ́jọ́ kan àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn nǹka pẹ́ńbọ́ bí àwọn erin ọ̀rọ̀ jẹ́nu ohun mo tún sùtàn ẹnu mi tún ṣe wúyẹ́wúyẹ́ èmi ọmọ oníyàá mẹ́ta kan méje kan àtọ̀kan lélógún kan mo gbóngbó níyàá ni mi ọmọ ọ̀rọ̀ gbọdọ̀ níyàn èmi náà tún lọ́mọ àtọ́bọ̀ sòrò olóògbé yajúpọ̀ lẹ́rú rínú kedere adéyìn nǹkan ọmọ ha lójú ìyá ọmọ lójú ará àdúgbò lójú ará èrò gbára àtòrò gbòòrò lójú ẹni wọn jọ ń wòra èmi tún lọ́mọ lójú gbogbo abínú ẹni àti àwọn òsìkà àdú àwọn òsìkà àlú ọ̀fẹ́rìn mi o torí pé wọn ní gbọ́ adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin èmi náà sì ní gbà nínú ni ọjà fẹ́ràn ara wa. ẹ kú ìtọ́jú mi ọlọ́run ọba o ẹ̀yin ni alpha àti omega mi ẹ̀yin ni ìbẹ̀rẹ̀ àti òpin mi o síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ní ó pé ọdún méjì tá a bẹ̀rẹ̀ kínní bí eré bí eré bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. akàró ni pé kò sí ilé iṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata lè ṣe in ló mú ọgbọ́n àtinúdé ilé yìí wá fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn infinite hot 4 hot 4 inú mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ́hùn wàhálà ẹnu iṣẹ́ yìí náà ni mọ́ra wọn ní fóònù yìí ló la nálé lórí kọ́lọ̀ ó ṣeéṣe bí ṣe ń ṣe kó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi dẹ́yìnká ọlọ́run ọba náà ní ń tọ́jú mi kí ni mo já mọ́ ndama kankan olorun ba n gbo olorun ba ni toju mi o eyin olu toju mi adupe o.

0: láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dùn orin. Ivory Coast, ẹ̀ṣẹ̀hún o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ̀ka àlẹ́ ẹ̀ṣẹ̀hún. Nàìjá, ẹ̀yin tí a tilẹ̀-tilẹ̀, adúpẹ́ o. Ẹ̀yin ti United States of America, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ti Honduras, California, United States of America, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀ẹ̀bẹ̀, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, adúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ọ̀ ọlá yín làwà fi ń yan ló já wà á.
1: Ẹ̀mí mímọ́ ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì.
0: Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí mímọ́.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbá ti má parò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Ṣoògùn wa la mọ̀ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bó bá tiẹ̀ jẹ́ pé oògùn la gbọ́ kàn lé ni, àìmọye àwọn tán ní yàrá ya fòrò rẹ láyé oògùn ju á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí tíyè ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó tiẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ṣaláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúó fún wa. If no be God we stood for us, if no be God we be for us, where we for dey, where we for dey, where we for be. Níbo làwọ̀ bá wà, bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajíṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólóko bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdá bí ìtàn ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólóko. Tí bá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrèrè ìrèrè o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí àgbọ́ eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rèrè. Eré o lórí àgbẹ́rù lé orí rere.

Orọ́wọ̀ yín bẹ̀ láti Benin Republic. Ẹ̀yin ti Kotonu lọ́hùn-ún bẹ̀ wọ́n. Arọ́wọ̀ yín o, ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà. A dúpẹ́ lọ́wọ́ yín ilé lóko pẹ̀ lẹ́yìn odi. A ní yín pé ọdún méjì lọ́tà bẹ̀rẹ̀ kínní bí èrè bí èrè lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ní ọjọ́ kẹrìnléníogún oṣù kẹta ọdún náà lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ní ọdún 2020 lọ́hùn-ún bẹ̀ wọ́n. One more time, òkú ìtọ́jú mi ọlọ́run.

ojú ọlá rẹ wò mí o kémi náà fi lówó kí n lọ lọlá kí n lọ lọrọ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn hàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ wò mí o tọ ìyá yín náà ní ti máa gé pété ná torí kò síná ayin fáìrọ ìbánisọrọ mi ti fẹ kú hihihihi oníyàn ẹsẹ o ọlọbẹ ẹsẹ ọlọkà ẹsẹ gbogbo ẹyin tẹ ẹ bá mi fìfẹ jẹ ẹkọ ìbínú o hàn a máa bẹ torí ọbẹ ní bẹsọ àtẹlẹsẹ a sì bẹnu ẹni tó bá ní amọbọ nìkan láàbí dé bá ń lé nítorí bá kù dẹdẹdẹ kọjọ kan rí òrùn arọ wà á jẹ fún bàbá ìjọrọ méjèlé jẹ kí n láyè ìpín sí ẹrọ wọ láyè ìpín sí ilé olúwa rí gbóná inú ilé tẹ ti ń gbọ mi ọdẹ tẹ ti ń gbọ mi tẹ ibi iṣẹ tẹ ti ń gbọ mi ilé yín ọ̀nà yín ọdẹ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní pe dúró nítorí pé tutù báyìí láàárọ tẹ o ayé ò ní gbóná mọ yín kò ní gbóná mọ èmi náà àníróògùn fún pínpín ìlú òde ilé mọ wa tutù náà láàárọ bàbá mo fọ àyín lé ọlọ́ọ̀bá lọ́wọ́ mo fi ọlọ́ọ̀bá sọ yín òyìn sọ ọlọ́ọ̀bá àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn títí dìgbà míì láti máa pàdé adé yín kápẹ́ ń bọ bí awo irin mi fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fèmí náà sínú ìbànújẹ́ àìní bá mi nínú ìbànújẹ́ ká tó ríra aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wá ara wa tì ààyìn ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlókù adé àfúnmọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà ọba rẹ̀ ògúndà àbádẹ yìí lọ́mọ ààyìn àtẹ̀yìn bẹ nípọn tó dákẹ́ rigiri ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì láti mọ̀ pàdé adé yìí nǹkan ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa mi bá lẹ̀ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwòtán gan múra yín náà ló kọ́ bàbá tó bí ń lọ́mọ ààyìn ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ òkọ̀ àríkẹ́ ògọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ògọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.